Look about your family around me.

Ilẹ̀ ìrẹ́lú mọ́ ọmọ bá wà láyọ̀ ká máa.

láti ilẹ̀ tí ó gbẹ níbi tí omi kò gbé sí. Mo bá bẹ̀rẹ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn Ọlọ́run tó ń tẹ́tí sí wa láàárọ̀ ni pé òǹgbẹ ta ló ń gbọ́, òǹgbẹ ta ni ó ń gbọ́, ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú ayé oríṣi òṣè ń gbẹ ló ń gbẹ wọ́n, ẹlòmí òǹgbẹ ìyàwó ẹ̀ ló ń gbẹ, ẹlòmí òǹgbẹ ọkọ ẹ̀ ló ń gbẹ, ẹlòmí òǹgbẹ ọmọ ẹ̀ ló ń gbẹ, ẹlòmí ọmọ òǹgbẹ òbí ẹ̀ ló ń gbẹ, òǹgbẹ ọ̀rẹ́ ló ń gbẹ ẹlòmíràn. Nǹkan tó jáde ní òwe níbi tá a kà láàárọ̀ yìí oníṣàmù ló ní òǹgbẹ ọlọ́run ló ń gbẹ òun ní tòun.

wọ́n ti yọ láàrẹ́ pé òye ọlọ́run ló gbọdọ̀ máa jẹ wájú ní ìlú kò jẹ ọkọ ẹmọ jọ tàbí tíyàwó tàbí tó mọ tàbí tó bí ẹ ṣùgbọ́n òye ọlọ́run ló gbọdọ̀ máa jẹ wájú ní pàápàá ní kùtùkùtù òwúrọ̀ ká gbega ká képe ìwọlọkọ̀ nífẹ̀ o tá a bá bẹ̀rẹ̀ tí ń ṣe eléyìí ó dájú wípé ọlọ́run máa yọ sí wa gbogbo nǹkan wa ni ó máa ṣe déédé ọ̀nà máa là fún wa.

0: ìfẹ́ ọlọ́run kò wù ọ́ lórí àti mọ́ ìṣàfẹ́rí ọlọ́run kò jùlọ ọ̀nà fún yín ní orúkọ jésù bẹ́ẹ̀ sì ń ṣàfẹ́rí ọlọ́run ọlọ́run kò yọ sí yín ọlọ́run kò farahàn fún yín bóńgbé ọlọ́run fi ń rí ọkàn yín ẹ máa rí ọlọ́run ọlọ́run yóò yọ sí yín ṣẹlẹ̀ ìyanu yóò sì ṣẹlẹ̀ àyípadà rẹ yóò wù ọ́ ní ayé yín àti sí ọlọ́run ó máa rọrùn fún yín bẹ́ẹ̀ ló máa rí ògo ni fọlọ́run yóò kẹ́ yín kó ní parí o ilé iṣẹ́ bọ́ọ̀lù ẹ̀kọ́ ló máa tẹ̀síwájú lórúkọ jésù náà wà àmì.
1: بعد الاستئاسة والبسملة السلام عليكم ورحمة الله تعالى وبركاته أدوكو فن ولون تي ربع علاي كاتو جيسا يمي عاوي أكو جمارو أكو كون أكو بني أكو مدي أكي أكبالاكبا أولون لبانا نيو بالو كتاما دوكو فن تو تجوا سي أيني عاوي دي أسي ما داولين كاكا بي بسي كابلي جيني عاوي أولون كوفي البركة سكو جاكي أبا آنو ريبادي البركة النبوة محمد صلى الله عليه وسلم ni amawo aya yi lati nu Quran ti nje suratul ghafir Quran chapter 40 aya ta amawo be na ma je aya 65 Allah so fun anabi Muhammad sallallahu alaihi wasallam huwa al-hajj la ilaha illa huwa fadi'u mukhlisin lahuddin alhamdulillahi rabbil alamin abawo aya yi huwa al-hajj onani oba laye oba yeniyeni oba ti n te gbogbogbo ninu eran oba to n fun wa ni emi la ilaha illa huwa ko si nkan kan ma ya fi ọlọrun ka kọrọ wale ọlọrun ba lọwọ ka ma bẹ ko le ba ṣanu waju bayii lọ fadiran ka pe ọlọrun ọba ni orukọ to n je allahu arrahman arrahim ni awọn orukọ ọlọrun ti gbọ ti ṣe daadaa fẹrun ti ni ẹ maa dun mukhlisina lahu dina kasi ko le kan pe ka fọ ẹsin wa ma niwaju ọlọrun alhamdulillahi rabbil alamin ta ba ti ṣe bẹẹ bí àwa ṣe ń dúpẹ́ fọ́lọ́ náà ni ọlọ́run ọba ọ̀sẹ̀ máa dúpẹ́ fún wa ọgbà ọ̀rọ̀ yìí aya tí ó lágbára nínú alukur'an ni tí ọlọ́run fún máa ń ṣàánú ẹ̀dá aya náà ká tó kalẹ̀ kan sí bismillahi rahmani rahim huwa al-hajj la ilaha illa huwa fadi'uhu mukhlisina lahu dina alhamdulillahi rabbil alamin kama lo aya kama fi ṣe àdúrà ká sì gbọ́ àwọn ìkìlọ̀ tí ó wà nbẹ ká ṣe dáadáa fẹ́ bí àtàrà ọlọ́run kò fi àlùbáríkà sí kó jẹ́ kí a bá àánú rẹ̀ pàdé orúkọ ẹni tó ń bá sọ̀nàmì imam misbah din wahali ọláwálé sọ̀nàmì sọ̀nà nasfa di zo one assalamu alaikum wa rahmatulahi.
2: Ìwọ́n lọ tó àbámẹ́ta orúkọ mi ni olóyè ìbátàdé àdékù egò ọmọ bíbí ìlú Adó-Èkìtì láti ìdí òru ni mo ṣe. Iléeṣẹ́ gbọ́dọ̀ tó máa yẹ yín ọ̀dẹ́ta. Èmi ń lọ́jọ́ àbámẹ́ta gbogbo títí iléeṣẹ́ gbọ́dọ̀ tẹ̀m lọ́rọ̀kùtù tó ní ayé yín ọ̀dẹ́ta. Ojú àgbàdo bá ti lè fojú ba agbada ń gbé náà ní ayé rẹ̀ ń ta. Gbogbo àpàkọ́pàkọ́ bá ti ń gbiná wa ní kùtù àyí tò ní káyé wa máa ta bí gbúgbúrú. Ibi tí ikò ló bá ti lè fara bayọ̀ ń dáná ní gbá bútọ́bútọ́ láyé rẹ̀ ń ta. Gbogbo àpàkọ́pàkọ́ bá ti ń gbiná wa lónìí. Wọ́n ti dé ikò ló bá fara bayọ̀ káyé wa máa gbá bútọ́bútọ́ ká máa rẹ̀ rú alákejì. Ibi tí ìgbín bá ti fẹnu kọyọ̀ ń dáná láyé rẹ̀ ń ta. Ibi náà lè gbé ẹ̀rọ alákejì. Gbogbo àpàkọ́pà ti ń gbóná wa lónìí o. Tá bá ti ń rí wa káyọ̀ ẹ máa ta ká máa kókó orúkọ máa rọ̀rùn alákejì. Ibi tí ìfiri bá ti lè fara bayọ̀. Ibi náà lọ̀rọ̀ kárí kò ń dé bá ń gbóná láyé rẹ̀ ń ta. Gbogbo àpàkọ́pà tí bá ń gbóná gbogbo ẹni tí ń gbóná iṣẹ́ bá ń bẹ tẹ̀m láàárọ̀ kùtù tòní. Káyọ̀ ẹ ta pọ̀ bí tàgbàdo. Káyọ̀ ẹ ta pọ̀ bí ti gbúgbúrú. Ìmọ̀tú ìmọ̀jọ ìlú ẹni nìkan àgbọ̀dọ̀ dalẹ̀ ọ̀rọ̀ doríta mẹ́ta ètò èdè koríta mẹ́ta gbogbo àpàkọ́pà tọ́lọ́rì bá iye àbáta wọ lóríta mẹ́ta nítorí ìtura gbogbo ẹni tọ́lọ́rì fọ̀rọ̀ wá lọ ẹlẹ́yẹ abẹ́fẹ̀ wọ lóríta mẹ́ta nítorí ìtura gbogbo ẹni tó gba lẹ́yẹ abìrùwẹ̀mùwẹ̀mù lọ lóríta mẹ́ta nítorí ìtura ọ̀rọ̀ ní làbára ọgbẹ́ni rẹ̀gún ẹni àjẹkọ olùgbóná kó jẹ òpó ọbọ àjẹkọ olùgbóná kó bàlégi ẹdún ọbàlẹ ẹlẹ nínú àbẹyẹ ẹlẹyẹjà ìyẹnú ọyún ọwọwọ lónìí àbámẹta ìṣe ní ńbẹ́lẹ̀ yìí àjẹ ní ńbẹ́lẹ̀ yìí ẹlẹ́bọlọ́gùn ní ńbẹ́lẹ̀ yìí wòlíì àpábádítọ̀ ní ńbẹ́lẹ̀ yìí kan máa yọnu sí wa ìbá àṣà méjì ni a ti kọ́ra wa lọ́gbọ́n lónìí o ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹlẹ́yẹ bá fi gbòòrò Thank you.

Ìfẹ́sọ̀wọ́pọ̀ àmẹ́lẹ́ ètò tó mọ́yán lórí aṣíwájú elédè ẹnu gbogbo ìjẹ̀lẹ̀ ọ̀rọ̀.

Ìfẹ́sọ̀wọ́pọ̀ àmì ètò tó máa ń lórí aṣíwájú ilé ìhẹ́mu gbogbo ìjẹ̀lẹ̀ ọ̀rọ̀.

Thank you.

ẹkú ojúmọ́ gbogbo ilé o mo kí gbogbo wa ní orúkọ ọlọ́run ọláàyè mo sì kí wa káàbọ̀ sí ètò ìdílé àdúrà níbi tí gbogbo wa pátápátá ti jẹ́ ìdílé kan nínú kristi tí a ó sì máa jọ gba àdúrà àbáyọrí àti àbàṣẹ́gun ní èdè àbínibí orúkọ mi ni ajíhìnrere mo dúpẹ́ ọdún wa mi gbogbo ènìyàn tí ó ti jí sí ìmọ́lẹ̀ àlàyé yìí ẹwà ẹjẹ́kájọ ní ọba àwọn ọba ẹwà ẹjẹ́jọ kéde ẹni mọ́mọ ísírẹ́lì ẹjẹ́jọ dá gbogbo ọpẹ́ padà sí ọ̀dọ̀ ẹni tó ní kùtùkùtù yìí lórí ibùsùn tàbí lórí ìdúró rẹ ṣàmọ́ jọwọ́ sí ọba àwọn ọba máa jọwọ́ sí ayérayé máa rìn mí bó ṣùgbà fún ọlọ́run ní gbogbo ibi tó wà máa kí ọlọ́run kó ṣe torí tí àánú rẹ̀ dó títí láéláé èyí àti ní àdùbúlẹ̀ aṣọ àti jí nítorí tí ọlọ́run wà pẹ̀lú wa ẹ jẹ́ adúpẹ́ lọ́run tó wà pẹ̀lú wa tí ò jẹ́ ká dáa ṣe ẹni tí ò jẹ́ kó kọ́ àwa nìkan ọlọ́run gba ọ̀pọ̀ wa ní kùtùkùtù yìí ògbóni fún ọlọ́run ló kí ọrun pẹ̀lú ẹ̀dẹ̀ àdúrà pàtàkì tí mo fẹ́ kí èmi àti ẹ̀yin jọ tẹnu mọ́ ní kùtùkùtù yìí mo fẹ́ kó pariwo orúkọ jésù pariwo ẹ̀mí mímọ́ sọ pé olúwa olúwa olúwa gbogbo rere tí ẹ dá pátápátá tó wà ní ìkáwé yín ohun kẹrin ń dá fún èmi ọlọ́run ohun rere gbogbo rere gbogbo ohun dáradára tó wà ní ìkáwé yín ohun kẹrin ń dá fún mi ẹ jẹ́ kí àwọn ènìyàn ó bèrè àwọn yorùbá bọ̀ wọ́n ní ẹnu ènìyàn báyìí ènìyàn fi ń kọrọ ìjẹ bẹ́ẹ̀ náà ni ẹnu ẹni kò fi bèrè ọlọ́run gbogbo ohun tó dára pátápátá tí ènìyàn ń nílò ohun dáradára tí ènìyàn máa ń ṣe nínú ayé ohun dáradára tí ènìyàn máa ń fọwọ́ kójọ ohun dáradára tí wọ́n pè ní dáradára nínú ayé gbogbo ẹ̀mí kẹ́ẹ̀ fi dá mi lọ́lá àti ẹ̀mí àti àwọn ọmọ àti ọkọ mi wọ́n máa sọ fún ọlọ́run olúwa ọmọ rere ni kẹ́ẹ̀ fi fún mi ọmọ dáradára gbogbo ohun dáradára tí máa ń ṣẹlẹ̀ nínú ayé ọmọ gidi gbogbo rere tí máa ń jáde nínú ayé ọmọ gidi òun kò rí jáde nínú gbogbo ayé àwọn ọmọ mi ọlọ́run ọkọ rere ni kẹ́ẹ̀ fi fún mi gbogbo ẹ̀yin kẹ́ẹ̀ ti wà nílé ọkọ ẹ máa sọ fún ọlọ́run jẹ́ kí ọkọ mi di èèyàn dáradára ẹ kó máa bẹ̀rẹ̀ sí ń ṣe rere ohun rere tí ó máa ń rí nínú ayé ọkùnrin pé kó bẹ̀rẹ̀ sí ń rìn jáde nínú ayé ọkọ mi jẹ́ kí ọkọ mi ó sọ pé olúwa aya rere aya dáradára ìyẹn káyọ̀ ọlọ́run fi fún mi ìyẹn tó ti lára lọ́dọ̀ náà máa sọ fún ọlọ́run pé ohun gbogbo rere ohun gbogbo dáradára ó máa ń lò tí ó máa ń rí nínú ayé obìnrin jẹ́ kó bẹ̀rẹ̀ sí ń rìn jáde nínú ayé aya mi ìjọ kò máa sọ fún ọlọ́run ẹ jẹ́ kí gbogbo ènìyàn pátápátá kó ṣe rere ọwọ́ wọn fún mi ọlọ́run ẹ̀mí mímọ́ rere ni mo fẹ́ máa rí ní òwúrọ̀ mi ní ọ̀sán mi ní àṣálẹ́ mi ohun dáradára ni mo fẹ́ máa rí ní gbogbo ìgbà ní gbogbo ìgbésẹ̀ tí mo bá ń gbé nínú ayé mi ọlọ́run jẹ́ kó dára fún mi ọlọ́run jẹ́ kí n ṣe rere ọlọ́run jẹ́ kó dára fún àwọn ọmọ mi ọlọ́run jẹ́ kí àwọn ọmọ mi ó ṣe rere ọlọ́run jẹ́ kó dára fún ọkọ mi jẹ́ kí ọkọ mi ó ṣe rere ọlọ́run gbogbo nǹkan rere dáradára tí ẹ dá pátápátá ohun kẹfà ní ẹgbà mi kẹ jẹ́ kí n ṣe rere láyé ẹ jẹ́ kí àwọn ọmọ tó ti ní òní jáde ẹ jẹ́ kí wọ́n ṣe rere gbogbo ìgbésẹ̀ tí wọ́n máa gbé láti òní lọ ìtí àwọn ọmọ rẹ àtọkọ mi yóò máa gbé ẹ jẹ́ kó jẹ́ ìgbésẹ̀ rere ọlọ́run ìkóríta wo ni mo ti ṣe ẹsẹ̀ gbé ọba tí máa ń sọ ibi dire ẹ lọ sí ìkóríta yẹn kí bá mi ṣe àtúnṣe ẹ orí mi yìí orí rere ni láti òní lọ rere ni mo máa ṣẹlẹ̀ sí orí mi yìí ayé mi ayé dáradára ni ayé mi ò ní bàjẹ́ lábẹ́ àkóso bó ti lọ òkú rí ẹ jẹ́ kí
àwọn ènìyàn tí àwọn ènìyàn pè ní aláyé bàjẹ́ àwọn ènìyàn tí wọ́n rò ní ọkàn wọn pààyè àwọn ti bàjẹ́ àwọn tí wọ́n gba ohun tí àwọn ènìyàn sọ nípa ayé wọn pààyè wọn ti bàjẹ́ ẹ jẹ́ kí wọ́n máa fi ẹnu wọn sọ ohun tó dára sínú ayé wọn ayé mi ò bàjẹ́ kò dẹ̀ ní bàjẹ́ láéláé ayé mi kò ní bàjẹ́ ayé àwọn ọmọ mi ò dẹ̀ ní bàjẹ́ lábẹ́ àkóso bó tilẹ̀ kú rí gbogbo ohun tí èèyàn máa ń gbé ní ayé ṣe ni wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe láti òní lọ jẹ́ kí àwọn èèyàn tí wọ́n ti ṣe nǹkan rí ẹ jẹ́ kí wọ́n kéde àkókò ti tó gbogbo ohun tí èèyàn ń gbé ní ayé ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe láti òní lọ wo lára àwọn eré tí èèyàn ń gbé ní ayé ṣe wọ́n ní kí èèyàn ní ilé gidi kí èèyàn ní ọkọ̀ kí èèyàn bí ọmọ kí èèyàn rí ọmọ yẹn tán kí àwọn ọmọ yẹn di èèyàn lójú òòyìn kí àwọn ọmọ yẹn ṣoríire ara àwọn oríire nìyẹn kí èèyàn mọ ọlọ́run kó má lè kó lójú ọ̀nà ara àwọn oríire nìyẹn gbogbo oríire tí èèyàn ń gbé ní ayé ṣe pátápátá àti fi ààyè ẹgbà mi láti òní lọ kì wá ṣe èmi nìkan gbogbo àwọn ọmọ mi gbogbo àwọn èèyàn tó tán mọ́ mi gbogbo àwọn tá a jọ máa ń rìnrìn àjò àdúrà yìí ẹ̀rọ lóríire gbogbo èèyàn dáradára tí a jọ wà ní orí ìlà yìí mo gbàdúrà a ó jọ ṣoríire yẹn kalẹ̀ ni oríire yẹn á ràn gbogbo àwọn tó wà láyìíká àti agbègbè wa ohun dáradára nìkan ni wọ́n máa gbọ́ nípa wa nípa ẹ̀mí nípa ẹ̀yìn nípa àwọn ọmọ wa a ò ní gbúrò ibi lábẹ́ àkóso bó tilẹ̀ kò rí ògo máa ní fún ọlọ́run lókè ọ̀run gbogbo èèyàn tí a jọ wà rìnrìn àjò àdúrà yìí ẹ̀yìn tí ẹ máa ń tẹ́tí sí ìkànnì yìí ní gbogbo ìgbà mo súre fún alórúkọ ọlọ́run àlàyé wípé ohun rere nìkan ló máa ṣẹlẹ̀ ní àyíká wa àti sí àwa àti sí àwọn ènìyàn wa ní orúkọ ọlọ́run àlàyé ayé wa ó máa dára gbogbo èèyàn máa rí dídára rẹ̀ àwọn èèyàn máa sátọ dídára ìtànṣán ìmọ́lẹ̀ wa wá wá rí wípé lótìtọ́ ọlọ́run ló ṣoore fún wa wá rí wípé nítòótọ́ ọlọ́run dára sí wa ogo ni fún ọlọ́run lókè ọ̀run bí ẹ ti ń jáde lọ fún iṣẹ́ òòjọ́ yín bí ẹ ti ń wá ohun kan àbí èkejì kiri ẹ ò ní padà pàdé ohun tó máa jẹ yín ọ̀sẹ̀ ayọ̀ ní ọ̀sẹ̀ yìí ní orúkọ ọlọ́run àlàyé ogo ni fún ọlọ́run lókè ọ̀run tí o bá fẹ́ máa gba àdúrà yìí lójoojúmọ́ tí o sì ní whatsapp lórí ẹ̀rọ àgbéká rẹ tẹ àtẹ̀ránṣẹ́ láti orí whatsapp sí nọ́mbà tí mo fẹ́ pè yí wípé ẹ fi mí sí ìdílé àdúrà àtẹ̀ránṣẹ́ nìkan sí nọ́mbà yìí wípé ẹ fi mí sí

Ọ̀gá àgbà lè ṣe ẹ̀yìn rí nìjẹ́. Báwo náà ṣe rí mi? Ọ̀dọ̀ ọba ọ̀yẹ́ ń pè mí, wọ́n pè mí fóònù sì kúlẹ̀ gbọ́.

Ogusi

0: ti n kesi ijoba apapo won ni se ri lori eto abo to le e tete wa nkan se si to pe ngo lo nfa eto oro ile de wa Nigeria o lo nfa seyin
1: awon ajo lo gbo fun ti egbogi olowo mi ma ti gbe laruko re lo le wa Nigeria won ti mu awon eyan meta le la adon 73 bẹẹni wọn ti rí ọpọlọpọ àwọn ogun olóró gbà nínú iṣẹ àkànṣe kan tí wọn ṣe ní ìpínlẹ kánò.
0: ìjọ ẹjẹ mọ pé ààrẹ bọlá tinubu wọn ni wọn ti fi orúkọ ilé ẹkọ ifásitì tó wà nílùú kaduna wọn ti fi sórí olóògbé yaradua.
1: báà bájà akire ìjọ ẹjẹ mọ pé alàgbà dixon tí wọn jẹ òdarí ẹgbẹ òṣèlú ndc pẹlú òǹdíje dúpọ lábẹ ẹgbẹ òṣèlú ndc alàgbà peter obi wọn ṣe ìpàdé àtìlẹkùn mọrí ṣe orí wákàtí mẹta. Se mo pe ipade omo Olorun ni bere pe oloṣelu oba de ipo won se pade ni koda oko ate o gan bi oba bi mo ipade ni won o se ni le ipade atile pon se oni wakati meta yi won yanju awo to nbe laarin won
0: lori kete epo eko pe le gbopo ni ipinle apo ibom ijeje mo pe gomina ipinle ohun iyen umo eni won ma tin so ni le pe awon ti setan lati satunse si awon ile eko to wa nilu uyo
1: awon ajo agbejoro ni wa Nigeria Farmers Nigeria Bar Association won ta ba ni fe ko to na fara ta ni pa ta ni se ke ta si ni jale wahala ti n be eto ijọba awa ara wa eto abo ni eto abo to mẹhẹ yi akoba lagba lo je fun ijọba awa ara orilẹede wa Nigeria.
0: ẹni tó jẹ alága ẹgbẹ òṣèlú apc lórílẹèdè wa Nigeria Natawo Yetuada ọmọ àti sọ fún wa ọmọ orílẹèdè wa Nigeria wọn ni ẹ dáàbò bo ètò ìjọba tiwantiwa ẹ ṣàtìlẹyìn fún ìṣèjọba ààrẹ bọlá ahmed tinubu bíi gba kẹtí ń fọwọ tilé.
1: akọ̀wé àgbà fún àwọn àjọ tó ń jà sí ẹ̀tọ́ ọmọ tó ń jà fún ẹ̀tọ́ ọmọ ìrìn wà nàìjíríà tó national human rights commission dókítà tony ojukwu sn wọn ní ẹwọ ètò ìdìbò eléyìí tó bá lọ mẹlẹmẹlọ ọrọ nípa ìfẹtọ ọmọ èèyàn ìgbìyànjú láti pé àmọ ẹtọ ọmọ èèyàn dání kì í ṣe pé wọn yá àǹfààní láti ọdọ ìjọba ẹtọ ni fún gbogbo ọmọ èèyàn pàápàá jùlọ ọmọ nàìjíríà torí pé wọn gbọdọ rí pé ìbò táwọn dì òun náà ni wọn kà.
0: wọn ní ẹṣẹ ẹni kì í ga lójú ẹta ẹni ìjọ ẹjọ mọ ipa ẹgbẹ òṣèlú african democratic congress adc ọmọ àti sọ fún ààrẹ bọlá ahmed tinubu wọn ní ààrẹ bọlá ahmed tinubu àwọn èèyàn fẹ káwọn rí ìkọtẹ ìṣègà kì í ṣe pé kẹkọ mọ ara wá kẹ máa lérí asán fún àwọn orílẹèdè nàìjíríà alukáwà ní ẹrù ọlọrun ni.
1: iṣẹ́ ṣe ń lagbà
0: lótìtọ́
1: táwọn sọ wọ́n ní pápádàbí ẹni pápá yá à ń wọra wa tètò kákàn máa dáríji ra wa ká má ṣe àwọn nǹkan tá a fẹ́ ṣe nítorí ẹ̀tọ́ ọmọ yàbí ojú àna ọmọ èèyàn wọ́n ní àwọn nǹkan ò ní ṣàìsùn ní bá àti pé àwọn nǹkan tí ò yẹ ká pè torí ìdí èyí mi tọrọ lọ ẹ̀ẹ́tẹ́ pẹ́rẹ́ ń jàǹdùkú báńdíìtì á pè àwọn alálẹ̀ fún yín.
0: igbákejì ààrẹ tẹ́lẹ̀ orílẹ̀-èdè wa nàìjíríà alhaji atiku abubakar ọmọ àti sọ nígbà pé ṣe rí ètò ìjọba tiwantiwa orílẹ̀-èdè wa nàìjíríà wọn ni kò tí ì ṣàfihàn ìlọsíwájú lórílẹ̀-èdè yìí ẹkúnrẹ́rẹ́ ẹ gbọ́ láàárọ̀ yìí.
1: kẹ́kun olówó kọ́kọ́ sọ fún kókó o kádà ó gbọ́ kó òfò èdè kádà bàgbàǹgbà gbọ́ kó sọ fún jẹ díẹ̀díẹ̀ ṣe rí àwọn aṣẹ̀rùbàlú àwọn afẹ̀míṣòfò tí wọ́n kúrò ní ẹ̀pọ̀ kí ọya ẹkùn ìlà oòrùn gúúsù àti àjìǹdó gúúsù òun náà ni wọn wọ ọ ẹyin tẹ ẹ jẹ gómìnà bẹ ẹ má ṣàṣùn píye. àwọn kan náà fọrí báwọn láàárọ yìí.
0: lórí àbádòfin àti dá iléeṣẹ ọlọpàá ìpínlẹ sílẹ ń jẹ ẹjẹ mọ pé gómìnà ìpínlẹ bẹni onítẹgùn ẹni bájú orí orí a máa yé àtọkùn ẹwọn náà gbóríyìn fún àwọn ilégbèmọ aṣojú ṣòfin lórí ìgbésẹ náà.
1: jẹjẹ mọ pé àwọn ajínigbé wọn ni wọn tún yàgbọ ìpínlẹ kwara lẹẹkan sí o ibi kan tó ń pè ní gàálà àti gàáòkè báyà gàálà àti gàáòkè níjọba àbílẹ̀ sin òun náà tún yàwó báyìí o wọn máa jẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbé.
0: lórí ọ̀rọ̀ kan èyí tó ń jọyọ káàkiri pàápàá jù nílẹ̀ ìgbìmọ̀ aṣòfin tó ń sọ ní ìlú ẹ̀kọ́ wọn ti ń yẹ̀ wò lọ́wọ́lọ́wọ́ báyìí lórí sáà kan fún ààrẹ kójọ ọlọ́dún mẹ́fà àti gómìnà kójọ ọdún mẹ́fà tí wọ́n ní máa lọ fún sáà ẹlẹ́ẹ̀kejì àwọn kan ti ń sọ̀rọ̀ bá nǹkan ṣe ń sẹ́pẹ́ àwọn faramọ́ làwọn kan sọ nínú ẹ̀ pé àwọn ò faramọ́.
1: wọ́n ní bàbá bá kó àwọn ọmọ nàìjíríà sílẹ̀ mílíọ̀nù mẹ́rìnlá ọmọ nàìjíríà lọ́jọ́ pé wọ́n ń lo oògùn olóró bóyá gàdí yẹn wà bẹ́ẹ̀ gan fún wọn. mílíọ̀nù àdúgbò tẹ ti mú tẹ ti fa
0: ṣùgbọ́n ọlọ́wọ́ jẹ
1: ọ máa fẹ́ sínú lẹ́ẹ̀kan
0: ọlọ́wọ́ jẹ.
1: ní báyìí ìjọba àti àwọn tí wọn jẹ olóore lẹ́sìn wọn a máa ń pè ní òwe máa ń láàárọ̀ nù ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ló jẹ́ pé òògùn. agbo loro ni won fin gbera bayi
0: won ni agba ojo sapon ni le won ni le ma ni opodo gba fun nje je mo pe awon nimo nipa ayika o ma tin so fun ipile kaduna ni etete wa nkan se lori awon ayika yi papa julo ke yago fun awon isoro to le fa omi yale agbara yagboro nipile kaduna
1: bless aluko oh you are blessed wa pelu olowo
2: My teacher said germs attack and make tiny holes in the teeth, and they are more active at night.

0: Double action and protection power helps prevent cavities during the day, and at night works hard to repair tiny holes before becoming cavities. Pepsodent Cavity Fighter is double action for daily day and night cavity protection.
1: Aláyé ni ó yá já lọ, àwọn boys ti ń dúró dè wá.
2: Ross, kò gbọ́ o, mi ò tiẹ̀ mọ bára mi ṣe ń ṣe mí.
1: Ilé ìtò kọ̀ṣá fi ara ti ògiri. Jókòó kò bá mi sọ̀rọ̀. Kí ló ṣe ẹ̀ nà?
2: Ẹ jókòó kẹ̀. A ní kíni yóò ṣe fi jókòó.
1: Ó ti yé ni kíni jẹ́díjẹ́dí ẹyẹ nìyẹn o. Ọ̀rọ̀ jẹ̀dí ò ṣe mú rere o. Ṣé ti wíwú ni ká sọ ni? Tàbí ti yíyún? Tàbí ti kó máa ṣẹ̀jẹ̀? Àti jókòó àwa di ọ̀rọ̀. Anudol suppositories dé. Anudol suppositories pẹ̀lú èròjà bismuth sorghalate, balsam peru àti zinc oxide ni ọkọ jẹ̀dí tí yóò mú ara rẹ le láti ṣiṣẹ́ tàbí láti ṣe fàájì pẹ̀lú àwọn boys.
2: Ọmọ ó yá, ẹ jẹ́ ká mú tán. Ẹ fọ́ àwọn boys ní 1-1.
1: Anudol suppositories ń fúnni ní ìtura láti ọwọ́ jẹ̀dí. Daily need industries ló ṣe é. Ẹ ká ìwé pélébé inú àpò rẹ̀. Bí ara kò bá ṣe wọlé lẹ́yìn ọjọ́ méjì, lọ rí dókítà rẹ̀.
3: Time don't finish. I no get money to recharge. Oh, your data don't finish. And you no get money to solve.
4: 737.
3: The GG Bank airtime and data load day for you anytime. Just that star 737 star 90# to borrow.

0: Uniplex Cough Syrup gives you relief from sore throats, cold and chesty coughs. Manufactured by Daily Needs Industries Limited. Uniplex Cough Syrup is for children and adults. If symptoms persist after 2 days, consult a doctor.
1: Olókè iná àti iṣẹ́ ìyanu Mortal Fire Miracle Ministry MFM Godun Mega Region Godun pè wá sí àdúrà gba ipò marathon prayer tí oṣù kẹfà June 2026 níbi tí àdúrà yóò ti máa rọ̀ bí ògbò fún ìpara látòkè wá àkórí ìrànwọ́ látòkè wá help from above a máa gba àdúrà o àdúrà yóò máa tú ìdè jáde ní gbogbo ọjọ́ Wednesday ní aago mẹ́fà àbọ̀ àárọ̀ kùtùkùtù ní o àti ní gbogbo ọjọ́ Sunday ní aago méje àárọ̀ oṣù June àdúrà fàágùn marathon prayer for transformation àwọn tó ti wá láti oṣù kìíní lọ́lọ́run ọlọ́run sì ń jẹ́ ara ibi ti gbà ni o ibi ìdápà di àdúrà ni Mortal Fire Miracle Ministry MFM Igodo Mega Region Igodo Lekoo 18 Alhaji Odo bus stop Ladojukọ Lagos Home Igodo ẹ pé 081 304 0373 7 fún

0: àjùmọ̀ṣẹ́ ìpínlẹ̀ Èkó kì í ṣọ̀rọ̀ ẹnu lásán. Iléeṣẹ́ LSPWC wọ́n kì wá lọ wípé ó burú jáì kájí òpópónà sí méjì láì gbàṣẹ. Ẹ má ṣe fi omi ọkọ̀ fífọ̀ bójú títì jẹ́ pàápàá ẹ̀yọ ní car wash. Bákan náà ẹ má jó nǹkan tàbí dáná lójú pópó. Ó lòdì sófin láti yan tá a fi dí ihò ìyẹn manhole tàbí dáhùn èlò bẹntiró bíi dísù tàbí ẹ́ńjìn ọ̀ ìsojú pópó. Ẹ má dalẹ̀ sínú kòtò ìdámínú tàbí wọ àwọn ọkọ̀ àjàgbé tó kó àwọn òbítíbitì arúgbó àwọn ọ̀nà tí kìí ṣe márosẹ̀. Tẹ́ ẹ bá kẹ́fì ẹnikẹ́ni pẹ̀lú ìwà ìbàjẹ́ yìí ẹ pé nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0906-704-4444 tàbí 0906-904-4444. Ohun ìní wa làwọn òpópónà wa ẹ jẹ́ ká dáàbò bò ó. Ìkéde ìwá láti iléeṣẹ́ Lagos State Public Works Corporation LSPWC.
1: Kọ̀kọ̀rọ̀ bá wà nínú ilé ìgbọ̀nsẹ̀ rẹ̀. Mo lọ́ bẹ́ sọ LSP ní.

0: Nàìjíríà ẹ̀tọ́ ìjọba tó jíire á ti dàgbà sókè tó lọ́rùn tó ń wá ní orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní iṣẹ́ akin ní ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe o wọ́n ní gbogbo èyí tẹ̀ ń bẹnu àtẹ́ lù wọ́n wọ́n ní ẹ̀ tí ì mọ àwọn nǹkan tó yẹ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ni tẹ bá mọ̀ ẹ máa gbóríyìn fún wọn ni wọ́n wá ní báyìí àyín tẹ̀ ń yà sọ́tún wọ́n ní wòyí wọ̀ ọ̀hún ó máa ń yí àgbà lọ́rùn ni o wọ́n ní ẹni pé ẹ ṣàtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ní ọkọ̀ tí wọ́n ń gbé wa rè yìí kó lè gúnlẹ̀ síbi ayọ̀ inú àwọn èrò Saturday Sun ni ẹni tó jẹ́ alága gbogbogbò ẹgbẹ́ òṣèlú APC ti ń sọ di mímọ̀ láàárọ̀ yìí.
1: Gbogbo olówó ìròyìn tẹ́ síwájú kọ́lọ́run ọba lọ́yìn kọ́dá nǹkan ṣọ́ wa olóòrin pé ètò ààbò ní Nàìjíríà ni kọ́lọ́run ọba kọ́ bá wa dẹ̀rọ gbogbo ìṣẹ̀lẹ̀ ajínigbé àti ìṣẹ̀lẹ̀ ìpànípa pẹ̀lú ètò ọ̀hún wáyé o. Jẹ́jẹ́ mọ̀ pé ìròyìn ọ̀tún máa tún tẹ̀ wá lọ́nú ìròyìn Sunday Punch láàárọ̀ yìí. Wọ́n ní nìkan jẹ́ ọlọ́run ọba ní pé nígbà tí àwọn ajínigbé tí wọ́n ní wọ́n wọ ìlú kan abúlékọ̀ tó ń pè ní Gàhálà àti Gàhárókè Abà ní ìjọba ìbílẹ̀ ìsìn ní ìpínlẹ̀ Kwara níbi tí àjàǹdùkú tún ti jẹ́ àwọn èèyàn gbé wọ́n ní nǹkan ìlàgbẹ́ pé ó tún tẹ̀síwájú ó tún wọ abúlékọ̀ tó ń pè ní Famole Town níjọba ìbílẹ̀ Ifẹ̀lódì ní ìpínlẹ̀ Kwara wọ́n ní ó wáyé ní tẹ̀lé-n-tẹ̀lé ní nǹkan bíi aago mẹ́wàá alẹ́ ọjọ́ ọjọ́bọ̀ Thursday. Ẹni tó jẹ́ alákòóso ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Adékìmí Òjò wọ́n fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún àwọn oníròyìn lánàá ìṣẹ́jú ẹtì Friday. Wọ́n wá sọ nímọ̀ pé àwọn tí wọ́n jẹ́ òṣè elétò ààbò wọn ṣiṣẹ́ o láti pé wọ́n lè gba àwọn tí wọ́n jí gbé náà kúrò lọ́wọ́ àwọn ajínigbé. Ṣùgbọ́n wọ́n sọ nímọ̀ pé àwọn fìdí pé ìlú Gàhálà nìkan bí Gàhálà sì ni wọ́n ti jiyàn gbé pé àwọn ọlọ́pàá sì ń ṣe lọ́wọ́ rẹ̀. Ṣùgbọ́n ẹnìkan tó jẹ́ ìkan lára àwọn olùgbé ìlú Gàhálà tó ná sí tó sọ nímọ̀ pé dọ́kan má dáa kọ mi ò torí ẹ̀rù ń bọ̀ nǹkan má lọ kọ lòun kọ́ má ji òun gbé. Ó ní lójú òun kò kúrò báyìí èèyàn méjì ni àwọn ajínigbé ni wọ́n jí gbé pé wọ́n tún lọ sí àwọn ìlú míì bíi Gàhárókè Abà àti àwọn ìlú míì tó tún jí àwọn èèyàn gbé. Ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá sá sọ nímọ̀ pé ẹ fọkàn balẹ̀ pé àwọn iṣẹ́ láti rí pé àwọn rí àwọn èèyàn náà gbà padà. Kí ọlọ́run ọba lójú dákun kó ràn wá lọ́wọ́ kí ètò àbúrò akọ́bà lè dáadáa ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ̀nà ọgbọ́n ìwé ìròyìn Saturday Punch láàárọ̀ yìí ẹ bá ròyìn yìí
0: mẹ́rin. Inú ìwé ìròyìn Saturday Sun láàárọ̀ ìwọ́n ní tẹ́gun ẹni bá jó orí a máa yá àtọ́kọ̀ ẹ̀ pàápàá jùlọ láti tó ìṣòro ètò ààbò tẹ́ pé ń kojú orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ǹjẹ́jẹ́ mọ̀ pé gómìnà ìpínlẹ̀ Bẹ́mi ìyẹn Reverend Father Isaac Alia ọmọ àti sọ ní mẹ́ pé àwọn gbóríyìn fún ilé-ìgbìmọ̀ ọmọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀-èdè wa Nàìjíríà lórí bí wọ́n ṣe ń jíròrò láti bọwọ́ lù ú ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ní orílẹ̀-èdè yìí o. Ọ̀rọ̀ ẹ jẹ jáde lánàá èdè yìí níbi àyájọ 2026 Democracy Day làwọn náà ti ń sọ di mímọ̀ o. Wọ́n ní ṣe rí ìgbésẹ̀ tó yá kí òun gan ni wọ́n gbèrò torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà tó wà láwọn ìpínlẹ̀ òun làwọn náà ti ń wáwọ̀ ọkọ̀ fi ṣàdá láti pé wọ́n ń dáàbò bo àwọn tó yẹ pé wọ́n ń ṣe gómìnà lé lórí. Wọ́n ní lọ́dọ̀ tàwọn wọ́n ní àwọn ẹ̀ṣọ́ aláàbò tó yẹ pé àwọn ti gbé kalẹ̀ ní agbègbè àwọn. Àwọn ti gbé àwọn ẹ̀ṣọ́ aláàbò kalẹ̀ láti máa lọ káàkiri àwọn agbègbè láti wà lójúfò lórí tó bá rí àwọn jàǹdùkú kan àbí àwọn bandits kan tó fẹ́ jí àwọn èèyàn gbé wọ́n ti gbé ìgbésẹ̀ lórí wọn. Wọ́n ní bákan náà àwọn tí wọ́n ṣèrànlọ́wọ́ láti taari ọkọ̀ tó lọ síbi 50 sí wọn láti fi lè kí iṣẹ́ wọn lẹ́yìn. Bákan náà àwọn tí wọ́n mú alùpùpù ọ̀kadà tó lọ síbi 1000 àwọn tún taari ẹ̀ sí wọn lórí pé kíni kí wọ́n lè ṣiṣẹ́ akin ní àwọn agbègbè gbogbo kọ̀ọ̀kan-dún tó wà ní ìpínlẹ̀ Bẹ́ni. Ṣùgbọ́n ọlọ́pàá ìpínlẹ̀ tí wọ́n dá sílẹ̀ yìí inú àwọn dùn sí torí pé òun gan lọ́nà àbáyọ láti tọ́ ìṣòro ètò ààbò tó ń kojú orílẹ̀-èdè wa Nàìjíríà. Ní ìwé ìròyìn Saturday Sun ìròyìn ọ̀hún wà níbẹ̀ láàárọ̀ yìí.
1: Gbogbo inú ìwé ìròyìn tẹ̀síwájú wọn ní bí ara ẹlẹ́ni bá ń jẹ kòkò búburú bàbá ti sọ fún ní ẹ̀rù rẹ̀ wọ́n ní kò ní jẹ́ ká sùn ní òru. Nínú ìwé ìròyìn Saturday Punch láàárọ̀ yìí tí a bá ń lajú sílẹ̀ tí àlùbọ́ bá yí wọ lásìkò tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ yẹ pé oògùn olóró jẹ́ pé ajẹ́ ọ̀nà tá a máa gbà tá a máa yọ́bẹ̀ kò yéèyàn o torí pé kí ni lásìkò tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ yẹ pé oògùn olóró ni wọ́n bá gbé o. Àwọn tí wọ́n jẹ́ olùdarí ẹ̀sìn àti ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n jẹ́ onímọ̀ nípa ètò ìlera ló ń sọ̀rọ̀ ìmọ̀ lánàá òde yìí tí wọ́n sì kọ́ mi jọjọ lórí bí wọ́n ṣe sọ nímọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórílẹ̀ wa Nàìjíríà bá lọ jẹ́ pé oògùn olóró ni wọ́n kàn ń lò káàkiri ẹlòmíì gan wọ́n fara wọn kọ́ lo oògùn olóró ju kí wọ́n jẹun lọ. Wọ́n ló kéré tán bíi mílíọ̀nù 4.4 dídí ọmọ Nàìjíríà 14.4 million ọmọ Nàìjíríà jẹ́ pé wọn ò lè gbé láì lo oògùn olóró. Wọ́n ní ọ̀rọ̀ yìí àti ìkọ́mínú la gbé pọ̀ jẹyọ níbi ìdánilẹ́kọ̀ọ́ ológójì rẹ̀ èyí tó wáyé ní Fountain of Hope Society èyí tó jẹ́ ti àjọ Fountain of Hope Society 10NG tó wáyé ní Bishop Vining Memorial Church Cathedral GRA ní Ìkẹjà Lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí àtijáde kan ṣe jáde o lánàá ní ṣẹ̀ṣẹ̀ ti Friday. Wọ́n ní ìdánilẹ́kọ̀ọ́ náà sẹ́kún wọn pé àkórí ẹ̀ ní Ofa Comedies Culture Substance Abuse and Addiction ipa tí àwọn ilé ìjọsìn tí wọ́n lè kó láti rí pé wọ́n dáàbò bo à ń lo oògùn olóró yẹn the role of the church in prevention and rehabilitation. Wọ́n ní òun náà lọ jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ onímọ̀ rẹpẹtẹ nípa ìgbògi olóró wọ́n jáde síbẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn òjíṣẹ́ olúwa nígbà tí ó wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tó jẹ́ kókó rẹ̀ ẹni tó jẹ́ olùdánilẹ́kọ̀ọ́ àgbà tí wọ́n pè tí ó mọ̀ nípa ètò àwọn ọpọlọ wọ́n ti ní òun tó ń ṣe ní iléeṣẹ́ federal

0: koko nu we ro ina le ngbadun bonde fm lawa 92.9 radio verse akwa to kari aye ore mi ibadan ani baba nkan ri lokola ki se pan fi won si yeye sugbon ko le ri ekoko tabi keji kon be ni be le mi asima pe awon baba mi loko so so pe ajeje abi te nkin pon ni ri kodo to yipo won fa enu wenu eji mi eje wo pe ilu ibadan mo gba baba yi o ile ejo bile ti mi pe ile ejo kokoko to wa ma pe ilu ibadan mo gba lo e to pe ni grade customary court ya je mo pe woli kan mani to ko re je edowu lo gba ile ejo lo to so ni mo pe igbeyawo laarin atoko ohun Aaron e tun awon kawo oni wahala yi ti poju akoko na ton ba so nipo okun ti o gbigita ti ki toju ile oloko ni ikeje ona ni ka pa yan ti ka ti e ma boju we bi eni pe ba ya ti e ni yawo aba lo mo sile oloko ni iketa nbe ni pe kan ma fi aje lona ti o to ka ma lu ni lu baraka si ma se ni bi o se da ka ma se bo se se soju oloko ni e to wa buru ju nbe ni pe o ti ma fi ti pati ku wo se nkan ti ohun lati se oni yo yo obe ti ohun ni o lai mo ye gba lo je pe Aaron ti yo obe to so pe ah deyin le ni ko ni ah yo kile o le to buru ju nbe pe oni se ri ile eko ton mo nlo o lo fun o lo n gbo bukata re o ni ohun lo n se n so wo na wo aiki ati jamba omo ibeje awon to je akobi o ni olodun de bo n se amo na won jade daada ti to je pe won mu nkan to da jade ge bi lo se so o ni se ni ran ko lati ezo ko baya yo ti e gbo bukata awon to je omode wa bi o ti e gbo nkan o ni ti o sa ju pe leyin le o si yo obe so lo tori ide yi o ti so e tu gbe awon to be ni arin ohun pelu e ka o o ni ke ma yo obe ko to ya ah o ni kini o ni tori e lo n so pe ngbon gba ton be lowo Aaron to o ne ma da nu wo to ba so pe alaimore o ni obirin obirin ni je alaimore o ni ohun lohun ohun fura lohun tojo omo won o ni e to to so pe to ohun jawo ohun tojo omo na mo ni pe njo ko lo so fun pe ta lo so mo pe iwo lo la omo yi ah pe nkan to ko lo fe gbonu kan so pe nkan lohun la omo o gba o didi so fi e na e so ki se pe boya ohun gbo nta o fun e lo so pe alo so pe ohun ni awon pe awon ti se ti e o ni be tinu ti bi ohun e agbalo gbagbo en to je are ile ejo won arabere se makitayo le ti o gbe ejo to gbo to sin won pe ah ejo yi ah o ti ri ga o bi koko ojo mi lati godo ti ri ka to daru ejo tori de amu ojo kejo osu kejo odun ta wa yi a tun tesi waju lori idajo yi ni we re sare tribune leti ka ri yi la ro yi
1: ti won ba la si ilu Ibadan je ke mi gba ipinle beni ilo papa jo ni ile ejo kan to wa ni ilo makode nibi ti arabere maria adoga to ti gbe oko re to si gbo si ile ejo o je ki ni maria lo complain si ile ejo si o sa ni pe se ri oko ohun te wo yi won ti ma so pe aro ti we bi ojo bi ori ke awon kan o ni oko ohun lo nje be o ni kete ba to ba ti gba owo osu ba o lo ma lo ran re ni o ni gba to ba na owo osu yen to fi won ti to ba ko to ran ti le o ni o da ohun da bukata pe pa ju lo bukata awon omo o ni to wole to ba ti din ba o ni e ni do oko ohun le o ni ko ni wa sile lasiko gba yen sugbon oko yawo ohun na so di ni pe dakun de ejo e ma ti igbeyawo laarin ohun ati yawo ohun ka o sugbon adajo ọgbẹni vashima uwade o sọ nílẹ pé kí ẹni tí wọn fẹsùn kàn yín ọkọ ìyàwó kó máa san ẹgbẹrún lọnà ọdúnrún náírà owó ilé ẹkọ àwọn ọmọ lọdún àti pé kó máa fún wọn ní ẹgbẹrún lọnà àádọta lóṣooṣù kó máa fún wọn bí ilé ẹjọ ṣe sọ fún moses tó jẹ ọkọ maria ni ṣùgbọn moses sọ nílẹ pé ẹ jẹ ká lọ lé ká lọ yanjú ọhún mọ bóun ṣe máa bá ìyàwó òun sọrọ ẹ má tún wá ká adájọ wa wò pé tẹtẹ bá tiẹ lọ ní tẹfà lọ yanjú ẹ ṣé ó rí owó ilé ẹkọ àwọn ọmọ àti owó oúnjẹ wọn lóṣooṣù ò gbọdọ máa sọ nígbà tí wọn sì sún ìgbẹjọ náà síwájú bá ṣe ń lọ adédèjì omi ẹjọ ọmọ yẹn lẹkọọ ń bàdàn mo díẹ díẹ yóò máa fi tó yín létí.
0: ọkọ olówó eré náà lẹ ń gbádùn monday fm lọwọ ara ẹ 2.9 ọrọ ọlọpọ láyà àgbàpọ kálukú ọtọọtọ ni o ohun tí kálukú ń fojú rí lágbà ilé ọkọ jáde o tẹ bá rí arábìnrin mi tẹ obìnrin mi tọ da tó dán lóhun tọ dán láwọ tọ yẹ pé ó rẹ wà ní káàtì nǹkan tó kàtí kẹfẹ rẹfẹ tó rọ bẹrẹ tó gbé bá ìzápá tí ń tẹlẹ kókó lọ́kọ́ obìnrin tán ṣùgbọ́n tí ń dé mọ́ra ẹ̀ mọ́ bẹ́ẹ̀ sì rí tẹ bá rí ọkùnrin mi tọ́ bá da gbadagbolẹ̀ ń ta ìmọ̀ pé ń ti ń jọ lábẹ́ aṣọ òṣìṣẹ́ máa sọ ńlọ́dẹ́ afọ arákùnrin kan tọ́jọ́ pé òun náà gba ilé ẹjọ́ ìbílẹ̀ tí ń pe ilé ẹjọ́ ọkọ̀ tó wà ní màpẹ́lú ìbàdàn lọ sìlífẹ́sà ló kọ̀ ń jẹ́ o ó pẹjọ́ tako ìyàwó rẹ̀ kúdíràtù tó sọ ní mo gẹ̀dákùnrin tún ìgbéyàwó tó ń bẹ láàárín òun àtìyàwó nǹka ǹjẹ́ kí ni ọpọ́ yẹ kátó ọkọ̀ ní kí ni kúdíràtù ṣètò fẹ́ pọ́lẹ̀ sí ni ní sìlífẹ́sà bá bẹ̀rẹ̀ sí sọ pé à ipe ìyàwó òun wá àṣìṣe ńlá gbáà ló ń ṣe nígbà tó ń fẹ́ o ó nítorí pé kì í dánu oúnjẹ fún ìyàwó ṣùgbọ́n ibi tóun lọ́gbọ́n ni pé ojú tiẹ̀ ń tó nǹkan tó sọ wọ́n ní sọ ọ́ kí ló ń tiẹ̀ lójú ni ìyàwó máa wá ọgbọ́n tó jẹ́ pé àwọ̀ sáwọn ilé ààrùn ni pé káwọn sájà ó ń torí pé agbára ọ̀ káyàwó lílù yìí ìbàrà ó ní gbogbo ìgbà tí àwọn bá ti lọ ní ẹran báyìí ó yàwó yóò kí òun mọlẹ yóò bẹ sí inú ohun bíi kúkú bíi yẹn ó nígbà míì òun ọ̀hánì lè sọ̀rọ̀ ó lọ́wọ́ máa ṣe òun máa ṣe òun máa ṣe pẹ́lẹ́ńkọ́ pẹ́lẹ́ńkọ́ ó ṣùgbọ́n ìyàwó sábà ń gbọ́ ọ̀gbà tó ń fi sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ báyìí yóò sọ ìjà ni tó bá sì ìjà báyìí ẹnu kó palẹ̀ ọmọ òun kó bẹ̀ sí inú ohun ni ó ti sún òun kọ́ wáyé pé
2: na lo lu oun pa ni ojo kan tori de edakun ti gbe oni arin o pelu re ka eh nigbati adajo ile ejo e owo se ni won ni ah ejo yi o tun lagbara o ni pe ah kudiratu mi ko ku elu bi ada eje ka so igbejo lo si ojo mi ojo won so jo yan pato be ko won gbe ejo kudiratu ati pastor oko re ti mo ndura sugbon won to ba de ejo mi ojo re a ma gbo ejo yi no we sa re tribune leti karun yi la ro yi
1: mo si ko ja lo si ipinle kaduna ni bi ti samalia salisu eni odun lejidinlogoji to ti gbe iyawo e miriam ibrahim to ti gbona si ejo o nje ki lo sele laarin won won so ni le pe adajo se ri miriam te wo yo ni agbo nbe loju e o won la agbere ki lo se o sa ni me pa nti lo ni osu meta gba ta won si ti fe ra won e mefa pere lo wu si lase wo e mefa pere ba won si ba si yo lase wo le mefa to ma lo doyun fun ide yi ohun ko lo lo yin to wa ni e adajo ni le mefa lo ni wo ko lo ni to wa ni e o ba ori oro na oni ko sa ni popo ma lo ohun o fe mo ngba ti yawo na yo ma soro ori se ri oko ohun yi ori pe oni igbololo ti mo ohun to ti ma nje buredi ati ti laaro olowo da ohun pada sabule lati ba to ti fe ohun leyin e mefa ye o wa da ohun pada sabule da won ba ji laaro labule awon ogbogi ko ni si sugar nbe awon je onde ba baba je ba onje aje ku ni o ni a sabisu wa mo ohun labule ori ko da ohun ba se pe ohun ti leyin o si me to ba ni pe ah ibo lohun ti leyin se be be ba pere pe won si ohun la so ni bayi adajo ile ejo na o ti so di ni e pe awon ba won yanju oro na laarin awon mejeji
0: adupele lọlọ la se n tẹ siwaju lori eto koko nu iwe iroyin laaro yi bond fm la wa 92.9 radio fẹsọ wa pọtọ kari ayi gbogbo ẹyin baba mama ẹyin ẹgbọn ẹyin aburo tẹ n tẹti si wa tẹ pe ẹ le fi wa ṣeré adupẹ lọwọ yin gbẹ lọba lọba pata adupẹ
1: adupẹ wẹ yin baalẹ baalẹ adupẹ lọwọ yin gbogbo ẹyin tẹ kọ si gbogbo ẹyin tẹ pe wa gbẹ ah ife ipo ju adupẹ lọwọ yin ah ni mo yi ara wa adupẹ ẹ ṣeun
0: blessing aluko tari ẹ soke.

0: ẹ̀yin mọ̀dé yìí ẹ̀mí gan ti ṣubú bí màá máa polongo nàìjíríà kẹrin ni torí ẹ ẹ wò kò sírù ìyanu tá a fi yanu àdìgẹ́ tí kì í sunkún irun rẹ le nígbà tó wá yá kì í ṣe gbogbogbo alẹ̀ irun rẹ bẹ́ẹ̀ ni làpọ̀lọpọ̀ ò jẹ́ kí n rí kán rí mú mi àwọn ní kété tí ọwọ́ mi ba àwọn èròjà tún iṣẹ́ mẹ̀díánà 0-15 tá a pilẹ̀ ṣe fún àwọn ọmọdé ṣẹṣẹ nínú yíyọ mẹ̀díánà 0-15 air booster cream ìyẹn gangan ni àbá máa pè ní òdógún lọ́gbọ́n tí mo bẹ̀rẹ̀ sí lò ó ní ajẹun tí ríbi dúró sí mọ́ nínú àwọn ọmọ mi làpọ̀lọpọ̀ sá lọ bẹ́ẹ̀ ni wọ́n gùn tójú rẹ̀ sì mọ́ ó dà a tún lè lo mẹ̀díánà 0-15 fún ìpínpín tí kò ní oníwájú àti àwọn tí wọ́n ti fọ́ lọ lẹ́yìn dá mẹ̀díánà 0-15 air product tá a pilẹ̀ ṣe fún àwọn ọmọdé wò lónìí mẹ̀díánà air product wà káàkiri ilé ìtajà ó yà pè sórí 0702-400-7861 0809-1799-333 mẹ̀díánà gbogbo ohun tí ìrìn rẹ nílò.
1: For this Nigeria, everybody go chop. Whether you be man, woman, pokey, you need to fit a skipper. You go chop for this new close-up red hot water to grab promo. If you chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you.

0: lọwọ Ọlọrun ọba nítorí pé ọjọ́ ṣu ọjọ́ yọ adé fún pẹrẹgẹdẹ tí ṣe ìrojúmọ́ ọmọ ojúmọ́ tún mú alé ní ojúmọ́ ìrojúmọ́ ayọ̀ ló máa jẹ́ fún wa o èyí lọ́jọ́ kẹtàlá oṣù kẹfà ọdún 2026 lágbára Ọlọrun ọba ìfà owó ìfà ọmọ ìfà àwọn rere gbogbo àwọlé sọ̀dẹ̀ gbogbo aláàárọ̀ tì ní ọjọ́ àbámẹ́ta lè ní adába owó adába ọmọ adába ìtètèkú ti ṣe báálẹ̀ ọ̀rọ̀ ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí kìí pọ̀ jù ibi kíkí báyìí ni ọmọlúàbí ti bẹ̀rẹ̀ kókó onúwèrò iléeṣẹ́ Bond FM láti onígbògbò nílùú Ìkẹjà à ń kí pé ẹ máa káàárọ̀ lẹ́ẹ̀kan sí Ganiyat Bello Ashiru lorúkọ tèmi pẹ̀lú àǹfààní.
1: O kàì láì o kò ṣe takuntakun. Bójúmọ́ bá ti máa ń là gbóhùn ayẹyẹ bílẹ̀ ẹ bá ti máa ń là ń gbóhùn àdàbà ojúmọ́ ò ní mọ́kí balẹ̀ ó máa gbẹrẹ ìgbórí bá balẹ̀ a máa rí ìkókó lágbára ti ọlọ́run ní lọ́jọ́ kẹtàlá gbogbo ogun tá a ti là kọjá ò tún ní ṣe rí mọ́ ìyìn tá a ti là kọjá nínú fìtínà nílẹ̀ yóò tún padà jà wá mọ́ lágbára ti ọlọ́run ìsọ́sì ti ń jà wá lábẹ́lé lábẹ́lé ní wẹ́rẹ́wẹ́rẹ́ a borí rẹ̀ láṣẹ ìgbìmọ̀rẹ̀ ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ẹ kú afẹ́rẹ́ yìí yóò bá wa lára mu abdul fatayi abdul gafar lóko mi kókó ní ìwé ìròyìn rè ìnà lákà á látẹjú àfi ìyá wa là tá a rọ̀ fà á nìyẹn kàlá kẹsùmọ̀ ọ̀ fi ìyá wa là tẹ̀dí ya àmìnà ya ọlọ́hu ya àmìnà ti bá dá wa ti.
0: Àmìnà.
1: Kari
0: kó ń fàyà
1: fún wa dùn alẹ.
0: Wàhálà láti fọkàn balẹ̀. Kókó inú ìwé yìí tẹ̀síwájú láàárọ̀ inú ìwé ìròyìn Saturday Telegraph tá a jẹ́ kùdè ká tún tẹ̀síwájú ńbẹ̀. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé lórí àbádòfin kan ẹgbẹ́ pé wọ́n ti ń gbé káàkiri ilégbèmọ̀ aṣòfin báyìí pé lórí kìnìún. Wọ́n rí iléeṣẹ́ ààrẹ àwọn tó bá ti jẹ ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà àwọn tó bá ti jẹ gómìnà lórílẹ̀‐èdè wa Nàìjíríà pé sáà kan ti tó díẹ̀ tó nínú nǹkan tiwa ká má pè ní nǹkan ní nǹkan torí ìjọba tiwantiwa ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà gbogbo alájọ ni pé díẹ̀ náà tó ọdún mẹ́fà ó tó fún ààrẹ àti gómìnà fọ́bọ́yọ̀ sípò láti ṣe nǹkan tí aráàlú fẹ́ o gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ adarí ilé-ìgbìmọ̀ ẹmọ olórí ẹmọ tó pọ̀ jùlọ nílé ìgbìmọ̀ aṣòfin yẹn sínátọ̀ ọ̀pẹyẹmí bámidélé gẹ́gẹ́ bí àbá tí wọ́n gbé kalẹ̀ wípé ọlọ́dún mẹ́fà fún àwọn ará àti gómìnà ó ti tó wọn ṣe ìjọba ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń sọ̀rọ̀ lórí ẹ̀ láàárọ̀ tòní lálẹ́ láti rí ẹni tó jẹ́ sínátọ̀ Fẹ́mi Òkúròmù bákan náà ni àwọn àjọ PANDEF wọ́n sọ̀rọ̀ ẹnìkan náà tí wọ́n pè ní Yàkásáì àwọn náà sọ̀rọ̀ nígbà tí ẹnìkan tí wọ́n porúkọ ẹ̀ ní Ubani tí ó máa sọ̀rọ̀ ó ní bí ọpẹyẹmí Bámidélé ṣe gbé kalẹ̀ pé sáà ọlọ́dún mẹ́fà fún àwọn ààrẹ àti gómìnà wọ́n lè yọ kó máa rí bẹ̀ torí pé wọ́n á lè fọkàn sí ìṣèjọba tí wọ́n fẹ́ ṣe kò ní sí ròyìn ròyìn ọkàn pé màá tún fẹ́ lọ sí sáà kan sí kó jẹ́ sáà ọlọ́dún mẹ́jọ wọ́n ní kò sí ìyẹn mọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sọ̀rọ̀ láàárọ̀ inú ìwé ìròyìn New Telegraph.
1: Kókó inú ìwé ìròyìn tẹ̀ síwájú nínú ìwé ìròyìn Saturday Tribune tó jáde lówùúrọ̀ tòní kójúmọ́ ibi gbogbo ara lògún rẹ̀ lójúmọ́ àti ṣẹ́gun ẹṣin kọ́kọ́ àwọn àjòjì gbogbogbò tó wọ àwọn agbègbè kan nílẹ̀ yìí lójúmọ́ àti fi òpin sí ìjọba ìpínlẹ̀ ogun pàápàá iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ogun wọ́n ti ké

0: tí ò ní nọ́mbà tó jẹ́ ti ìdánimọ̀ ilẹ̀ yìí àbí ti ìpínlẹ̀ Ògùn láti dájú pé wọ́n ṣẹ́gun àwọn oníṣẹ́ láabi tí wọ́n fi ọkọ̀ ṣiṣẹ́ láabi lórílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ nípínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí ìdájọ́ àti ìgbésẹ̀ ake tó wáyé látọ̀dọ̀ ọ̀gá àgbà yẹn yọ fún àwọn ọlọ́pàá nílẹ̀ yìí alàgbà tó jí Ridwan Ogisu ni wọ́n kéde náà wípé láti jẹ́ kí ètò ààbò kó dé dáadáa ní gbogbo ìgboro àti gbogbo ètò ìlú sílùú ìletò síletò agbolésàgbolé ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórílẹ̀-èdè wa Nàìjíríà àwọn ọlọ́pàá gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ń yẹ àwọn plate number ọkọ̀ wò báyìí o láti dájú wípé àwọn oníṣẹ́ láabi wọn ò gbèrúwà láti ẹ̀yìn lórílẹ̀-èdè wa Nàìjíríà alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn DSP Olúṣèyí Babáṣèyí ló kéde rẹ̀ lánàá lánàá nígbà tí wọ́n ṣe ìpàdé pẹ̀lú komisanna ọlọ́pàá Olábọ̀dé Ọ̀jájúlé tí wọ́n sì pa á láṣẹ fún gbogbo àwọn area commander divisional police services àti àwọn tactical team wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣọdọ gbogbo àwọn ọkọ̀ tó bá ń wọ ìpínlẹ̀ Ògùn báyìí wípé kó má bàa gbájú wípé àwọn iṣẹ́ láabi wọ́n tún gbé ọkọ̀ burúkú wọlé yìí láti fi dẹ́mi àwọn ènìyàn nínú ibùdó inú ìwé ìròyìn Saturday Tribune lẹ̀tọ́ ìkàlà
1: rẹ. inú ìwé ìròyìn Saturday Punch láàárẹ̀ wọ́n ní ẹnikẹ́ni tí ìwọ́ bá nípa láti ṣèrànlọ́wọ́ fún un náà lẹ́nìkejì òun ya tètè ya tọ́jú ẹ̀ lórí àyájọ́ ìjọba tiwantiwa èyí tá a ṣe lágbòde yìí ẹjẹ́ kọjá lọ sí ìpínlẹ̀ Kaduna ibi tí gómìnà ìpínlẹ̀ Kaduna alàgbà ò bá sání ti ń sọ nínú ẹ̀ pé àwọn tó yẹ kí wọ́n ń sin gbà lọ́wọ́ tí wọ́n lo sáà lẹ́wọ̀n lọ́wọ́ táwọn bojú àánú wò lórí àyájọ́ democracy day tó wáyé lánàá yìí wọ́n ní 97 ni wọ́n nígbà tí wọ́n sọ nímọ̀ tí wọ́n ṣàlàyé fún wọn pé báwọn ṣe yọ̀ǹda yìí ẹ lọ sí àwùjọ kẹ lọ mú àlàáfíà bàlú kí ajá yín má padà sídìí èébì rẹ̀ mo fẹ́ má tún wa padà sí ọgbà ẹ̀wọ̀n mọ́ o bákan náà ni wọ́n tẹ̀síwájú wọ́n ní àwọn tún fún wọn láǹfààní láti rí pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ètò ẹ̀kọ́ iṣẹ́ ọwọ́ fún àwọn tó yẹ pé wọ́n yọ̀ǹda àwọn káwọn náà kí wọ́n lè wúlò fúnra wọn kí wọ́n sì lè wúlò fún àwùjọ wọn ní fún ìdí èyí àwọn bojú àánú wò yìí ni o láti lo àǹfààní ìjọba tiwantiwa láti fi dun ẹ̀yìn náà nínú káwọn dẹ́rìn pẹ̀kẹ́ àwọn ẹlẹ́wọ̀n náà wọ́n ní bí wọ́n ṣe dá wọn sílẹ̀ wọ́n tún sọ pé ètò ẹ̀kọ́ṣẹ́ owó ọ̀fẹ́ wọ́n tún ní ẹ̀ láǹfààní sí lójú náà àti wúlò fúnra yín àti àwùjọ lápapọ̀ nínú ìwé ìròyìn Saturday Punch ìròyìn ọ̀hún wà bẹ̀ láàárọ̀ yìí.
0: ó dà nínú ìwé ìròyìn Saturday Tribune tó jáde lówùúrọ̀ tòní ohun agbẹ́kọ̀ pẹ́lẹ́ àárọ̀ ohun àlùkòkò pẹ́lẹ́ kò ṣùgbọ́n bàgbà bá ti dé bọ́ lọ́jọ́ kúbádé kò ṣe yẹ o kò sì ìlú balógun tìlú ìbàdàn lágbọ́ wípé bàbá dágbére fáyé o nínú ìwé ìròyìn lówùúrọ̀ tòní ọba olúbùnmi ìṣẹ́ dada la gbọ́ pé bàbá rẹ̀ wàlẹ̀ àṣà gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe jáde wá láàfin wọn ni wọ́n bá àwọn oníròyìn ìtàkùrọ̀sọ ọba ìṣẹ́ dada la gbọ́ wípé lẹ́yìn àìsàn ráńpẹ́ nílùú wọn nílùú ìbàdàn ni ọlọ́jọ́ dé àmọ́ kó tó dúpẹ́ ọlọ́jọ́ dé ni wọ́n ti jẹ́ òsì balógun tìlú ìbàdàn wọn ni ààyè ti sílẹ̀ fún àgbéga báyìí o fún ẹlòmíràn láti bọ́ sí orí ipò sí ọba ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn náà bó ti ṣe gbé kódà àìmọ́ tí ń kun àwọn èèyàn tí àwọn ìkálukú ti ń sọ tẹnu wọn wípé ó ṣe é ṣe kó jẹ́ sínátọ̀ ṣàráfà dean ali tí ó jẹ́ adíje dupò ẹgbẹ́ òṣèlú apc là ló ṣe é ṣe kó bọ́ sí ipò òsì balógun ọ̀hún nílùú ìbàdàn ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí ròyìn gbé wípé òsì balógun ìlú ìbàdàn ọba ìṣẹ́yè dada bàbá tí ro wàlẹ̀ àṣà inú ìwé ìròyìn Saturday Tribune lẹ́ẹ̀tì ìka láàárọ̀ yìí.
1: gbogbo olóore ìròyìn tẹ̀síwájú láàárọ̀ bond fm láwà 92.9 inú ìwé ìròyìn Saturday Punch láàárọ̀ wọ́n ní òfófó ọ̀gbẹ̀gbà ibi ọpẹ́ báyìí
0: lọ́wọ́
1: gbogbo ẹ̀ fi pé ẹ máa gbé borun ẹ máa gbé gèlè nǹkan tí ò ṣẹlẹ̀ ẹ máa fẹ́ kó ṣẹlẹ̀ ẹni tó jẹ́ alákòóso fún ètò ààbò lórílẹ̀-èdè wa Nàìjíríà yẹn General Christopher Musa ọmọ àti ń sọ nínú ẹ̀ pé ṣe rí àwọn olófófó gan àwọn ló jẹ́ pé àwọn ni wọ́n ń dáná sí tí wọ́n ń jẹ́ kó máa rufin pàápàá jùlọ ṣàtìlẹ́yìn fún àwọn iṣẹ́ òkọ̀kú lórílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní ṣe rí àwọn ọgbọ́n yìí sọ yìí tó bí wọ́n ti gbọ́ nǹkan àwọn ló sáré lọ sọ fún àwọn àfẹ̀míṣòfò ọlọ́run gan ló ń jẹ́ kí àwọn iṣẹ́ àwọn kábùkù máa dé bá bákan náà ni wọ́n sọ̀rọ̀ ìlú mímọ̀ lórí àyájọ́ democracy day làwọn náà ti ń sọ nímọ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ táwọn oṣù tó yẹ pé ìdákọ́kọ́ làwọn ti ń ṣe báyìí táwọn máa lu yaya ìṣíta torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá ti gbọ́ ọ̀rọ̀ kan báyìí lórí pé àgbè sórí ẹ̀rọ ayélujára wọ́n fi ń di iṣẹ́ àwọn lọ́wọ́ lórí pé òfófó tí wọ́n ṣe ó tún tàbùkù bá orílẹ̀-èdè Nàìjíríà nínú ìwé ìròyìn Saturday Punch ìròyìn ọ̀hún wà ń bẹ̀ láàárọ̀ yìí.
0: kókó nínú ìròyìn ó ń tẹ̀ síwájú nínú ìwé ìròyìn lówùúrọ̀ tòní ni wọ́n ti sọ di mímọ̀ wípé ìjọba àwa ara wa lórílẹ̀-èdè wa Nàìjíríà anilo lati gbarukuti baba gbarukuti asere sera re mi o orun ni oro gbogbo ipinle edo senator monday ipogbolo lo kesi gbogbo mo dile de nigeria lati do lese mejeji ki won do sise se daabo ijoba ti wa nti wa ile yi kori baba soke ki isokan si ma be laarin gbogbo eya ode to nbe lo le de nigeria o bi peter abanika ma wo ko se nkin daja ale ju ori ojori emi mo ju o lo iwo ju mi lo lo dogun le ile yi ka baba idaju pe ogun to ti re le itu sele mo ki adaju pe apopo ka gbo le de nigeria de le le o gege bi alagba monday ipinlu lo sise so dun mo fun awon eniyan re oni tawon tawon o ni ipinle edo ko si ninu eto awon lati pinlele yele kausa gbo loto ki bo duo loto ki yoruba gbo loto ko si ninu eto won ni eto isejoba o ipo bi ete jasipe opolopo awon eya kan o ni lokan lati tu orilede yi ka bi baba tuka iya re yo je kaluku wa le okokan fun bi eyi isoko lede nigeria ni keje adabobo kasi daju pe a fi opin si ipinlele yele la tatafaraku e ma pinlele yele ẹ̀rùn rẹ̀ ni pé kárí jẹ́ ti division ká má pinra wa nípìn púpọ̀ inú wẹ́rẹ́ saturday tribune lẹ́tìrì kàrà rẹ̀.
1: Oko ní wẹ́rẹ́ yìí tẹ̀síwájú láàárẹ̀ bond fm láwà 92.9 lórí àyájọ́ ìjọba tiwantiwa àlòpẹ́pẹ́pẹ́ bí àṣà dídèjì olùyege ẹ̀jẹ̀ kí n lọ sọ́dọ̀ ìjọba àkísí kọjá lọ sí ìjọba ìbílẹ̀ múṣe wẹ́pà ṣe ń ṣàjọyọ̀ jákèjádò orílẹ̀-èdè wa nàìjíríà jẹjẹ wẹpa alága ìjọba ìbílẹ̀ múṣe wọn sọ ní mímọ wọn ní ṣe rí àyájọ ìjọba tiwantiwa yìí ó ló fààyè gba ètò yẹ pé òmìnira pàápàá jùlọ ìfilọ́lẹ̀ June 12 tó yẹ pé à ń ṣàmúlò rẹ̀ tí gbogbo à ń jàǹfààní ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọn ló ṣàpèjúwe ìdájọ́ tó yè kooro ìṣọ̀kan àti ètò ìjọba tiwantiwa tó fẹsẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ múṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ìyẹn honorable Tumọ̀s Arúwé nígbà tí wọ́n kí gbogbo àwọn olùgbé ìjọba ìbílẹ̀ múṣe wọ́n ní kí wọ́n fọwọ́sowọ́pọ̀ kí wọ́n ṣàtìlẹ́yìn fún ìṣèjọba tó ń lọ lọ́wọ́ yìí pàápàá jùlọ lórí àwọn iṣẹ́ àkànṣe tó yẹ pé ó ń lalẹ̀ wò fún àwọn olùgbé bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n láwọn ó sì máa tẹ̀síwájú o pé gbogbo àwọn olùgbé ìjọba ìbílẹ̀ múṣe yìí náà ẹ lọ fọkàn balẹ̀ torí pé ìdàgbàsókè tó lọ́rìn àti pé ìrètí ọ̀tún tó kò ṣèjọba yìí ṣe lọ́wọ́lọ́wọ́ yìí yóò kà ní kako ní ìjọba ìbílẹ̀ múṣe.
2: Mama Sophia, why is your child crying? Simply because you are combing her hair.
3: My sister, I am tired though. Sophia's hair is too strong for combing, so she always cries whenever we are plaiting it. The hair is scanty and it's not even long.
2: That means you haven't heard about Mediana 0 to 10 Leave-In Growth Conditioning Milk. A hair product specially designed for children from age 0 to 10. Ever since I started using it for my children's hair, before hair combing stopped, the hair is now full and also very stretchy. Even Mediana 0 to 10 Hair Booster Cream, especially formulated children hair booster, works like magic and it makes children hair full and long. It also works for receding hairline in children.
3: So tell me, where can I get this Mediana's children hair product?
2: Mediana's wide range of hair products is available everywhere. Call 0702-5007-861 and 0809-179-9333.
3: Mediana, everything your hair needs.
4: Ìlọ́jọ́ ìbílẹ̀ ẹ kú àṣeyẹ ẹ̀mí aṣọ ọkọ ẹ̀.
5: Bájọ kèrègbè amọ́nà tuntun bẹ̀rẹ̀ sáyé ẹkú orí ọjọ́ òbí yóò ní máa alájà minus abiola ọmọ adẹrùpọkọ aláṣẹ àsọlùdarí adẹrùpọkọ frozen food and bag of rice nínú mùsùlùmá gègé motor road bó ṣe jẹ́ pé ọlọ́dún ní mọ́dún rẹ̀ lọ́dún orí ẹ̀sìn máa mọ sí ẹ̀mí afárá oyin ní alájà ìdòwú oyè lúgà ọmọ adẹrùpọkọ ní ká máa ṣàdúrà fọmọ lọ́jọ́ òbí òní pé adùnkì ń tọ́ nínú ayé ọlọ́jọ́ bí òní alájà minus abiola ọmọ adẹrùpọkọ aláṣà àsọlùdarí adẹrùpọkọ frozen food and bag of rice nínú mùsùlùmá gègé motor road tí ẹ bá lo gba ọdún láyé orí ni kíkẹ́ fi ṣe àtẹ̀gbó àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ ń tẹ̀nà lọ́la láwọ́ láwọ́ lákúrọ́sá ìládé láyà lẹ́yìn azim bọ́ọ̀lù kíni alájà ìdòwú oyè lúgà ọmọ adẹrùpọkọ tó ṣàdúrà pé gbogbo ọdún kan ni tí ọlọ́jọ́ bí òní happy birthday to

0: okonu wero yin te si waju Bond FM lawa 92.9 ninu wero yin iwero yin Saturday Sun to jade lowuro toni ni iroyin gbe wipe nipinle Enugun owo ti ba awon onise laabi kan to je pe ogaga lajo odaran buruku ni won mefa ninu won to won tin wa ti won ti kede wiwa won lai moye odun seyin lowo ti ba to je pe kajinibe ka gbe bodalu laamu ni won yan laayo ni ipinle Enugun ege bi oyin na ti se gbe nigbati awon onise awon akoroyin ti won jabo iroyin latodo awon DSS ni won so bi mo wi pe akaimoye ise laabi lawon eniyan ti se ni ilu Enugun to je pe ka ji ni pe ka dalu laamu ni won yan laayo won ke ode won lati odun to koja pe won wa won sugbon mefefa bayi ni owo ti ba lana alana akaimoye inise onise laabi ni won ba lowo won ti agasi ibon AK-47 merin la ototo eh ni won ka mo won lowo machine gun yen na nbe lowo won lai lo soju ogun aye se ewewe magazine AK-47 meji la yen na tun be nbe ati orisirisi ohun elo olose orisirisi won ni aya eta abon yen lo bi egberun ko ole ni won ba lowo won awon ise labi ege bi awon DSS won ti kede re gomina ipinle na wan so dimo Peter Mba o ni kese kese re kazakaza ba kese kese nbo lona won se to lati wo yaja pelu awon ise labi ni ipinle Enugun be le won se pelu ilese olopa wi pe ilese olopa wo fe ke egbe nbebo je o eni to wa ba ti ba nu awon ise labi e ma foju re dude ka won le mo eyan mo luabi atawon eyan jogojogo ni ipinle Enugun Saturday Sun lo gbe iroyin na la ro yi
1: baggy
0: cable be a
1: little
0: to share
1: as
0: baggy.
1: Baggy.
0: Ah, but I
1: agree
0: with you. Wow. Ah, you
1: are
0: the people.
1: I the Nigeria. Wọ́n pàá jùlọ ìjọba àpapọ̀ wọ́n ní ṣe rí àwọn sápásápọ̀ ìjẹ́ lórí kíni wọ́n ní ṣe rí ìṣẹ̀lẹ̀ ìpani nípakúpa tí ètò ààbò ṣe máa dè lórílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní ojúṣe gbogbo àwọn tó jẹ́ alákòóso ìjọba jákèjádò orílẹ̀-èdè wa nàìjíríà ni wọ́n ní ṣe wá rí àwọn tó lọ ń kọ lu orílẹ̀-èdè wa nàìjíríà lọ́nà ẹ̀tọ́ àwọn tó lọ ń kọ lu ẹ̀jẹ̀ aláìṣẹ̀ àwọn tó ń mú ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tó yẹ pé wọ́n ń fọká ní orílẹ̀-èdè yìí wọ́n ní gbogbo wọn báyìí lọ́wọ́ máa bá lágbára ọlọ́run bí wọ́n ṣe ń sọ di mímọ̀ ẹni tó ṣe ìdámọ̀ràn sí ààrẹ lórí policy communication Daniel Buhala àwọn nọ́mbà sọ̀rọ̀ di mímọ̀ pàápàá jùlọ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ oríire local government ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n bọkàn jẹ́ lórí ìṣẹ̀lẹ̀ náà bákan náà ni wọ́n á sọ di mímọ̀ pé àwọn ò tẹ̀tì bákan náà àwọn ò rẹ̀pẹ̀tẹ̀ lórí pé kíni àwọn ò fẹ́ kí ìpàdánù ẹ̀mí kó máa wáyé lórílẹ̀-èdè wa Nàìjíríà bí iléeṣẹ́ ààrẹ ṣe ń fìdí ìròyìn ọ̀hún múlẹ̀ nínú ìwé ìròyìn gbági kebù láàárọ̀
0: yìí gbági àwọn tí wà nù mẹ́ ṣe lẹ́ga tan pẹ́pẹ́ rẹ̀ wò mí zókùdú àsán àsán jẹ́rẹ̀ pọ̀ ń bó ṣe wà nù nínú ìwé nínú ọmọ páwórí àti bàdágìrì bá ṣe wà rí nínú wẹ́rẹ́ Saturday Tribune tó jáde lówùrọ̀ tòní ìròyìn wà tó sọ bímọ wípé láàárọ̀ péré ikọ̀ gbọ́dọ̀ jùkọ̀ bí ilé ọmọ lálọ́mí ni ẹjẹ́ àjọ pin kó má dogun ló mú àwọn ìyà ìjọ àtàwọn ìṣẹ̀kiri àtàwọn ìròbù wọ́n ṣe gbà sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́nu wípé constituency wọn wọrí federal constituency a máa pinni bí ṣèkiri bá ti kú òmùlẹ̀ wọrí ìròbó jẹ bí ìjọba ti bí ìròbó bá ti kú ò ìjọ ó jẹ kó gbọ́dọ̀ sí ìjà mọ́ ká máa pin lẹ́yọ kọ̀ọ̀kan ọdún kan ti wọ́n kú òmùlẹ̀ sáà kọ̀ọ̀kan láà máa lò ẹni kò lè bọ́ọ̀bẹ̀ kó lo sáà méjì ogún òde wọn ni nípàdé tí àwọn ṣe nílùú Àbújá lánàá alánàá ni ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ètò ààbò Malam Nuhu Ribadu àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n pe àwọn jọ wọ́n pe àwọn representative ìjọ ìṣèkiri àti òrùbù wípé ogun tó ṣẹlẹ̀ lọ́jọ́ sí ẹ má gbé tún ṣẹlẹ̀ mọ́ o ẹja máa yanjú ẹ̀ nítùbí nùbí kódà gómìnà ìpínlẹ̀ Delta wọ́n pe òun náà síbi ìpàdé náà ṣẹ̀ríìfù òbòròvòrì ni wọ́n jùmọ̀ torí kòkòṣọ̀ ọdúnrún wípé kò gbọdọ̀ sógun kò gbọdọ̀ síjà ní ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà kẹ́ ẹ máa pinni bí ìjọba ti jẹ kókó ń bẹ̀ kí ìṣèkiri ó jẹ kókó ń bẹ̀ kí ìròbó ó jẹ kókó ń bẹ̀ kálàáfíà kó lè ṣe kíni kó lè bá a jọba Saturday Tribune ìròyìn náà wà láàárọ̀ tòní.
1: Nínú ìwé ìròyìn Saturday Punch láàárẹ̀ wọ́n ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ̀ Won lo wa di fa fun alaafin ilu Oyo Oba Akeem Owo Ade nipa ti won ke si ijoba apapo won so di me pe ji kiri soju se yin papa julo lori igbogun ti eto abo to me lo ilede wa Nigeria ki da bobo fun awon je ile wa ki o le fese mule dodo ni orilede tori pe ebi ki wo lu koro mi wo Oba Owoade won so re di mimo won nipa ti won ba won ni royin soro ti won so tesi waju ni royin won won ni ki ijoba apapo gbe igbese lori akonje wo orilede yi won ni awon je to wa nle yo to wa pin nkan to wa nle to wa pin o to wa se o to wa sara lore won ni ki ijoba apapo fun won se agbelaruge fun eto onje ki onje ki o le so apo ni orilede ki awon yeye ti formula je o orilede wa Nigeria oludari leka eto royin ati eti igbo fun oba ohun gbode duro jaye awon lo ma so re di mimo nipa ti won ni pe awon si ma se itesiwa lati ma se iro lagbara fun awon agbe ki ijoba apapo na ti won ri pe won se eto won pese eto abo to peye fun awon agbe aroko gbodule ki aya awon ye ma sa kijo kijo ti won ba fe lo sinu oko won
0: Oko won won mo inu ere yin Saturday punch iroyin won wa nbe laaro yin koko nu ere yin te siwaju nu ere yin lese gogo royin wa to so mo wi pe kila nfani ayeye ta nse ti ilu otoro kila nfani ayeye ta nse ti awon ko osi ninu alaafia lo mu kabiyesi alailuwa oba dr ibrahim olasukomi lawal bello olawadi force won je oba ti ilu iseri olofin ni ijoba ibile egbe idimo lcda se so mimo wi pe ayeye ojo bi awon to gbode kan awon fi ronse ifini lokan bale si gbogbo awon oluko lipinle eko awon oluko lo lede Nigeria bi pe ogun oni ja won tori pe oluko lo ko gbogbo to nje eniyan to nbe ni ipo ase loni olomi oluko ni bi o so oluko opolopo eyan ni o go bi eran agbuto lopolopo awon eyan o ba je ti o ba si owo awon oluko ninu igbesi aye wa ni Oba Ibrahim Olasukomi lawa gbelo Olawadi force oba iseri olofin ni egbedimo LCDA wan so di mimo wi pe leka eto abo ipo nija lagba lo je fun gbogbo awon to nbe ninu eka eto abo lo lede wa Nigeria o wi pe reti otun ti are Bola Ahmed Tinubu gbe dani bi o si eto abo nbe ko ni se nuru won ni pe nija to nkoju orilede wa awon fi oruko awon fi mu ona abayo wa lori sirisi ti won pe ni Ibrahim Haibe o duro fi inspire hope for our nation ni pe fun otun lede wa Nigeria bi to nbe nbe won ni ijoko akin lati koju ipenija brave in the face of challenges haru to nbe nbe yen ni ona abayo sin to nse awon eniyan resolute serving the people only ebe always standing for unity and won pe fun isokun ati ife lo lede wa Nigeria ni esi to nbe nbe honoring the value of our land lati mo iye ati eye to nbe fun ile wa nile yoruba ati gbe Nigeria lapapo haibe won ni ikorogun ogun si ojo ola to jire investing in a brighter future we want to see money em to wa pari oruko awon awon fi motivate ko lede wa Nigeria ko duro ore ni won fi di eyi gbogbo awon to dipo ase mu lo lede wa Nigeria pe ki kaluku oja fitafita bi awon to nbe lokata awon ajinigbe bi won ti se yo ku opada soda awon molebi won oba olawa olasukomi so pupo loro ndige bi iroyin ti se gbe wi pe igba odun odun ko ni fun baba e se opolopo odun la ikoko nuwe oun te siwaju
1: koko nu we royin te siwaju laare bond fm lawa 92.9 won ni ke kule gogbo ko so fun toko kaado gbo koro fo be nje fa won wo ijoba ipinle edo won ma ti pase fun gogbo awon ile eko to ye fun won fi agada godo gbangba won fi ti awon ile eko won jade jado ipinle ohun lori pe kini won gbo royin bi pe awon janduku kan fo wa kolu ile eko na won ni ni bayi ki oni kaluku won ko ede lo mu kokoro fun won fi si agada godo gbangba ohun en to je akowe agba fun ajo to ri seto eko ni ipinle na arabirin otamari ohun lo ma so re dimo won ni opolopo awon ile eko lo je pe won ti pase fun pe ki won yete ti ile eko ngba ti won gbo pe awon ojaluku kan won ti ko leta pe awon wa fe ko lu ile eko na sugbon awon eso alabo won ni ibi sa won wa won ni ro le sele won ni bayi ijoba ipinle ohun ti satileyin fun awon eso alabo to wa ni ipinle na lati pe ri daju pe gbogbo awon ile eko to wa ni agbegbe ohun won ni abo to peye o gbodo wa nbe fun idi eyi won ni awon ile eko to ti fi agada godo gbangba ti ile eko won ni logan e tete ya lo si ki awon akeko le lanfani
0: kokonu were yin te siwaju lakotan ka le ma lo loju na ti je ki ise oba osilu kodun se daada lati kundun mudumudun ijoba ara wa de ise kuku legbe idimu lcda alaga ijoba ibile na prince Idris Balogun Oluomo kafata o ma ti yonda awon oko bogini bogini fun awon balade atawon councilor re ki ise ilu ko le ba tun yoranti o iwin ta gbo so edmo pe gbagije alaga ijoba ibile na Prince Ayinde omo Tayo tamo si Tayo Ayinde o te o gba oko pelu adehun wi pe ise ilu lawon yo fi ise ohun oko ohun lati fi se lati ma tokun pe awon oju ona ti o dara lati ma jabo fun alaga ijoba ibile pe bayi ni ilu se ri o bayi ni ilu se ri o koda omo ba Idris Balogun tun so gbon wi pe owo ni fowo te oju ola awon oba ilu mole lai lai tori pe omo oba lawon na idile oba lawon ti jade ni won se yonda awon oko fun oba nu asura ka to lai wola onidinu ati oba mi olorun femi dada ota elegbe ti lo igba to ba muda shiru odejobi oba lagodo ti lu agodo ati gbogbo awon councilor gbogbo ni won je anfani oko hun omo ba Idris Balogun dupe lowo won ba ilu pelu aduro ti ti won se fun won pelu isokan ti daba soke fin de ba ijoba ibile igbe idimo lcda loju ese lo sade o pe eyin ara ilu oro idoti ajumo se ni o ibi te n kodo ti sin gbogbo opopona ni egbe idimo o fe ba ise je o afi ka ma seju awon idoti ohun ka ma ko sibi to ye tori pe awon

0: mahdi yina ati ti awon arole mi ti won se Abubakar Umar Usman Ali atawon sabi ti won se ke mu ninu ti won se ke fi lo igbesi aye yin to ran ba mi lo gba na bi mo se se to ba ti koja yen a le tele ninu e wa ni oro insha Allah Allah ba so suratul kaf ipe anabi sallallahu alaihi wasallam won wa bere lowo e oro to gun ni to dasiko ipe afeba anabi ni e ma bo to ba da la ma fun ile si wala mi yakun insha Allah anabi so pe insha
1: Allah na
0: malaka jibril ba gbe ibe idahun si bere wa ojo kini ojo keji ojo keta ojo kerin won pada so pe o so insha Allah mo gbe ni so kini o lo fa ti won fi wa ojo mi wala taqulu inni fa'ilun dhalika gada illa an yasha Allah mama so pe insha Allah ma se bayi lola afi kini ko so pe insha Allah mo fa se kan ro le insha Allah ko fi si eh ta ba se ton a se bayi insha Allah ta ba ni se bayi insha Allah mi o ni se ka ma fi si be lati fi won pe olorun ba lo ni won ta fi se bi kudratillah gbolohun oto ni amo ko si abun be afa gba pe ita ma so to toju ni insha Allah bi kudratillah bi ma sha Allah bu boyin na ko si aburun be insha Allah la nbi won so so Allah so amaka so won yin na o ba mu Allah ta'ala
1: naam ijo meji la nbi ni ka ma pa suna awon kan se lojo mejo
0: alhamdulillah salatu wassalamu ala rasulillah oro jo mejo o rinle ni odo ti wa ni bi west africa ati be be lo ta gba pe imam malik rahimahullah oni ilane ti mozia bi e ti manhaji awon ona se kan ta tundun dada ta baba kundun dada imam malik lo gba pe gbogbo mo ta ba ti le bi ko se afa ti o gba be nu afa ta ba so pa afa a so awon american bi kan ba afa kan ni lu kan o ta ba so a so afa isin imam malik imam abu hanifa ahmad ibn ambali imam shafi'i ati gbogbo awon ayi mo be gbogbo gba pe ojo meje la nabi sallallahu alaihi wasallam anabi ni kullu mauludin ra'inatu bi aqiqatihi tudhar anhu ya masabi wa yulqa rusuhu wa yusamma gbogbo won te ba ti le bi afomo na dogo ni to ba dojo keji ke pe ran fun ke so ke farun fun ke ti se isomo loruko omo na dojo keji ninu hadith mi o fi kun wa yukhtatam ke se kini ke dabe fun ojo keji gba fa gba ojo keji ni wasiha ta baba ma mu ta ma kai pe to anabi so bayi bi anabi se so bayi ni o bayi ni o ya mo sabi rin ojo keji na lo wa be ta baba ma ka swaliti awon baba so pe on ka si kejo on ka to si kejo yen lọ́tọ̀ àwọn bàbá wa pẹ̀lú àníyàn wọn dáadáa wọ́n tẹ̀lé ìmọ̀ mọ́lìkì ni ìmọ̀ mọ́lìkì náà gba pé ọmọ tá a bá fi bí tó bá ti ju ẹ̀yìn astri lọ àníkà ọjọ́ náà mọ̀ ìmọ̀ mọ́lìkì ò sọ fún wa pé ọjọ́ kẹjọ ni àwọn gba pé ọmọ tá a bá ti gbé lẹ́yìn sọ̀látàn astri nígbà tá a gba pé èyí tó kọjá àdájọ́ ọjọ́ ti lọ àníkà ọjọ́ yẹn mọ́ so ẹni sátọ̀dé ọmọ tá a bá bí lẹ́yìn astri àníkà ọjọ́ yẹn ìmọ̀ mọ́lìkì gbà bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó jẹ́ àwọn ọmọ ìmọ̀ mọ́lìkì tán kẹ́ lọ́dọ̀ àfa gan wọ́n ti si baba lẹ́nu pé ẹyìn tẹ sọ yẹn kò bá mu nígbà náà sọlọ sọlọm ló sọ pé mọn àmìlà àmìlà lẹsà ilé àmúrò fáwọn àrò dù ẹ fẹ dìnnà àwọn ẹni ládàánù yẹn tẹ bá sọ pé ọmọta bá bí báyìí ẹyin mọgìrìbì ní ọjọ kejì wọlé ọmọta bá bí ní aago méje mẹjọ èní alẹ èní tá bá bí àníkà èní mọ ọjọ sanni ìrọlá ló máa jẹ ọjọ kínní àwa kà á bẹ tá a fi pọ ọjọ kejì láṣekọ mọ ọmọ náà tágbára wa bá ti ka ọjọ kejì tágbára òbá ka àtúfi méje mi kun tágbára òbá ka àtúfi méje mi kun lẹ́yìn yẹn gbogbo bàtà bá wà ráyè láàṣẹ kọlọ kí o ṣe ní ìrọ̀rùn fún wa báyẹn ti sí bàbá lẹ́nu gbà náà àwọn àfáà gbà pé tí bàbá sọ yẹn bí ò ṣe bá mu tó yẹn lákàì tó wà ń bẹ àní fi bú bàbá torí pé bàbá gan ti sọ nǹkan kalẹ̀ bàbá lọ sí mọ̀dínà ìmọ̀ mọ̀lík rahimahullah wọn lọ mọ̀dínà misari anabi sallam bẹ́ẹ̀ máa ń bẹ anabi wò wọn wá rí sáré anabi sallam wọn wá náwó sáré báyìí pé kúlù alimi yóò rọdù ilé yìí wáyé xadù yóò xadù mí ni wáyé rọdù ilé yìí kúlù alimi gbogbo onímọ̀ yóò xadù mí tó bá sọ báyìí àtẹlẹ wáyé rọdù ilé yìí tọ́ba rí tó sọ tó bá takọ ti ọlọ́wọ́ bá tànàbì àgbà sí lọ́ ẹgbà tí yín dání anabi kọ́ ló sọ yẹn bí afa kan tó sọ pé ìgbà tá a bá jí làwọn ká ṣùgbọ́n àtàwọn àwọn lè jẹ sáré tán káwọn á sùn lọ bó ṣe aago mẹ́wàá làwọn jìnnà ká ṣùgbọ́n ìsọkúsọ nìyẹn àgbà sílẹ̀ kó ìtẹ́sọ yẹn kò bá mu. À á gbìyànjú ká ká ṣùgbọ́n ká tó sùn padà torí pé irun lásìkò tásìkò ẹba ti lọ ládàna dínkù nìyẹn àfa ò sì gbọdọ máa sọ tí ó máa jẹ́ kí ládàá máa dínkù fáwọn ọmọlẹ́yìn jẹ́mọ́ rẹ̀ so ìmọ̀ màálù wa ní ilá masoib alder kọbọ afẹ́ tó ní sàárẹ̀ tó wà ní sàárẹ̀ yìí òun nìkan gbogbo tó bá sọ làágbọ́ tèmi náà bá sọ tó bá kú ìrẹ́kẹ́ àti òkè gba dànù yẹn làwọn ọmọ ìmọ̀ màálù kí náà fẹ́ ráfa láti sọ pé ìtẹ́sọ yẹn o kò bá mu àgbáwọlé

0: wọ́n introduce sister sí yàn wá wò pé ẹbí sister ẹ ṣe dáa tó bó ṣe lẹ́wà tó àti wájú àtẹ̀yìn yìí kò tẹ́mi lọ́rùn tó nínú sharia islam ṣe èèyàn lè torí ẹ̀ sọ pé
1: alhamdulillah wasalatu wasalam ala rasulillah ta bá wo tẹ̀sìn ta náà bí sọ pé àwọn èèyàn tún ka xulimar ad le arba àwọn èèyàn máa fẹ́yàwó torí ìdí mẹ́ta kan ó rẹ̀ wà ní ilé rẹ̀ dá ní àti ilé tí mo sọ ni pé ìdílé ẹ̀ dá ní ó rẹ̀ wà ní ó dá ní ó sì ní wà dáadáa ní arábìnrin gbogbo ẹ̀ dá o àmọ́ ẹ̀sìn ni kẹ wò ní ṣókí ẹ̀sìn ni ká wò ta bá obìnrin tó bá lẹ́sìn látara ẹ̀sìn yẹn dáadáa pọ̀ mbẹ́ fún wa ta máa ní láǹfààní ṣé ta bá lo iwájú ta bá wọ ẹ̀yìn ta wo gbogbo ẹ̀ ta wo tó ṣe gbogbo nìyẹn tó bá padà rẹ̀ ń kọ́ tó bá rẹ̀ ń kọ́ bí ẹni tí ọ̀nà ní kí jẹjẹrẹ oyin mu tó wá gé kankan mbẹ́ ṣé wàá kọ̀ kalẹ̀ nígbà náà ni so láǹfààní fi gbà pé ká má dúró lórí pé ó dẹ ọdarun iwájú dá lẹ́yìn ní fẹ́ fún ká má dúró lórí ẹnìkan ká dúró lórí kíni bàbá ìyá ìmọ̀ mọ́lì kí tá a sọ yìí rahimahullah allah akbar ìyá náà ìyá dáadáa ni wọn wá fún ọkọ pé ẹyin ni kẹ fẹ báyìí ọkùnrin yẹn wá wò ó lọ bàbá ìmọ̀ mọ́lì kí wá wò á ni obìnrin yìí kò sí rẹwà rárárárá kò rẹwà mi ò lè fẹ́ obìnrin yìí kò rẹwà ìyá wa sọ pé tó o bá wò torí pé mi ò rẹwà ó lọ lè ṣe dáadáa látara mi fún ẹ ó wà ní ìtọ́wọ́ sọ yẹn mo nífẹ̀ẹ́ ìyá ìmọ̀ mọ́lì kí tá a sọ ni o tàbá ni ìmọ̀ mọ́lì kí tàbá wo bẹ́ẹ̀ ni dáadáa wá tàtàrà jáde ìyá yìí wá bí ọmọ kan ọmọ náà wá jẹ́ àfàgbà láyé tá a sì dárúkọ wọn tó ń sìn tá a máa dárúkọ wọn tílé ayé a fi parẹ́ wá bí ìmọ̀ mọ́lì kí ìyá rẹ̀ ò sì rẹwà bàbá gbọ́ onífẹ̀ẹ́ wa ni àmọ́ ọmọ tó jáde látara onífẹ̀ yẹn ìyá tí a nífẹ̀ẹ́ tí ò rẹwà yẹn ọmọ alálùbáríkà ni so ká kakún dáadáa apá kan ni apá kejì ni pé kò sáburú bẹ̀ ká ro pé ẹni gbogbo tó da àmọ́ mi fẹ́ràn tó kún wájú tó kún lẹ́yìn kò sáburú bẹ̀ tẹ́yìn bá fẹ́ bẹ́ẹ̀ ẹ ṣàti mọ̀ pé ẹ̀sìn ló mú yín lọ bẹ̀ kí n ṣe pé ẹ gbá ẹ̀sìn dànù ẹ wá mú ẹwà ẹ wá èyí tó lẹ́sìn tó tún ní gbogbo tẹ́yìn fẹ́ ẹ bá wá rí ẹ gbé ẹ̀sìn lókè ju ẹwà lọ ṣe pàtàkì irúbi náà sọ yẹn bá bẹ̀rẹ̀ lọ́wọ́ stars tó mi ò láìkí obìnrin bọ̀ bá wọ́n lè padà sọ fún yín pé kíní yìí ò rí bẹ́ẹ̀ sórí àwọn tá a ti ṣègbéyàwó mọ tí ń jẹ́ ẹwà ju ẹni tí ò ti ṣègbéyàwó lọ ló fà tó pé tẹ bá rẹ lómìn tó bá fẹ́ yàwó kan tó bá fẹ́ fẹ́ kejì kò ní rẹ wà lọ títí wọ́n sọ pé ìyálédè fáìn ju eléyìí lọ o olúmọ àwọn tó rí lára obìnrin tó fẹ́ yẹn náà olúmọ àwọn tó rí ẹyin ò mọ ẹyin tá ẹ ti fẹ́ gbéyàwó ẹ rò pé beauty she's beautiful she's good looking she's radiant bó yẹn sọ yẹn ó ti rí gbogbo tìmọ́ pé tó wá délé tán lẹ́yìn oṣù mẹ́fà ayé ọdún kan tó bá bímọ méjì mẹ́ta gbogbo ẹni lọ́tọ́ lọ́gbẹ̀gbẹ̀gbẹ̀ ìyí tó kú lẹ́yìn ẹlẹ́sìn àti kíni àti ìfẹ́ ọkàn ta ní sóbìnrin ló fà tó yẹ pé ó ṣe pàtàkì káàkà ẹ̀sìn àti ìwà àti ìjọmọlúàbí obìnrin káàkà kún dáadáa arábì sọ sọ̀rọ̀ lákòótọ́ sọ pé ìdá àtàkùnmọ̀ntàrí dáná dínà wọ̀kọ̀ọ̀kọ̀ fẹ́sẹ̀ wùjú ó tún fìtọ̀ lágbájá bàbá mo nífẹ̀ẹ́ ọmọ yìí mo fẹ́ fẹ́ anábìnrin àtàkùn mọ̀ tẹ́rì dàn dínà hù tí ẹ̀sìn yẹn bá ti tẹ̀yìn lọ́rùn wà kúkú tí ìwà rẹ̀ bá ti tẹ̀yìn lọ́rùn fàṣẹ wujú ẹfẹ́ ìlànà takùn tẹ́ bá pẹ̀ tẹ́ ẹ̀fẹ́ tẹ́ ń wá níwájú ẹlẹ́yìn nígbà tẹ́ ń wá káàkiri fitulọ́tulẹ̀ rí wàhálà ni o wàhálà pọ̀ ń bẹ́ o kọ́ lọ́kọ́ ṣàánú
0: wa wàhálà ọ̀tàlá náà ètò asilat láǹfààní àti fi ìrànlọ́wọ́ yín ránṣẹ́ sí orí 10108432901010 8432 90 Zenith Bank PLC Islam Media Communication náà ni ó máa gbé wá 10108432 90 Islam Media Communication ní Zenith Bank PLC tàbí tabádé lórí ètò ẹ lè pe àwọn stars sórí 0023483735 lórúkọ olóòtú ètò èyí ajé aganiyat asheru bello lágbègbè dókítà àtújí ọlámilẹkàn ṣéèkì àpò ọbọtẹlá bọra mutí ò láwọn yẹlòkun ọjọ mẹjọ ẹlàfàdà àti pàdé wọn ọ̀rọ̀lọ́lọ́lọ́ aago mẹ́fà bọ̀ sí méje alẹ́ ọ̀la inshallah eléyìí tí aláyélu ọba adúlọ́wọ́ ààrẹ mọ̀ṣọ́ ọ̀la alẹ́ akẹ́lú ti wo shatle for abdon was in
1: sala fu a to be ro ichira lori oro dodo no
0: inshallah inshallah na assalamu alaykum
2: kan ri ajulo sile mimo aji ki se fufa aji abi afefe aye bi ki se fun idahun si opo esin islam ta ba fe wa ri ajuna o

0: ọ̀tẹ̀ méjì ni òun bọ lẹ́nu rẹ̀ ṣẹ́bẹ̀ ìdúkọ àti iyọ̀.
1: Kí ló kó pọ̀? Kí ló dé tí èdú ṣe kún gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fún eyín mi ni o. Mo fẹ́ gbàgbé ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí. Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò.
2: Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ̀ fún.

0: kẹ́wù yẹn ṣe yẹ bí yẹ òun kọ́ ṣe ń ná bí owó ọmọ olúwàbí lo nínú rẹ àwọn tó mọ báyé ṣe ń lọ ló ń wáyé já ìbéèrè ń fàdàmú ìgbọràn ń dáàbòbò ni ẹ̀mejì ni ó gbàwòsàn ẹni tó kẹ́gàn ìṣẹ̀dá ó léwu láti tì gbọ̀ngbọ̀n ohun tí ṣẹ̀dá fààyè gbà ayé ń yí bí ṣẹ̀dá ti gbé e kalẹ̀ ẹkùn ń pariwo ara o ẹni tó bá tó wojú ẹkùn kó bọ́ sóde ìwọ náà jẹ́ ká yé aláyọ̀ tí ṣẹ̀dá dámọ̀ ó jẹ jáde pẹ̀lú yóyó bitters ayé ìdùnnú tí ń tọ́ka sí ìlera tó péye sọ yóyó bitters di ààyò rẹ lójoojúmọ́ kí mọ́lẹ̀ ara tó dáṣáká farahàn nínú ayé ẹbí rẹ àbí àkàrà wọn pa ló kápá ẹ̀kọ́ gìrì yóyó bitters wà lólómi jẹ́ẹ̀lì oníkápsùlù àtààpò pẹlẹbẹ sachẹ́ẹ̀tì lọ́jà àtilé ìtajà oògùn káàkiri orílẹ̀-èdè yóyó bitters ẹ̀bùn ìṣẹ̀dá fún ìlera tó péye.
1: Wọ́n dágbére nílé gbére báwọn ọ̀yà mi ìyá mi òní.
2: Ìrẹ́pọ̀dún ọmọ ìlú ìlérò kò ní bàjẹ́ o. Èyí ni láti pe gbogbo ọmọ bíbí ìlú ìlérò tí wọ́n ń gbé ní ìlú Èkó sí ìpàdé pàtàkì. Ìrẹ́pọ̀dún ọmọ ìlú ìlérò Lagos Branch ní ọjọ́ Sunday tó ń bọ̀ wáyìí Sunday 14 June 2026 ní ìlú Mafolukun Oshodi Lagos State. Ibi ìpàdé ni Fatis Ifest Center Mafolukun Ọjà. Ìpàdé yóò bẹ̀rẹ̀ ní déédé aago 12 ọ̀sán. Ẹjọ́ o gbogbo ẹ̀yin ẹ̀ka ìrẹ́pọ̀dún ọmọ ìlú ìlérò ẹ tètè bá wa sọ fún àwọn ènìyàn yín nítorí ọba wa Ọba Abdulwasi Oyedele Saka Olókun Olóniji. Ẹlẹ́rọ ọ̀fìlérò wà ní ìlú Èkó báyìí wọn yóò sì wá sí ìpàdé náà láti bá wa sọ̀rọ̀ nípa bí ìlú ṣe ń lọ sí àti àwọn ọ̀rọ̀ pàtàkì mìíràn. Gbogbo wa la pè sí ìpàdé yìí àtọkùnrin àtobìnrin ìlú ìlérò ní Kájọlá òkè ògùn Ọ̀yọ́ State. A ó máa retí yín o. Ọ̀dẹ́kùnmódò Agbèwá olùkéde alàgbà Ọládiméjì Àyánlékè Èkè Ọ̀rọ́pọ̀ alága ìrẹ́pọ̀dún ọmọ ìlú ìlérò ẹ̀ka Tèkó.
3: VGN say no to crime. VGN see something, say something. Àjọ Fijilante Group of Nigeria VGN Lagos State Command lábẹ́ àkóso Commander Ṣẹ̀san Ògúntúndé ń kí gbogbo ọmọ ẹgbẹ́ VGN ẹ̀ka Èkó VGN Southwest VGN gbogbo Federal Republic of Nigeria àti gbogbo ọmọ Nàìjíríà pátápátá kú pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún iléyà tó gbòde kan àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí a ò ní fẹ́ yìí ṣàṣemọ́ láṣẹ Èdùmàrè. Ètò ààbò ìlú Èkó ti gbogbo Southwest àti gbogbo Nàìjíríà lọ́jẹ́ àjọ Fijilante Group of Nigeria lógún o VGN say to no crime VGN see something say something olùkéde Comrade Bola Odúbọlá aka Bola Odus láti gbẹ̀rígbẹ̀ alukoro VGN Lagos State Command.
0: Dákẹ́wò yẹn ṣe yẹ bí yẹ òun kọ́ ṣe ń ná bí owó ọmọ olúwàbí lo nínú rẹ àwọn tó mọ báyé ṣe ń lọ ló ń wáyé já ìbéèrè ń fàdàmú ìgbọràn ń dáàbòbò ni ẹ̀mejì ni ó gbàwòsàn ẹni tó kẹ́gàn ìṣẹ̀dá ó léwu láti tì gbọ̀ngbọ̀n ohun tí ṣẹ̀dá fààyè gbà ayé ń yí bí ṣẹ̀dá ti gbé e kalẹ̀ ẹkùn ń pariwo ara o ẹni tó bá tó wojú ẹkùn kó bọ́ sóde ìwọ náà jẹ́ ká yé aláyọ̀ tí ṣẹ̀dá dámọ̀ ó jẹ jáde pẹ̀lú yóyó bitters ayé ìdùnnú tí ń tọ́ka sí ìlera tó péye sọ yóyó bitters di ààyò rẹ lójoojúmọ́ kí mọ́lẹ̀ ara tó dáṣáká farahàn nínú ayé ẹbí rẹ àbí àkàrà wọn pa ló kápá ẹ̀kọ́ gìrì yóyó bitters wà lólómi jẹ́ẹ̀lì oníkápsùlù àtààpò pẹlẹbẹ sachẹ́ẹ̀tì lọ́jà àtilé ìtajà oògùn káàkiri orílẹ̀-èdè yóyó bitters ẹ̀bùn ìṣẹ̀dá fún ìlera tó péye.

0: 可以啊。
1: 我不得在计划在分不点计划在发展，用东方进行就专业的计划再找到。
0: 哎，高人富啊，哪位嘛嘛要高人，要高人，要高人。
1: 那也光在，都来在开始啊，我就在亚洲在来开始没家的父母，用专业我嘛说的。
0: 阿米阿米啊，阿在开高人嘛嘛是高。ọ̀rọ̀ lẹ́ ń sọ ẹ̀kọ́ ń sọ pé ẹ̀kọ́ ń sọ̀rọ̀ pé ogun ti ṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ wàhálà yọ̀ ń bẹ́ẹ̀dì pọ̀ 08132377749 àdúpẹ́ lọ ògùn èèyàn àdúpẹ́ lọ ògùn èèyàn nífikún mọ̀ yàrá wa nífikún mọ̀ yàrá wa lágbára lágbára ẹ̀kọ́ ojúmọ́ ẹ káàárọ̀ ẹ̀tún tẹ̀ yọ wọlé kìí dùn mọ́ mi kí ká ti gbé ìpè kọ́ máa wá kà lọ a máa mú owó tí owó tí ò fi bẹ́ẹ̀ náà dàbí ẹni pé ó tó nǹkan láti máa pa sí àpò àwọn èèyàn tó ti jẹun tí wọ́n ti yó ẹkú ojúmọ́.
2: ẹ káàárọ̀ dọ́tọ̀.
0: Orúkọ yóò ti ń pè wá.
2: Alájà àti Adélo ń sọ̀rọ̀ sí.
0: Ẹ ọ̀yá o, orin bàbá Ayẹwá ló wà ń tà báyìí. Orin bàbá Ayẹwá ni Pásítọ̀ Joseph Adébáyọ̀ Adélakùn.
2: Ẹ jẹ́ ẹ jẹ́ ẹ jẹ́ ẹ gbọ́.
0: Ọ̀yá o.

0: Band FM 92.9.
1: Iléeṣẹ́ Bond FM 92.9 tẹ̀síwájú pẹ̀lú àwọn ètò wa lọ́lọ́kanòjọ̀kan. Ní báyìí, àwọn àgbà ti wà ní ìkàlẹ̀ bí aago mẹ́wàá ṣe kọjá ìṣẹ́jú mẹ́jọ. Alhaji Hakeem Hamzat Baálé ẹlẹ́rú rẹ̀ wọ́n ṣe ìbàdàn lọ́wọ́ láyọ̀ lọ́mọdé o. Ẹ jẹ́ alọ́pàá dé wọn láàárọ̀ tì lórí ètò ẹ̀fọ́ ọ̀rọ̀ làgbà.

Show what the Nitanic only

Yeah, I wish I knew.

Porque partida no.

0: lẹ́sẹ̀ ńlẹ̀ irọ́ pípa kò ní àǹfààní kan tó ń ṣe fún ènìyàn òtítọ́ ló ń gbéni lékè ẹ jẹ́ ká gbìyànjú láti máa sòtítọ́ nínú gbogbo tá a bá ń bára wa ṣe a dúpẹ́ lọ́wọ́ bàbá wa nínú olúwa comrade pastor paul akínbọ́ládé tí wọ́n fi orí ẹ̀mí gbé wa wọlé sórí ètò lónìí bàbá náà tún ni chairman fún gbogbo know your right anti-corruption pátápátá níbi gbogbo tí ẹ̀ka ọ́fíìsì wa tó tàn kálẹ̀ dé a dúpẹ́ fún akitiyan yín sà láti jẹ́ kí ètò yìí máa tẹ̀síwájú lórí rédíò káàkiri nígbà gbogbo ọlọ́run á túbọ̀ máa bùkún yín ààbò ọlọ́run kò ní kúrò lórí yín gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ know your right anti-corruption jákèjádò nàìjíríà pátá ni mo kí o títí dé ọ́fíìsì efcc ẹ̀yin amòfin wa àti gbogbo ọ̀gá ọlọ́pàá tí kìí gbè lẹ́yìn ìwọ̀ ọ̀daràn àti gbogbo ẹ̀yin adájọ́ tó ń ṣèdájọ́ òtítọ́ ní gbogbo ìgbà tí a bá gbé ọ̀rọ̀ kan tàbí ìkejì déwájú yín gbogbo yín ni mo kí o a kú iṣẹ́ takuntakun láti jẹ́ kí ìwọ̀ ọ̀daràn ìwà ìyanijẹ́ àti ìwà àjẹbánu kó dínkù láwùjọ wa ma ẹ̀tọ́ ẹ ni ètò tó ń lọ lọ́wọ́ lórí radio bond 92.9 fm náà láwà tí ẹ ti ń gbọ́ wa ayọkúnlé ajayi mákindé lorúkọ mi tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí àkọ́bí ègùn mo kí ọlọ́wọ́ bọ́tìnì mi o tó ń fa sókè fa sílẹ̀ tí ẹ fi ń gbọ́ wa ajá ganiyat ẹ kú iṣẹ́ ọpọlọ akandùn kò ní mú yín lọ́wọ́ láti darapọ̀ mẹ́gbẹ́ know your right anti-corruption tètè kan sí ọ́fíìsì wa ní 1 délé ara street délé ara bus stop abaranjẹ road ní ìkọ̀tún kí o tètè máa pè wá báyìí báyìí sí orí 07049678729 fún àǹfààní ìwọ tí o fẹ́ ra ilẹ̀ èyí tó wà ní abẹ́ ọ́fíìsì wa a sì ń bọ̀ lórí rẹ̀ náà ṣùgbọ́n ẹ jẹ́ kí n pe bàbá wa wọlé láti tún tẹ̀síwájú lórí àwọn ẹ̀kọ́ àti ọ̀rọ̀ èyí tó jẹ mọ́ ti ẹ̀tọ́ mi nítorí pé a gbọ́dọ̀ mọ ẹ̀tọ́ wa ni ẹ káàbọ̀ mo kì í káàbọ̀ sílẹ̀ agbára.
1: ẹ mà tún kún lẹ́ẹ̀kan sí o ẹ̀yin aráalé àti èrò tí ń lọ lọ́nà àbẹ́ ìwà nu mọ́tò ni mo kí gbogbo yín o amájúṣe fún yín o ọlọ́run olódùmarè a máa dáàbò rẹ̀ bòyí. Àwọn tí encourage wa náà orúkọ Jésù gbogbo tẹ bá dáwọ́lé a máa yọrí sí rere o ẹ̀yin tẹ́ ń bá wa ra ilẹ̀ ọlọ́run fún ara rẹ̀ a bá yín kọ́ ilé ọ̀hún ọ̀nà ara ọ̀nà ìyanu òun lè má gbà fi kọ́ gbogbo àwọn ilẹ̀ yẹn ọlọ́run àtùmọ̀ràn yín lọ́wọ́ wa sílẹ̀kùn ayọ̀ ìbùkún ìgbéga fún yín atọ́kùn ẹ ṣe gan olóòtú ọwọ́ ẹ onírọ̀ onírogun jàmbá ilé onírogun jàmbá ọ̀nà ọlọ́run fún ara rẹ̀ á dáàbò rẹ̀ bòyí bẹ́ẹ̀ ni kò rí a ti sọ̀rọ̀ nípa àwọn tí máa ń gbowó òde àwọn agbèrò tí wọ́n máa ń rán ọmọ wọn lọ sí ojú títì tí wọ́n ń kọ̀ sí new science tẹ́ ẹ̀ gbọ́ mi àwọn tí ń ṣe patí lójú títì tí wọ́n ń kọ̀ sí new science a ti sọ̀rọ̀ nípa wọn a ṣe advice àwọn tí ń gbowó òde wọ̀nyẹn wípé ẹ jẹ́ kí wọ́n máa gbowó lọ́wọ́ àwọn ní mọ́tò níbi tí wọ́n bá ti ń load ohun tá a sọ nìyẹn bẹ̀ta sì rí ibi kankan kódà lónìí máa drive kọjá ní ikọ̀ tí mo dé máa kọjá ní lasu ó ṣeéṣe kí n fídíò rẹ̀ rí kí n sọ pé káwọn èèyàn ó bá mi fídíò ohun tó ń ṣẹlẹ̀ you see all these things has to stop because up to now a sì rí pé ọ̀pọ̀ ibi tí wọ́n ti ń gbowó iná ti ń dí ọ̀nà tí òde yẹ kó rí bẹ́ẹ̀ you understand we are not against you as long as government allow you to do whatever you like but ẹ má ní ọmọ làkejì lára ẹyin tẹ́ ẹ ṣe patí náà ẹ má ní ọmọ làkejì lára it's nuisance typical nuisance ẹyin tẹ́ ẹ ń da ilẹ̀ pẹ̀wọ́ environmental tẹ́ni káwọn èèyàn ṣe ní ẹnu ọjọ́ mẹ́ta yìí sìn people complied but after it there is another nuisance that is gathered in one place tó tún lè máa fa àjàkálẹ̀ àrùn kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ ti ní káwọn èèyàn jáde ẹ tì wọ́n mọ́lé pé kán máa rìn jáde time tó yẹ kán rìn ok wọ́n tí wọ́n ti kó jọ ìdọ̀tí tí wọ́n tún kó jọ ẹ tún lọ kó that is nuisance you see ọ̀rọ̀ nuisance yìí ó sì ń tẹ̀síwájú this will be the 11th episode or 12th now and we cannot stop it for now because we see that a lot of people had not been complying èyí tí a fẹ́ sọ lónìí òun ni ọ̀rọ̀ kan tí a mọ̀ nípa rẹ̀ wọ́n play football àwọn ọmọ kan lọ gbá bọ́ọ̀lù ní ojú títì so ẹni tí wọ́n ń gbá bọ́ọ̀lù lu géètì ẹ̀ yẹn sọ fún wọn pé ó yáyẹ kúrò ń bẹ̀ ọmọ yìí ó ti kọ́kọ́ sọ fún wọn tẹ̀ méjì gan won tun lo won tun pada wa ki se pe ibe no gbe bo tile n gbe nbe o tun pada wa later eni yen wa so fun won pe can't stop e eni kan won illiterate they sorry to for using that language but you ba je illiterate and a wicked human being lo tun lo so fun awon mo yen pe kan lo pada kan ma gba le enu gate ti ohun mo fe so fun eni ti huru iwa yen loni abi awon ti n gbo wa wi pe ko si eni to ni eto ko si enikan to ni eto wi pe ki omo ma gba ball ni oju titi is one of the greatest nuisance. It has been banned, it has been banned. Do ba ru ko be oni connection pelu governor abi honorable kan ti won ba gbe lo si court wa ri pe honorable yen oni yoju governor oni yoju because awon gogo lo se ofin yen wi pe ko ma se ko da ke yan you see illiteracy is when you know what is right, but you think you have power to do it, or you have backup to do it, and you are doing it. Every your band, they are ibi. I want you to check in Nigeria and lose what you want. I want to talk about ibi. What my belay ibi? You know, and the room where you can solve for me. Only back born here, me. Anything man bad, you are just in the role of me. No one bat me. The me man solve so early and talk about belay ibi. Be man bad one. Iwo to ba so pe boya okay to ro pe o ni gbagbo pe o ni agbara kan wo pe o le ma fi cause nuisance ni ilu ibi ma ba e ati idile e nibe yin ni so ko ye ko ri be e yi pada ki pe ma je ti yin e yi pada ki ibi ma ba yin ohun to ye ki e ti eyan be yin ni so ko ye ko ri be e yi pada ki pe ma je ti yin e yi pada e je ka hu iwa to to ni Nigeria e je ka hu iwa to tan lorile ede yi ibi ti poju iwa ika ti poju abikita ti poju a nlo ni ose yi olorun olodumare fun ara re a je ka ti pada wa ni ose to nbo eyin te nbo wa e oni seku e oni yanku e wa lo je ifa ile ajile te o si wa lori promo nsin olorun a wa pelu yin o thank you
0: adupe lowo yin olorun a tubo ma fi kun imo ogbon ati oye yin
2: e tete si ikede pataki anfani nla re fun gbogbo eyin ti e ma nlo fi owo gobo e se test ni lab kaakiri e tete ma bo lati se ayewo ara yin bayi pelu computer system ti o salaye gbogbo aisan to ba wa ninu agbo ara yin ati awon ogun ti e nilo lati le mu ki gbogbo eyin ara yin lati ori titi bi atelese wa ni alaafia pipe pelu owo sikini o fi se ayewo yi bakan na ni eto omi sise kan tun wa fun mimu eyi ti a pe ni multifunctional hydrogen cup water lati fo gbogbo idoti ara jade ki gbogbo eyi ara yin le wa lalafia ayewo ero computer yi yo tun salaye ohun to le sele lodun kan siwaju boya ninu ijo yin tabi legbelegbe le fe ki won ti wa se ayewo ara yin pelu owo ti o gani lara eyin e sa ti pe won sori ero ibani soro 080 83 83 81 94 080 83 83 81 94 Ẹ rántí pé ìlera lọ́rọ̀ àlàáfíà rẹ̀ ṣe kókó.
0: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ gbogbo ènìyàn tó ń bá wa ralẹ̀ tí à ń polówó lórí ètò yìí. Chairman wa Comrade Pastor Paul Akinbọ́ládé wọ́n ní ká máa dúpẹ́ lọ́wọ́ yín bí ẹ̀yin náà ṣe ń dúpẹ́ lọ́wọ́ wa torí pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run làwa fi ń ṣiṣẹ́ wa. Àwa kì í ka ilẹ̀ kan fún ènìyàn méjì gbogbo ilẹ̀ tí ẹ bá rà lọ́dọ̀ wa ló ní ìfọ̀kànbalẹ̀. Chairman ní ká wá sọ fún ẹ̀yin tí ẹ bá ralẹ̀ lọ́dọ̀ wa wípé kí ẹ tètè máa ṣiṣẹ́ lórí àwọn ilẹ̀ tí ẹ bá rà ò kí ẹ má ṣe fi ilẹ̀ tí ẹ bá rà sílẹ̀ láì ṣe nǹkan kan lórí rẹ̀ ẹ tètè yọjú kẹ ṣe ohun tó tọ́ kẹ sì ṣiṣẹ́ sórí ilẹ̀ tí ẹ bá rà lọ́dọ̀ wa. Ẹ má gbàgbé ilẹ̀ tí à ń polówó rẹ̀ ní Abuja sì wà síbẹ̀ fún títà torí à ń fẹ́ ni tó lè ra 9 plots yìí papọ̀ ní ẹ̀kan náà ni o ní Kwari Wagwalada ní tòsí post office ló wà pẹ̀lú ilẹ̀ 10 plots tí à ń polówó ní àgọ́ ọkọta ìyẹn náà sì wà síbẹ̀ fún títà o tí kò jìnà sí roundabout ní ọkọta fún ènìyàn tó lè ra gbogbo rẹ̀ papọ̀. A ní ilẹ̀ sí Ìgbògun Ọbásanjọ́ ilẹ̀ wa sì wà ní Owódé ní Òkèrinjà ami ile si laro behind a laro stadium of Ebenezer Obey Fabi Farm. Kosi ile 200 si 250,000 mabayi pelu 350,000 si 450,000 soke le o fira ile plot kan lodo wa lasiko yi e ma je ka gbagbe ani ile si oko afo ile wa wa ni Lekki epe ati aja ma gbagbe ile wa wa ni totowu ani ile si igbesa bakan na ni atun ni awon ile kan bayi si Mowe after Christopher University ti ko jina si Redeem ni Isheri pelu owo ti o gani lara le o ra ile ti e ba fe nibe ile to dara to teju ni bakan na e ma gbagbe nipa ile ti a so pe o wa leyin baraki ajilete iyen ni owode ti a so pe ile to dara to sumo ibi ti security awon soja to wa ni ile ye dara eyi ni ati so fun yin tele ero ti re lasiko ti a nse promo lori re lowo yi gbogbo iwo ti o ba ka owo me lowo ma se fi asiko re dola tete po wa bayi ki won na le je anfani promo yen pelu 400 say 450,000 iwo no je anfani plot kan ni orile ajilete eye ti a ti so fun wa ko to di pe yo bori soke bakan na won tun ti gbe ile 3 acres kan fun wa ni abe okuta after elewe ran ni obada ile nibe yen iwo ti o ba nife si ati ra awon ile yi ma je ko do eye to koja lai pe igbese kankan iwo na tete pe wa ko je anfani awon ile ti a npolowo yi tori gbogbo ile ti e ba ti ra lodo ti wa lo ni ifokanbale ti ko bewude onkon to ba fe sele awa se tan gege bi aja fun eto omo eniyan lati dide ka si yanju re ni ke amosa bakan na ti a ba ri eni to ni ile ti o je ti e bi ti won tabi ile ti won ti won fe ta fura ara won ti ko ni wahala kankan lori tabi eyi to ba ni wahala ki e tete je ki a mo nipa re ka le mo igbese ti a ma gbe lati mu ki ohun gbogbo ki o lo dede o si je wi pe iwo nilo lawyer to mu harahara to le bo yanju oro iwa gbogbo re lo wa ni ikawo wa tabeni kan gba o loju tori e je to lu en jibiti to fe ka be track number re gbogbo ise yi ohun ni awa nse ni office wa ti ma pe sori 0704967872 9 0704967872 9 tabi 0802703739 0 0802703739 0 e ma se je ki odun yi to lo lai be igbese kankan adupe lowo olorun mo si ki baba wa eku ise takuntakun olorun a ma wa pelu wa titi di ojo mejo ti a o tun ma pada sori eto yi boye wa fe ba emi ti mo je atokun eto yi soro e pe mi ajayi ayokunle makinde ti o pe niyan mo si akobi egun 0813936 5988 0813936 5988 titi di ojo mejo ta o ma pade lori eto yi a fire pade e se o dabo
3: o da gbere lile gbere ba ya mi ami oninu re
4: ire podu omo ilu lero ko ni baje o eyi ni lati pe gbogbo omo bibi ilu lero ti won gbe ni ilu eko si pade pataki ire podu omo ilu lero Lagos Vice ni ojo Sunday to nbo wa yi Sunday 14 June 2026 ni ilu Mafolupo Oshodi Lagos State ibi ipade ni Fatisti Fest Center Mafolupo Oja ipade yo bere ni deri ago 12 osan ejo o gbogbo eyin eka ire podu omo ilu lero e tete ba wa so fun awon eniyan yin nitori oba wa fo babu wa so yin dele saka oloko olomiji ero afilero wa ni ilu eko bayi bayi won yo si wa si pade na lati ba wa so oro nipa bi ilu se nlo si ati awon oro pataki ni o gbogbo wa la ko si pade yi atokunrin atobirin ilu ilero ni kajola oke ogun oyo state awon ma reti yin o odeku modu agbewa olukede alagba olade meji ayan leke eke oro po alaga irepodu omo ilu ilero eka teko
5: Band FM 92.9 Band FM.

0: Got my fear, my lady.
1: Bang!

0: kọ.
1: Nítorí náà, máa ṣe ní kí àgbà má ṣe rẹ ọmọdé jẹ o. Ìjọba Nàìjíríà ló dé ìwọ̀n nílẹ̀ yìí láti máa tẹ̀tọ́ àwọn ọmọdé mọ́lẹ̀. Ẹ̀yin òbí, alágbàtọ́, alábàágbé, alájẹrò, ó ti jọ̀ṣẹ́ o láti máa na ọmọdé lálùbami. Ìwọ tó fẹ́ olùrànlọ́wọ́ nínú ilé nílé ìtajà rí i pé ọmọ tó fẹ́ mú fẹ́dọ̀ pé ọdún méjìdínlógún. Yàgò fún sísọ̀rọ̀ kàátọ́, òun èpè àti èébú sáwọn èwe. Fífọmọdé ṣiṣẹ́ bọ́ra ti dèèwọ̀. Má fọmọdé ṣe bọ́ra. Service boy, service girl, fẹ́ ọmọ tọ́jú orí wọn ò tó nǹkan ò bófin mu. Ẹ̀yẹ àgbà àyà, tẹ́ ẹ ṣe ìyàwó mi, ọkọ mi, ọkọ mi, fọwọ́ táwọn ọmọ ní àyè tí kò tọ́, ẹ ṣọ́ra yìí o. Ọ̀rọ̀ èmi ni mo bi àtòkú àtàyè ẹ̀ kò ṣẹlẹ̀. Òfin orílẹ̀-èdè yìí Shine-Bright Act ti la ẹ̀wọ̀n ọdún mẹ́rìnlá kalẹ̀ fẹ́ni tó bá jẹ̀bi títẹ̀ tọ́ àwọn ọmọdé mọ́lẹ̀. Iléeṣẹ́ Bond FM 92.5 ló ní má tẹ̀tọ́ ọmọdé mọ́lẹ̀ kó má ba fẹ̀wọ̀n jura.
2: Bí mo ṣe pé Bond FM lọ nílùú tẹ̀mí ìyẹn ni o, 92.9 lọ nílùú tẹ̀mí ìyẹn ni o. Bí mo ṣe pé Bond FM lọ nílùú tẹ̀mí ìyẹn ni o, 92.9 lọ nílùú tẹ̀mí ìyẹn ni o.
3: Bond FM.

gẹ́gẹ́ lago méjìlá ọ̀sán lù ẹ̀ka sàn àkójọpọ̀ ìròyìn Nonde Festival Ladilesha Bond FM 92.9 Ikeja ìpínlẹ̀ Èkó ṣáájú ẹgbọ́ àwọn kòkòrò ẹ̀ ọba ìlú Èkó ọba Arilu Anu Akiolu kìlọ̀ lórí ìfitipa wa owó tí wọ́n sì lọ́dí àìnísúrú àwọn ọ̀dọ́ mọ́ àìdúróore ètò ààbò aláàfin Ọ̀yọ́ kọminú lórí àìdúróore ètò ààbò lẹ́yìn tán ni ó ń dínkù kò mọ́ ààbò oúnjẹ lórílẹ̀-èdè yìí àwọn tọ́rọ̀ kan pè fún ìgbárùkù ti àwọn ọmọ tó ní ìpèníjà ìdàgbàsókè ọpọlọ láti lè tètè máa gba ìtọ́jú tó péye nílẹ̀ òkèrè mínísítà fọ́nrán ilẹ̀ òkèrè orílẹ̀-èdè iran sọ pé ó ṣeé ṣe káwọn tọwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú amẹ́ríkà lórí ṣíṣí odò hormuz ẹkúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún rẹ látẹnu bilkis abdulrahim lawal

0: owó bákan náà ni ọba alayé ọ̀hún kí sí ìjọba ẹlẹ́kànjẹ̀ká láti ṣàwọn ètò tí ó ṣe àwọn ọ̀dọ́ láǹfà nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ ní ìṣú yálò ọba kí olúkọ mi ní lórí àìmọ owó sí àwọn àjọ àti iléeṣẹ́ ìjọba kọ̀ọ̀kan tó sì ń ṣàkóbá fún bí iṣẹ́ wọn kò ṣe já gaara alága ìjọba ìbílẹ̀ bàdàgrì ọ̀gbẹ́ni babátúndé òyìnbó ti ṣàpèjúwe ojú òtún ẹ̀ tí ṣe àyájọ́ ìjọba àwarawa gẹ́gẹ́ bí ọjọ́ máyégbàgbé ti àwọn ará ìlú tí ó yẹ kí wọ́n fi sọ́kàn tó sì rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti wà ní ìṣọ̀kan kẹ́tò iléjọba àwarawa kó lè máa tẹ̀síwájú nígbà tó ń bá aṣojú kọ̀ọ̀rọ̀ tèmi tọ́pẹ́ ajayi sọ̀rọ̀ lórí àyájọ́ ìjọba àwarawa ọ̀gbẹ́ni ọ̀pẹ́ sọ pé àwọn ọmọ orílẹ̀-èdè yìí gbọ́dọ̀ mọ rírì àwọn akọni tó fi ẹ̀mí wọn sílẹ̀ fún ìdúróore ìjọba àwarawa ilé tí nàìjíríà ti ń jẹ àǹfààní ẹ̀ láti ọdún 1999 alága náà sọ pé ará ìlú gbọ́dọ̀ dáàbò bo ìjọba àwarawa torí pé mùkúrú ìjọba òun fún tó lórí tẹ́lẹ̀ òní tí ò yọ ẹnìkankan sílẹ̀ àti pé láti má ṣe gbàgbé olóògbé akọni nko abiola ẹja àgbọ́ oṣù sọ
1: ẹni tó jẹ́ kúná gbòǹgbò tó wá jẹ́ kọ́ńdọ́nà dúró gan-an chief nko abiola òun àtàwọn bàbá wa aṣíwájú bọ́lá mẹ́tìrún gbọ́jọ dúró gbọ́in gbọ́in nígbà yẹn a lè sọ̀rọ̀ láì dárúkọ wọn àti láti má ṣe ìrántí wọn pàápàá jùlọ fún bàbá wa aṣíwájú bọ́lá mẹ́tìrún pé wọ́n sì gbé iṣẹ́ yẹn lórí títí dìsìn slogan bàbá wa abiola nígbà yẹn 293 ni ṣùgbọ́n àti bàbá wa aṣíwájú dẹ́sì wọ́n sọ di renew whole agenda.
0: Ọgbẹ́ni ọ̀pẹ́ sọ pé ìjọba ààrẹ Bọ́lá Tinubu lábẹ́ ètò ìrètí ọ̀tún ṣàtúntò àwọn ẹ̀ka tó ṣe gbòógì bó tilẹ̀ jẹ́ pé ó wà ìnira dání ṣùgbọ́n dídùn lọ́sàn ó sùn. Bákan náà wọ́n ti ké sí àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti fààyè gba àlàáfíà ìṣọ̀kan àti ṣíṣe déédéé ní ìlọsíwájú. Adarí Ọlálékan Àyìnlá Movement Ọ̀gbẹ́ni Ọlálékan Àyìnlá ẹni tó pè pé nínú ọ̀rọ̀ àyájọ́ ìjọba àwarawa ti ọdún yìí ṣàlàyé pé ìṣèjọba àwarawa ó máa ń fèsò ìrètí tó lórí tẹ́lẹ̀rù gbájú ṣọwọ́pọ̀ láti jẹ́ kí ìdàgbàsókè kó wà ní ìlú òní àjọ òun kò ní rẹ́pẹ̀tì láti máa mú àyípadà rẹ ba ayé àwọn ará ìlú pàápàá jùlọ àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ tó fi mọ́ àwọn òpó. Ẹ̀wẹ̀ àwọn olùgbé ìjọba ìdàgbàsókè Badagry West darapọ̀ mọ́ ọ̀gọ̀rọ̀ ará ìlú láti ṣe ìwọ́de àyájọ́ ìjọba àwarawa ní ilé aṣòfin ìpínlẹ̀ Èkó ní aláìsá lánàá. Àwọn olùgbé náà tí olórí òṣìṣẹ́ ọ̀gbẹ́ni Sovi Paul níwájú fún sọ pé àwọn ọmọ rírì àwọn aṣíwájú tó fi ẹ̀mí wọn lélẹ̀ fún ìṣọ̀kan àti ìjọba àwarawa Nàìjíríà. Akọ̀wé ìjọba ìdàgbàsókè ọ̀hún Solomon Zosu sọ pé ètò náà ni àwọn ṣe láti mọ rírì àwọn èèyàn yìí òní ìjọba àwarawa ó sì ń so èso rẹ̀ ṣùgbọ́n yóò túbọ̀ sí èso rẹ̀ sí tí àwọn èèyàn bá fi ọwọ́ sowọ́pọ̀. Ọ̀gbẹ́ni Zosu gbóríyìn fún alága kánsọ̀ ọ̀hún ní ọ̀gbẹ́ni Ibrahim Yemaran Rike fún ìwé àwọn ọ̀dọ́ lágbára ní ọ̀rọ̀ tí alákòóso ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ní Lagos West Ọ̀gbẹ́ni Aládé Ìtàn David tí wọ́n mọ̀ sí wọ́tà rọ àwọn ọ̀dọ́ láti dúró déédéé òní ètò ìrètí ọ̀tún ààrẹ Bọ́lá Tinubu wọ́n ṣe àwọn ará ìlú láǹfààní pàápàá jùlọ àwọn ọ̀dọ́. Aláàfin Ọ̀yọ́ ọba Adébọ́lá Ọ̀wádé ti kọ́ lórí àìsí ààbò tó péye láwọn ìgbèríko náà tó ní ó ṣeéṣe kó ṣàkóbá fún ààbò oúnjẹ lórílẹ̀-èdè tó sì rọ ìjọba láti tètè jígìrì sí ojúṣe wọn lórí ìpèsè ààbò tó péye fún ará ìlú. Ọba Ọ̀wádé rò pé kò sínú ètò tí ìjọba lè ṣe ní gbogbo ẹ̀ka tí ìbá ti sí ààbò kò lè sí ìdàgbàsókè. Nínú àtẹ̀jáde tí adarí ọ̀rọ̀ tó ń lọ aláàfin Bọ́dé dúró jáyé fi síta lẹ́yìn ètò àdúrà àkànṣe tí wọ́n ṣe nínú ààfin ọba sọ pé ààbò tó péye fún ẹ̀mí àti dúkìá ará ìlú ní ọ̀pá pẹ̀tẹ́lẹ̀ ìdàgbàsókè gbogbo ẹ̀ka tó fi mọ́ ọrọ̀ ajé tó sì ké sí ìjọba ẹlẹ́kànjẹ̀ka láti tètè jígìrì sí ojúṣe wọn. Ẹ̀wẹ̀ mínísítà fọ́rọ̀ ààbò ajagun fẹ̀yìntì Christopher Musa sọ pé bíborí àwọn ẹ̀sìn ìkọ̀kọ́ lórílẹ̀-èdè nira látàrí àwọn ará ìlú tó ń gbárùkù tì wọ́n torí pé àwọn kan ló ń ṣàgbátẹrù wọn. Ajagun fẹ̀yìntì Musa ẹni tó sọ̀rọ̀ yìí níbi àkànṣe ètò àyájọ́ ìjọba àwarawa kan tí wọ́n ṣe sọ pé ìpèsè owó

tí ń ta wọ́n fún lọ́wọ́dọ́ wọ́n wà lára tó jẹ́ kó nira fún àwọn ẹ̀ṣọ́ aláàbò láti borí àwọn ẹ̀sìn òkọ́kọ́ tó sì rọ àwọn ará ìlú pé kí wọ́n jáwọ́ kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò kí ààbò tó péye kó lè wà fún àwọn ọmọ Nàìjíríà. Àkójọpọ̀ ìròyìn lẹ́gbẹ́ láti lè ṣe 92.9 Ìkẹjà ìlú Èkó.

káàbọ̀ padà ìròyìn àpapọ̀ ń tẹ̀síwájú. Alága ìjọba ìdàgbàsókè ogun ìdílé ọmọọba Idris Balogun tí gbogbo èèyàn mọ̀ sí olú ọmọ káfàtà ti pín ọkọ̀ fáwọn ògbólógbòó olóṣèlú ọba àlàyé àwọn aṣòfin àti àwọn ọ̀gá ní káùnsìl rẹ̀ nínú ọ̀rọ̀ ọmọ Balogun. Ó dúpẹ́ lọ́wọ́ àwọn ọba àlàyé fún ìgbé ìbágbépọ̀ àlàáfíà ilé tí wọ́n ń gbé lárugẹ tó sì jẹ́ kí àlàáfíà kó wà ní ìlú. Ó ṣèlérí pé òun yóò mójútó ìmọ́tótó àyíká ìdàgbàsókè ìlú ìrọ̀rùn àwọn ọ̀dọ́ àti obìnrin lágbára tóun sì túbọ̀ tẹ̀síwájú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọba àlàyé kí àlàáfíà lè fẹsẹ̀ rinlẹ̀ dáadáa. Lára àwọn tó jẹ àǹfààní ọkọ̀ ọ̀hún ni igbákejì alága kánsù Ayinde Ọmọtáyọ̀, bákan náà ni arákùnrin ọba náà ọba Ìdíò ọba Aṣẹ́yìn Dàda Ọ̀tà ọba Egbè ọba Amúdàṣú Ọdẹ́jọbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ti sọ ìdí tó fi yẹ kí wọ́n lókun ìlanilóyè ìtọ́jú láti kékeré àti ìgbáríkù ti àwọn ọmọ tó ní ìpèníjà ìdàgbàsókè ọpọlọ ilé tó máa ń ṣàkóbá fún bá ti sọ̀rọ̀ rìn tàbí ṣe láwùjọ ìyẹn autism tàbí cerebral palsy. Níbi ìwọ́de tí wọ́n ṣe ní Ọ̀bálẹ́ndé pẹ́tẹ́ ìlanilóyè ni wọ́n ti sọ ọ̀rọ̀ ìyànjú tó sì ṣe ìtọ́jú ọ̀fẹ́ fún àwọn tó ìpèníjà yìí. Èyí tí àjọ kan tí kì í ṣe tìjọba Rosalind Emenike Foundation pẹ̀lú àjọṣepọ̀ Patrick's Speech àti Pure Souls Foundation pẹ̀lú àwọn mìíràn jùmọ̀ ṣe ní Ọ̀bálẹ́ndé ìlú Èkó. Olùdásílẹ̀ Crowley Lodge Special Health Initiative Ṣọlápẹ́ Àsáàtì sọ pé ètò ìlanilóyè àti ìtọ́jú ọ̀fẹ́ ọ̀hún ṣe pàtàkì torí pé àwọn tó ní ìpèníjà náà ní àwọn ní àǹfààní sí àwọn akọ́ṣẹ́mọṣẹ́, ṣùgbọ́n bí àwọn ṣe ṣe ètò náà wọ́n ní àǹfààní láti rí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ lórí bó ṣe yẹ kí wọ́n máa sọ̀rọ̀ ìṣesí wọn ní àwùjọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tó sì ṣàlàyé pé irúfẹ́ ìgbésẹ̀ yìí yóò túbọ̀ jẹ́ kí ó rọrùn fún un láti gbé ìgbé ayé rọrùn. Bákan náà ni Ayọ̀mikú Ṣóńgà tí ó sọ̀rọ̀ lórúkọ Rosalind Emenike Foundation gbóríyìn fún ètò náà, tó sì rọ àwọn òbí láti máa gbé àwọn ọmọ tí wọ́n bá ní ìpèníjà yìí lórí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ láti kékeré dípò kí wọ́n máa dé wọn mọ́ inú ilé. Lórí ọ̀rọ̀ tiẹ̀, aṣojú iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó ẹkùn kẹta tí ó jẹ́ adarí ìwádìí àti ètò tó ń lọ dókítà Akintọba Akintọyọ̀ sọ pé pàtàkì ìlanilọ́wọ́ ìlera títẹ̀mọ́ bí ó ṣe máa rí àwọn tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ fún ìtọ́jú àti ìlọsíwájú àwọn ọmọ tí ẹ̀yà arápè ìjà pàápàá jùlọ èyí tó ń ṣe pẹ̀lú cerebral palsy àti autism ó ṣe pàtàkì. Dókítà Akintọyọ̀ rọ àwọn òbí tó ní àwọn ọmọ yìí ní ẹ̀tì máa gbé wọn síta torí pé àwọn ọmọ òun ní sábà ní ẹbùn àtinúdá ṣùgbọ́n tí wọ́n bá ń tì wọ́n mọ́lé kò sí bí wọ́n ṣe fẹ́ sa akitiyan tiwọn lórí ìdàgbàsókè ìlú. Àwọn òbí kọ̀ọ̀kan tí wọ́n gbé àwọn ọmọ wọn wá síbi ètò ọ̀hún tí wọ́n bá níṣẹ́ Bond FM sọ̀rọ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn tó gbé ètò náà sílẹ̀ tí wọ́n sì rọ ìjọba láti máa gbárùkù ti àwọn. Àwọn tọ́rọ̀ kan lẹ́ka tẹ́tẹ́ títa ní ilẹ̀ adúláwọ̀ ti pè fún ìdáàbòbò àwọn tó ń ta tẹ́tẹ́ ìdúró òfin tó ń de tẹ́tẹ́ títa àti ìkóraẹniníjàánu láti wá ojútùú sáwọn aburú tó rọ̀ mọ́ bí a ti ń ta tẹ́tẹ́. Wọ́n pín ìpè níbi àpérò ọlọ́dọọdún tí iṣẹ́ kan tí kì í ṣe tìjọba Gambo Allah ti ṣe ní Ìkẹjà. Ìgbì táwọn tọ́rọ̀ kan lẹ́ka tẹ́tẹ́ títa tó fi mọ́ àwọn tí ó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ìlera àwọn ẹlẹ́nulọ́rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti ilẹ̀ adúláwọ̀ péjú pésẹ̀ síbẹ̀. Adarí àjọ tó mójútó tẹ́tẹ́ títa nípínlẹ̀ Èkó Ọ̀gbẹ́ni Bashir Arẹ́wò rẹ̀ pé títa tẹ́tẹ́ pẹ̀lú ọgbọ́n ṣe pàtàkì sí ààbò àwọn tó ń ta tẹ́tẹ́ àti iléeṣẹ́. Wọ́n ní àwọn tó ṣe òfin tó ń de tẹ́tẹ́ títa gbọ́dọ̀ máa fi tọmọlúàbí ṣe kó má jẹ́ wípé owó nǹkan ló ń láyà wọn. Bákan náà ni nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ pé títa

0: jùlọ lórí owó tí wọ́n ná lórí tẹ́tẹ́ títa àti ìlẹ́yìn àtìlẹ́yìn ìlera ó ṣe pàtàkì kí wọ́n sì máa bọ̀wọ̀ fún òfin tó ń de tẹ́tẹ́ títa ọ̀gbẹ́ni ààrẹ pè fún àjọṣepọ̀ tó dánmọ́rán láàrin àwọn tó ń mójútó ilé iṣẹ́ tẹ́tẹ́ títa àwọn ilé iṣẹ́ tẹ́tẹ́ àti àwọn àjọ tí kìí ṣe ti ìjọba tí wọ́n wà ní ẹ̀ka òwú nínú ọ̀rọ̀ àwọn kọ̀ọ̀kan tó dá sí ètò náà níbi àpérò náà lọ́kọ̀ nínú lórí bí àwọn ọmọ tí ò tí bàlágà ṣe ń ta tẹ́tẹ́ lẹ́yìn tí wọ́n ní kò bójú wọn ṣùgbọ́n wọ́n ní ọgbà tí wọ́n fèsì àwọn tí ọ̀rọ̀ kàn tí wọ́n mójútó tẹ́tẹ́ títa èyí tó wá láti ilẹ̀ ghana ní alhaji bashir dubai akẹgbẹ́ ìtúnlẹ̀ kenya john newton bákan náà ni adarí àjọ tó ní sí ilé iṣẹ́ tó ní sí tẹ́tẹ́ títa nípínlẹ̀ ọ̀yọ́ ọgbẹ́ni ọlájídé bọ́lájúwé àti ti ìpínlẹ̀ imo ọgbẹ́ni chechukwu ngolebu sọ pé ó lòdì sófin kí àwọn ọmọ tí ò ti bàlágà kí wọ́n máa ta tẹ́tẹ́ ni àwọn sì fi ní àjọ tó ń mójútó wọn tó sì jẹ́ wípé ó máa ń káàkiri àwọn ilé iṣẹ́ tó ń ta tẹ́tẹ́ láti ìgbàdégbà láti rí i pé kò sí àwọn ọmọ kéékèèké tí wọ́n ta tẹ́tẹ́ tí wọ́n sì ké sí àwọn àjọ tó ń mójútó àwọn òfin wọ̀nyí pé kí wọ́n máa ṣiṣẹ́ wọn bí iṣẹ́ láti lè máa bọ̀wọ̀ fún òfin tó ń de tẹ́tẹ́ títa nínú ọ̀rọ̀ adarí àjọ gambia láti fi sáyọ̀ ọ̀kẹ́ òun lárìjára pé òun lọ́dọọdún òun láti rí i pé ẹ̀ka tẹ́tẹ́ títa dúró re lórí òfin ààbò àwọn tó ń ta tẹ́tẹ́ kí wọ́n má bàa di pé wọ́n máa fi gbogbo owó wọn ta tẹ́tẹ́ àti àjọṣepọ̀ tó dánmọ́ láàrin àwọn ilẹ̀ adúláwọ̀ lórí ìṣàkóso pẹpẹ. Nílẹ̀ òkèèrè mínísítà ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ilẹ̀ iran ọ̀gbẹ́ni abbas arachi sọ pé àwọn kò nípa tí wọ́n gba ìwé àdéhùn lórí ìjogún àti ṣíṣe odò news láìpẹ́ pẹ̀lú ilẹ̀ amẹ́ríkà. Ọ̀gbẹ́ni arachi sọ fún àwọn oníròyìn pé lára ohun tó ń wà nínú àdéhùn ọ̀hún tí wọ́n tọwọ́bọ̀ pẹ̀lú amẹ́ríkà ni pé amẹ́ríkà kúrò ní àwọn ibi tí wọ́n dí nílùú àwọn ṣùgbọ́n ìjíròrò lórí ohun ìjà olóró eléyìí tí wọ́n sí nuclear weapon yóò wá wáyé lọ́jọ́ iwájú. Bákan náà ni ilẹ̀ amẹ́ríkà fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ pé lóòótọ́ àwọn kò ní pẹ́ tọwọ́ bọ ìwé àdéhùn ṣùgbọ́n èyí tó ní ṣe pẹ̀lú ọrọ̀ ajé ilẹ̀ iran yóò ní ṣe pẹ̀lú ohun tí àwọn tó bá wá láti lù bá sọ níbi ìpàdé ọ̀hún. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ tèmítọ́pẹ́ Ajayi kí tó ní wọ́n sọ sí ìlú asọ́pẹ́ gbàrọ̀ kókó náà lẹ́ẹ̀kan sí. Ọba ẹ̀kọ́ ọba orí àràkè olúkìlọ̀ lórí ife tipá gba owó tó sì rán àwọn ọ̀dọ́ pé kí wọ́n sì nítorí pé fífi ipá wá owó hàn lára tó jẹ́ kí ètò ààbò ilẹ̀ yìí mẹ́hẹ̀ẹ́. Aláàfin Ọ̀yọ́ kọ́ni nílẹ̀ ẹ̀dúró orí ààbò lẹ́yìn tí wọ́n ní ìṣeéṣe kó ṣe àkóbá fún ààbò oúnjẹ. Àwọn tọ́rọ̀ kan pè fún ìgbárùkù ti àwọn ọmọ tí wọ́n ní ìpèníjà ìdàgbàsókè ọpọlọ láti lè tètè máa bẹ̀rẹ̀ ìtọ́jú. Ìlú òkè ya fi tó létí pé mínísítà fọ́rọ̀ ilẹ̀ òkèèrè iran sọ pé àwọn kò ní pẹ́ tọwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú ilẹ̀ amẹ́ríkà lórí ṣíṣí odò hormuz àti pé kí ogun lè mú. Bukis Adrian Lawal ló ní ìròyìn náà wá sí tìbọn ẹṣẹ́ lọ tún tẹ̀tí sí wa.
1: Lọ́dún rí ọ̀wà pákù kọ́ o. Ìdí màrẹ lọ́dún rí ẹ̀wà pákù kọ́. Ọba òkè lọ́dún rí ẹ̀wà pákù kọ́ o. Ẹ̀dí màrẹ lọ́dún rí ẹ̀wà pákù kọ́. Níbi kápẹ̀dẹ̀ àti pọ̀ lọ́wọ́ wọ́n ṣe ròyìn. Bọ́ǹdẹ̀ ẹ̀fẹ̀ àwa máa lọ bá.
2: Bond FM
3: 92.9
4: Káàsán gbogbo ẹ̀rọ ìfẹ̀ríṣẹ́ Bond FM 92.9 Akira wa káàbọ̀ sí orí ètò ìrètí ayọ̀ ètò ìrètí ayọ̀ náà ni ó máa ń fún àwọn ènìyàn tí ẹ̀yà ara pè mí jà ní ìrètí láti lè jẹ́ pé mọ̀ pé ìrètí ń bẹ fún igi tá a bẹ́ lórí torí pé òun náà lè padà wá wí. Àwọn aláṣẹ ìkànnì yìí náà ni wọ́n fàyè sílẹ̀ láti jẹ́ kí ètò yìí máa wáyé torí gbogbo ara ńlá láti gbé ayé ìrọ̀rùn bó ti tọ́ àti bó ti yẹ eléyìí tó wu àwọn èèyàn tí ẹ̀yà ara pè mí jà sílẹ̀. Orúkọ olóòtú àgbààgbà olóòtú Alhaji Maruf Adédèjì olú igi orúkọ atọ́kùn ètò yìí tí ọlọ́run tọwọ́ wọn ṣe àgbékalẹ̀ ètò náà ìyá alàgbà Joseph Wọlé Dẹ̀mọ olóògbé láìgbàgbé Alhaji Ganiat Ashiru Bello àti dókítà àtúnjọ Ẹlámilékan tí wọ́n jọ mojú ẹ̀rọ. Abdulrahman Hussein Salahuddin ọmọ tó mọ kọ́lọ̀ lórúkọ tí èmi ń jẹ́. Àlejò wa lórí ètò ìrètí ayọ̀ fún tèmi náà ni amòfin Bọ́lárìnwá Sàlámì ti iléeṣẹ́ tó rí sí ètò ìdájọ́ ní ìpínlẹ̀ Èkó yẹn Ministry of Justice tó yóò máa ṣàlàyé fún wa báwo ẹ̀rù ìpèníjà ara wọn ti ṣe wáyé kí ni àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé kó tó di pé ọlọ́run gbà fún àwọn náà kí wọ́n tó wà ní ipò tí wọ́n wà lọ́jọ́ ti tèmí ẹ̀wọ̀ onídọ́lámù ẹ̀jẹ̀ kí alùdarapọ̀ mọ́ barista bọ́lárìnwá sálámì.
2: Àti gbogbo àwọn ará ilé tó ń bọ́ wa akúndílé àsìkò yìí gẹ́gẹ́ bí atọ́kùnsẹ̀ sọ orúkọ ni abọ́lárìnwá sálámì ó gẹ́gẹ́ bí amòfin àti olùkọ́ àti àjà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn pàápàá àwa tí ẹ̀yà ara kò ní jà.
3: Ṣé ló lọ fà láṣà àwọn aláṣà ẹ amòfin làwọn àbọ̀wọ́ sí àbí ọkùnrin ló tó gbé bí olùkọ́ báwo ti ṣe báwo lọ fi bọ́ọ̀lù jẹ lọ́wọ́ máa gbọ́ ètò pásítọ̀ abọ́lárìnwá sálámì àbójútó ọkọ̀ ìsúná gẹ́gẹ́ bí ènìyàn tí ẹ̀yà ara kò ní jà pàápàá ẹ̀yà ojú báwo ni ìlú jáwé bí omi ti ṣe bẹ̀rẹ̀ àwọn ọmọ ọmọ mọ́tò bẹ́ẹ̀ náà sọ pé ẹ̀gbà ọ̀kọjà.
2: Adúpẹ́ ní ọwọ́ ọlọ́run bí ọlọ́run bá lọ́pẹ́ lẹ́dà ọ̀jẹ̀ náà ni ẹ̀dá jẹ́ ọmọdé ni mo wà tí ìpèníjà ojú ti ó fi bẹ̀rẹ̀ bọ̀ká má fa lọ jìnà ó nìkan tí àwọn olóyìnbó ń pè ní juvenile cataract nǹkan tí tó ṣe ní nígbà tí mo wà níbi ọmọdún mẹ́rin sí ọmọdún mẹ́jọ. So ìgbà tí ó tó dé lẹ́wù ni pé a lè rí wọn mọ́ta ara mo ti pé ọmọdún mẹ́jọ nígbà náà. So ká wá wò ó sọmọdé àkókò tí ọmọdé bẹ̀rẹ̀ ní ilé ẹ̀kọ́ sàásàá ọmọ ló ṣẹlẹ̀ yẹn. So àádọ́ mo ń lọ sí ilé ẹ̀kọ́ pẹ̀lú àwọn akẹgbẹ́ mi ṣùgbọ́n nígbà náà àkọ́sórí.

ṣubú jẹ́ bí ní àwọn tí wọ́n jẹ́ olúwa kòkó ọmọ wa láti ìgboro wá sí àwọn òkú wa ní ìgbà náà náà láti wá.

0: láti ìgboro olúwa rí mi tí wá ṣàlàyé fún mi pé à ọgbọ́ mọ ń ṣe wà ilé ìwé tó ń lọ ìṣẹ́lẹ̀ ìwé tí ó mú ọ̀rọ̀ lọ nílé ìwé à ìjọba ní ilé ìwé tí wọ́n lè lọ tó sì jẹ́ ọ̀fẹ́ tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ òyìnbó ibi àgbà tó lábẹ́ sí wọ́n ní ẹ̀gbọ́n àwọn kan jẹ́ òṣìṣẹ́ ní ilé ìwé ìròyìn ká gbé ìṣẹ́ lọ̀rọ̀ ká mọ́ fọ̀rọ̀ gùn wọ́n ní ọjà náà ọjọ́ márùn-ún ní ọjà oko wa wọ́n ní lágbára tó bá ti di ọjà ọjọ́ márùn-ún tí ó ń bọ̀ àwọn ọmọ gbogbo ìwádìí bóyá wọ́n lè kan lọ sí ilé ìwé náà wọ́n lè bá ní ọ́ṣùbà ń ṣe ìwádìí ní ọdún náà lọ ṣùgbọ́n mo ti fún àwọn ìkan tí mo gbé lè mọ́ ó ṣe pàtàkì lè mọ́ ìlú ìlú láti mọ́ ìgbà anẹ́nu bá ìkọ́sọ àwọn ìyàwó ìgbà sáwọn òbí òtí ẹ̀gbìn wọ́n gbìyànjú lọ́tún ló sì alọ́lé ìwòsàn alọ́ sí ìṣà kìíní
1: àwọn tó ní
0: àwọn tó ní ìbílẹ̀ àwọn àtàfà ní àti
1: àdìgbò àdìgbò
0: àdìgbò ẹ̀yà ààrùn kò lè sí ìgbìyànjú sí wọn gbìyànjú nù àkó ní ilẹ̀ yorùbá àti ilẹ̀ haúsá lọ́wọ́ ní ìpínlẹ̀ kánò lọ wọn lọ sí ìpínlẹ̀ ṣẹ́ẹ̀ mẹ́fíkì ìyẹn là lọ síbẹ̀ so ìgbà tí inú ìgbà tí wọ́n sọ gbóyè òwú àgbọn àwọn àbí ìwò tí gbà so fún gbọdún méjì àṣewà ojú káàkiri bàbá ṣe ìdù lásán parí pé kàkà kí ojú ọmọ ìrìn sí rẹ pé ara sọrọ gbàdà sẹyìn ìlú wọn á fi ojú sọ wípé ẹgbẹ lọ sí ìdù lásán ìdù lásán ìpínyẹ ìmọ ìdù tẹlẹ fún ọmọ wa ìjánu nìyẹn
1: bẹ́ẹ̀ jẹ́ bí
0: ìwádìí tí a yọ ọ̀tọ́ adìrì tí òbí
1: ìwádìí ló máa ṣe ní ọdún pẹ̀lú ìgbàsára ní ìbẹ̀rẹ̀ táwọn jẹ́ káwù ilé ìpẹ̀yà àkọ́kọ́ láǹfààní àti máa mú tí wọ́n kó tó ní pàápàá ní ẹ̀rọ ló fún báyìí ẹ̀rọ fún ẹsẹ̀ àbí ẹ̀kọ́ṣọ́ nígbà tí ẹgbẹ́ ilé ìwádìí tí ó yára pèlúdà wọ́n ní kókó
0: nígbà ìkọsẹ wọn ní kọtọ láwọn ojú káàkiri bẹẹ ìkọsẹ ti bẹrẹ ní àti bí ọmọ ọdún mẹjọ ní ìwé ilé ìwé yẹn mo ti lọ bí ọmọ ọdún méjìlá sí mẹtàlá so ní ilé ìjọba ọmọdé ní nígbà yẹn ìgbà tí wọn dẹ gbé ilé ìwé yẹn wọn rí pé gbogbo ata wà bẹẹ àríyàn wọn bá rí pé ẹgbẹ nílé ìwé ti àwọn aríran ẹ máa pé 2030 nínú kíláàsì fẹ máa pọ owó wọn rí pé gbogbo àtàwà ní kíláàsì ní alẹmọdún mẹta mẹrin márùn lọ so wọn rí ẹgbẹ fẹ kọ kó àwa tí ẹyà ara kọ kó wa jọ láti fi máa fún wa ní ìkọjú kọmpitíṣọ náà láàrin ara yín náà nílé gbẹjú làárọ ẹtọ ikọ bọdí skul níbẹ ẹtọ wà lẹgbẹẹ òwúrán ẹtọ tó tẹmọdẹ ti wọnú ilé ìwé yẹn bí ó tún gbàdá bá gbẹrú dé ká tó dún dàbí ìgbà tí èèyàn wà tí ẹ tún ń rí àwọn tí àbúrágbé láwọn ọmọ títà àwọn ọmọ olùkọ wa díẹ díẹ wọn gbé láwọn ń gbé ní àyíká àwọn ìlà tó ń rí but àrídì lájà population tó jẹ bí àwọn tí nǹkan kan ò ṣe ní primary school level kọ skul yẹn pín sí ìpele ìpele ni ìpele ti primary school olú gẹgẹgẹ bíi ti àwa tí ẹyà rú ẹgbẹrún àpèyí gbà ṣùgbọ́n ìgbà tí àpá.

60-70 wọ́n lè bẹ̀rẹ̀ tí ò ní ọ̀kan ní wọ́n bá ní mọ́ wa nínú kíláàsì yẹn ibi tí ẹ̀mí rẹ̀ lè sọ pé èrè tí tuntun wá ṣì padà ní wọ́n wà ní primary school yẹn nínú mi lè gba ọba bí akẹgbẹ́ gbàgede ọ̀rẹ́ nílé gbogbo wọn ti ìgbà tí mo wà ní primary school wọn ti wà ní secondary school ní ìjọba mọ́ra ilé ẹ̀kọ́ nígbà ẹ̀kọ́ gba decision èmi ò tí mo.

I'm not going to lie.

There were all.

I'm not sorry.

Na mama mwa mwa kula tupe munini pantele na nyama

0: ṣe rí àwọn obìnrin ni ọ̀rọ̀ yìí ló ba wí mí dẹ́rẹ́ sọ pé torí pé ọ̀dọ̀ wa ló lọ kí má sọ tòótọ́ torí nǹkan tó bá kọjú séèyàn kan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì ṣùgbọ́n bó ṣe máa jẹ́nu mi lè dá obìnrin míì lẹ́bi ná torí bó bá ṣe wá ni kéèyàn sọ ṣùgbọ́n àwa ló bá wí nínú lórí tiktok lórí comment section mi lọmọ yẹn text message sí mi pé alágẹ akínjọ pé òun kí fún whatsapp number mi pé òun fẹ bá mi sọrọ pé kò ń ṣó ọrọ orí bí mo bá fún ní number mi ló bá dẹ bá mi sọrọ èmi ti kọkọ rò pé fóyọ fẹ sọ pé fíṣẹ ìbílẹ láì mí náà bá sọ pé kódà ó bá ní kí ṣáìdà ká number mi ga send ló wá ní nǹkan yẹn kọ pé nǹkan tó ń ṣe òun ni wípé ó ti pẹ gan tó jẹ pé òun ti wà lọdọ ìyá òun wípé tóun bá wá gbọ gbogbo nǹkan tí mọ́mú òun sọ tóun bá rí bàbá òun òun máa yìí ń bọ̀ ni ó lóun kọ́ sùn níjọ́ kan òun wá lálá òun rí i pé bàbá ìdá iṣẹ́ máa ń yọjú sóun òun ò dá bàbá òun mọ́ òun dẹ̀ ti pé 35 years òun ò dẹ̀ dá bàbá òun dẹ̀ ń bèrè lọ́wọ́ mọ́mí òun lórí tó bá ta kòkó tó bá ta kòkó gbà ó ló fẹ́ ta kòkó gbà ó ló fẹ́ ta síkò òun ṣùgbọ́n bàbá kan máa ń ṣáà sọ fún un pé ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ òkú ni bàbá yà wá láyè òun tó bá sọ fún màmá màmá wa ni kó má wọ òun á tún describe bàbá yẹn òun ò mọ̀ pé bàbá òun ni wípé àṣé bàbá yìí náà ti ń wá òun káàkiri wípé ìyá òun dẹ̀ mú òun pamọ́ wípé gbà tó wá yá lòun wá ṣáà ni pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé jẹ́ kóun mọ bàbá òun nǹkan tó bá ṣe bàbá òun bí bàbá òun bá tẹ̀ ti kú bàbá òun bá tẹ̀ jẹyàn bí bàbá òun bá tẹ̀ ṣe yẹn dáadáa ó ṣàlẹ̀ bí ó lára ẹ jẹ́ kóun mọ bí bàbá òun ó nígbà tí òun tí a máa sọ ní ọ́nà àwọn òmóhùn lọ sí ẹ bàbá òun mú lọ sílé àwọn fámìlì ẹ àìdẹ ń fẹ́ wọn kí ló ṣẹlẹ̀ ọmọ ń ṣàwádìí ó ṣàrí bàbẹ́ nígbà tó mọ ọmọ 25 years ni àwọn ti gbọ́n ó ṣàmọ̀wúkọ bàbẹ́ ó wá ó tọ̀ọ̀tọ̀ọ̀tọ̀ ó padà tọ́ dọ́dọ̀ bàbẹ́ ó nígbà tí bàbá òun ṣàlàyé fún un ó lálàjẹ́ olóhùn dẹ̀ hétì ìyá òun lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní pẹ̀lú nǹkan tó wá sọ fóun pé bàbá òun ṣe fóun wípé òun dẹ̀ hétì ìyá òun lẹ́sẹ̀kẹsẹ̀ pé gbogbo nǹkan tí bàbá òun dẹ̀ sọ fóun bàbá òun ò mọ̀ pé òun ẹ̀kọ́ dòun òun dẹ̀ pílẹ̀ fún ìyá òun ó lóun wá sọ pé kí ìyá òun sọ le ó ní ìyá òun òun kẹ́nímọ̀ kan sọ le wípé kí wọ́n àjọ tó ń tọ́lọ́ pé irú hétì wo àbí yorùbá pé bí irú ìkórìíra wo ó ní ìyá òun kórìíra bàbá òun débẹ̀ débi tó wá fi bàbá òun pamọ́ fún ṣé pápá tó pa padà wá mọ bàbá òun wá mọ tọrọ ọrẹ mi bá ní kíná pè ẹ sí mo bá sọ fọrẹ mi gbọ́ nǹkan tọrọ mi máa sọ tó bá lẹ́tọ̀ọ́ pé kí ìyá ẹ mọ tó kó mọ bàbá ẹ láti lẹ ni ìyá àti mi mọ bàbá ẹ kò lẹ́tọ̀ọ́ ni ìgbà tó náà dẹ̀ sọpọ̀ mọ tú tó dẹ̀ mọ òun ló mọ yẹn.
1: àwọ̀ yìí máa farabalẹ̀ mo máa sọ fún ẹ.
0: wípé kí ni.
1: mo sọ fún ẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ṣàlàyé fún mi mo sọ pé tí ò bá nídi obìnrin kì í jẹ́ kú mólú ó nídi tó ṣe jẹ́ kí ìyá yẹn ṣe bẹ́ẹ̀ mo ní kó má dà lẹ́bi.
0: kò fi jẹ́ kó ṣe bẹ́ẹ̀ tó fi jẹ́ pé kó tọ́jú ọmọ fún 25 years tọ́mọ bá padà mọ̀ tó fi jẹ́ pé ọmọ yẹn tún wá padà kó ìkórìíra bàbá yẹn àkórìíra ìyá ẹ̀ ju bàbá ẹ̀ lọ sí ní pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí ó gbọ́ lẹ́nu yẹn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kí ni àwọn obìnrin máa ń fira wa pè ná.
1: kí la máa ń fira wa pè. tí wò máa ní tó ọba níyà yẹn nǹkan tí ìyá yẹn ṣe ó right.
0: ó right tó tọ́jú tó tọ́jú ọmọ fún 25 years. ọmọ
1: tó ògùn ọmọ yẹn ni.
0: ṣé ṣé bàbá yẹn bàbá yẹn fẹ́ ní ògùn ẹ̀ náà bàbá yẹn fẹ́ pé ògùn ẹ̀ mọ́lẹ̀.
1: mo ṣàlàyé fún ẹ mo ní mo ti sọ lẹ́ẹ̀kan mo ní tí ò bá nídi ikọ́ ọkọ ṣáà ló wà nídi ẹ̀ ló ṣe jẹ́ kí ìyá yẹn kó ṣe bẹ́ẹ̀ yẹn.
0: kí ó bá sí pé ká má tún fún ọ ni ọmọ yẹn ní kí n tu ṣùgbọ́n ṣe àwọn kóta bá ní ká bẹ́ẹ̀gì a máa bẹ́ẹ̀yàn mọ ni nígbà pé ohun ọmọ yẹn débi kó máa gbọ́ gbogbo nǹkan tó ọmọ yẹn sọ tí ìyá èdè rí nǹkan kan sọ débi pé nígbà tó ń sọ̀rọ̀ fún ìyá ọmọ yẹn tó rẹ́kọ̀dù ẹ pé alájà ṣe tún wo ìyá òun rí nǹkan kan sọ ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ nǹkan tí mo sọ fún ìyẹn ọ̀rẹ́rù bá ní
1: ọmọ yẹn
0: ni ọwọ sílẹ̀ tèmi tó because àwa list ni àwọn òkè ń judge àwọn onílàáká ẹ̀kọ́ onílàáká ìjà wa lọ tó wà ń lé ọmọ àbáwádá sí bóyá yẹ kí ìyá yẹn ṣe bẹ́ẹ̀ bóyá kò yẹ ọmọ àbáwádá sí torí mi ò pọ́wọ́ yẹn tó lọ wù kú bàbá ọmọ yẹn ṣe bàbá ẹ̀ ní èmi ò fẹ́ kó débẹ̀ ni ó ti tán. Ori ke yo ma mu atamo mata mo kini kini
1: ya yen ti o soro mo so fe o need ya yen na ko mo mo ma fe soro
0: idi we o lorun
1: okunrin mi ma mejo ro baba yen mejo ro ni ejo buru
0: o lo so bi o so mi o se ri kokon so pe number fa ara le nkan to ba se ni na 3581426
2: Oya
0: ti wa apu card yen send credit card yo. Ah mo ti send the number yin o send the number si.
2: Ah ko de mi.
0: Ah e to.
2: Eh se gbe de ni ore.
0: O de mo ti so ni mi.
2: Eh se ba ko se. E ti ya yen ti o da. Ko pe wa je pe baba yin o da.
0: To.
2: Se ti so ti bere kale se to ti so yan to ti do mo. O ye ko ri be. Iwa to ba o.
0: Hello. Yes, ma. Yeah, mi mo ada ka ki yoju lati ba nko le mo.
2: Ah, ko so na ta.
0: Mo ni ko ti.
2: Ah, wa fe ni phone, wa fe ni radio pa.
0: E ma bi.
2: Ah, pa. O pa pa pa. A du pa na wa na.
0: Alhamdulillah.
2: O ko na ri o ko ye. O tra to pe ti la ze. Ko ni ba fa fa mo ni pe.
0: Ti se to keni ko ke test number yi so yi number yi wa fun
2: number yi okay
0: yes ma o ga o se ti tan
1: keni ki le tan
0: hello my lord sir
2: ele ka san o
0: e ka san
2: e ko e ka na ju se o
0: ami o
2: ara ka se ti lati na
0: se ri card yi
2: emi o ri o
0: a ti le se le
2: Okay.
0: Olorun ko ni wa ti so nu.
2: Iya yen o wu lati da pe ton yo.
0: O wu lati do mo ton.
2: Be ni.
0: Eh.
2: O ya ko wu la to ke ti ki wa pa pa pa pa.
0: Okay.
2: O to ri sta pi baba wa. O ma te lu ba. Oka. Baba pi baba ba la ti so ni o. O ya ko wu la pe yen.
0: O da.
2: Ta pe ba
0: ri
2: se
0: je. Ma ba ni. Emi no gbe ti mo send ti kokon nu mo ko ruko. Oruko yi seyin e so yi case kan. Hello my lord sir.
2: E ko le o.
0: E ko le.
2: E so la fun kon ni lati ake kan go do.
0: E ti gba card ri lori oto yi.
2: Ah mo ti gba ni ya mo gba.
0: O wole abi o wole ngba te gba.
2: Ah o wole.
0: Elelo le gba ngba te gba.
2: 500.
0: Okay.
1: Lati ake tan.
0: Lati ake tan.
2: Okay.
0: Okay. si yen eyan ni ah owo si ye mi nkan temi na so ni e pe ah ki lo sele se mo fun ba fara ya nkan to wu ni bayi ko ki wu
1: o gbodo won e
0: ni to wu ni o ki wu o ma mo kakakakakaka
1: ni mi o gbodo
0: ki lo sele kada awon ba fun mi wa keji na
1: ba se asokun bi
0: eh awon ba so
1: pe support
0: la
1: mi
0: na wa
1: support
0: eh mi na wa
1: so ni wi pe woman yen ko le sadede wuwa kan
0: o so be
1: baba yen o ba se nkankan
0: won so be
1: o ko je pe won ni ka ma tu ni enu mi ti se mi bi ki soro soke
0: ba si ma ki
1: soro soke o ko we
0: gba lu si ma ki ah Tolo sele.
1: Awu ati e. E ni so si.
0: Oko oko ba je
1: ni ba to ba wa para ya.
0: Oko
1: riga.
0: Oko
1: e ma wa lo pepe.
0: Oko o ni oko ni ba wa je.
1: Ma jo ma pepe yin o.
0: Oko o lo oko ni ba ma je.
1: So mo yen na mo re for how many years?
0: Hello sir.
1: O wa se lo n ba ye.
0: E ka so sir.
2: Ona o jo hama.
0: Lati le sele 22.9 FM lati n gbo yin bayi. Ki lo ko yin igbo le tin pe wa. I'm going to go to the house. Adupe lowo yin aba yin dupe lodo Olorun de ti sese de lati mo kan se ri enu adua te sese de lati mo kan mo fe ka fi sadua fun wa so ti ye yin ati gbo pan to gbo wa ati awon emegbe to se san awon emegbe dija awon emegbe ti o so lote
1: to
0: ala je oni ti e ba sese de lati mo kan ti o ba ti pe
1: ala
0: ti won de
1: alaja lohun ato mo egbe to se san ato yi ti o se san adua ni ke se fun Olorun a fi wo ni kaluku san lejo
0: o ya
2: Ami.
0: Ami.
1: lagbara olohun mama igba odun odun ko ni a ni soku mo yin loju a ni wa fe yin na sawa
0: ami ami ami to
1: happy birthday to you long life and prosperity
0: igba odun ko ni fun yin mama e tun se ni lagbara olohun a dupe wa wa tin lo le bayi o a ni ni olo ka ba pada wa njo mejo gbogbo ite gbadun wa le ni lagbara olohun e tun gbadun wa ju be lo je ka dupe lowo kabiyesi oluwa olusegun
1: ajasa
0: awuse onigbogbo adupe lowo yin baba ani wa yin tolorun ni mo ko laye yin lori eto yejo ipolowo ikede e ma je ko won wa o gbogbo ko te ba fe se lori number ina ni ke pe mi omo yin olaide olohun je si
1: 08135814216
0: legit ati ibrahim tide adupe lowo olumaye ti ati anti abosedi Eddie, you're too young, like that.

0: team play fun iko USA lana yi o wa se bebe to gba ball sinu ngba ti won kojo alakako won to se pe won lu won laluba mi eh ta ba ni ka wo bayi sin gan eh won la se so pe o je highest goal scorer fun iko USA pelu goal meji to ti ni nle ninu awon fe so se o se bere ni
1: bere
0: ni emi tin to ba no din so lo awudin legit ni ke ke bi asa mi
1: lẹ́yọ̀kọ́ sí ẹkúrò ẹ̀lẹ́ni bí kíbi tẹ́tí ń gbọ́ wa lé ní lórí ọ̀dọ́ náà lè tó ibrahim ọlálẹ́kan ib sports lèmi jẹ́ ẹ world cup ń tẹ̀síwájú bó tẹ̀yẹ́ bó ti bẹ̀rẹ̀ láti ọjọ́ yìí world cup ti ń tẹ̀síwájú báyìí ní èní níbi tí morocco àti brazil wọn àtijọ́ máa mú nǹkan lẹ̀ tó bá di ọwọ́ alẹ́ nǹkan bí 11 o'clock táwọn lẹ́fẹ́ tẹ̀lé ṣé brazil lẹ́fẹ́ tẹ̀lé ni ṣé morocco ni kẹ má gbàgbé morocco nǹkan tó ṣe ní afcon ṣé ti dáríjì wọn ni ṣé africa ni ṣé african flag là ń gbé ni àbí Brazil ni tori lemi emi temi bi mo ye wa mo ji laaro e bayi jo gabo ni toni I feel Brazilian tori Morocco yen ko si nkan to jo ko si nkan to ma ni pe ko ma je to meta le ni lowo Brazil our lineup Brazil yen de ti jade nibi a tin gbo bo je pe o ti jade tan won ti ti si ta sugbon a tin gbo kere kere kere je je pe kunwa lo ma je striker won lowo waju yen
0: Bẹ́ẹ̀ni la bá bọ́ọ̀lù
1: ń kọmọ ayò ló máa jẹ́ striker instead kó wà ní wíngì yẹn torí wíngì tó máa wà ó náà ni Vinicius Junior gẹ́gẹ́ bá mọ̀ pé Vinicius Junior yẹn agbábọ́ọ̀lù tó yẹ pé kò hàn lè gbé jókòó ni bẹ́ẹ̀ ló ṣe lọ ń bẹ́ẹ̀ ẹ tó bá di ọwọ́ alẹ́ yìí kí ló wá fẹ́ ṣẹlẹ̀ ńbẹ̀ láì gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ ní di US yẹn náà níbi tí ọmọ Fọlárìn Balógun ta ni ọmọ Nàìjíríà ni tó ń gbá bọ́ọ̀lù fórílẹ̀-èdè USA níbi tó ti gbá bọ́ọ̀lù méjì sáwọn ta bá wo góòlù méjì tó gbá sáwọn yẹn góòlù yẹn dùn gbọngbọn kọ si àmọ́ àwọn nìkan wá náà kọ báwọn ti ṣe gba yẹn bá àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó a máa tẹ̀síwájú líyìn ni níbi tí Switzerland àti alátakò wọn náà àtijọ́ máa mú nǹkan lẹ̀ Switzerland àti Qatar bẹ́ẹ̀ ni ta ló máa jáwé olúborí kó tó wá di pé Brazil àti Morocco náà máa mú nǹkan lẹ̀ lálẹ́ bẹ́ẹ̀ ló ṣe lọ́ńdọ̀.
0: ọ̀rọ̀ lẹ́tígbọ́ lẹ́nu ibrahim yẹn pé láṣálẹ̀ tòní láago mẹ́jọ gérégé ikọ̀ Switzerland yóò máa jí àlejò lọ́dọ̀ àwọn Qatar bóyá Qatar máa ṣe wọ́n lálẹ́ yìí aago mẹ́jọ làwọn máa mọ̀ torí pé 90 minutes ló máa ṣèdájọ́ tíìmù tó bá jẹun sókè ló máa fún láàmì ayò mẹ́ta tí ó sì tẹ̀síwájú nínú ìfẹsẹ̀wọnsẹ̀ kọ́ọ̀pù àgbáyé lóòótọ́ àtàwáníkàwò bí wọ́n ṣe máa tò lọ́wọ́ wọ́ ó lè má ti ìyẹn ọtí tó ṣùgbọ́n ní ọ̀bá àwọn tá a ti rí ń bì í a máa mú wáṣítì gbọ́yìn a sì kà á fún yín tó yẹ pé ikọ̀ Switzerland pẹ̀lú ikọ̀ Qatar bí wọ́n ṣe tò ní ọ̀wọ̀ọ̀wọ̀ lórí ọ̀dàn nírọ̀lẹ́ tòní ní báníkàmú ní ọ̀rọ̀ tèmi ń bì yí kí n wo ti àwọn Qatar tàbí ti Switzerland tánikà Switzerland àwọn èèyàn tò ní mẹ́rin méjì mẹ́ta lẹ́ẹ̀kan ní ìtumọ̀ sí pé 4-2-3-1 ní orí ọ̀dàn tí ò bá sáyé padà ń bẹ̀ tó bá sì pàpàpà bí wọ́n ṣe máa padà gba tán nìyẹn ṣùgbọ́n ó wá ṣe é ṣe káyì padà wà ta bá rí pé kùdìẹ̀kudiẹ bá wà fún agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan àbí míì ní orí ọ̀dàn tó yẹ pé wọ́n bẹ̀rẹ̀ fún ìfẹsọ̀sẹ̀ náà gólé ọlọ́rẹ̀ mú wọn náà ni Kobel náà lórúkọ gólé ọlọ́rẹ̀ mú wọn àwọn mẹ́rin tó wà lẹ́yìn gbùngbùn láti rí Rodriguez bákan náà Manuel Akanji Eweli ọlọ́run ṣàánú ìkọ́ náà máa ike yín yọ lẹ́yìn ni torí Wagner náà wà ń bẹ̀ láwọn tó wà lẹ́yìn gbùngbùn láàrin láti rí Saka tó ń gbá bọ́ọ̀lù fún ikọ̀ Arsenal tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó lọ sí ikọ̀ Bayern Munich tó wá ti kó ń bẹ̀ náà Sunderland lòun náà wà ní orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì ní England Frida náà wà láàrin gbùngbùn àwọn ẹni standing for méjì tí wọ́n dó sáàrin pé kí gbogbo máa wọlé lọ́wọ́ wájú àwọn eléyìí àtàrí bọ́ọ̀lù sí inú sọ́wọ́ wájú fún striker náà láti rí Ndeye bákan náà Dabencho àti Mena ọlọ́run ṣàánú ẹ̀yàn ara lé bẹ́ẹ̀ ṣe gbà bẹ́ẹ̀ nítorí pé aṣọ́mọ ilẹ̀ o àwọn nìkan náà orúkọ wọn pè dáadáa Mezoribi bákan náà Mbolo ló wà lọ́wọ́ wájú lẹ́gbẹ́ striker tó ń tari bọ́ọ̀lù sínú àwọn fún ikọ̀ Switzerland àwọn ti Qatar Ibrahim ìfọlọ́run ṣú ẹ o.
1: Àwọn ti Qatar yìí ó le tabagbo ó le kú ìdọ̀rí MIM Abuba òun ni alọ́wọ́ ẹ̀mú wọn láwọn lẹ́yìn nǹkan báwọn náà ṣe tò ọdún ni 4-3-3 lọ́wọ́ ẹ̀yìn àwọn mẹ́rin tó wà ń bẹ̀ ni Uy Miguel Kuiki àti Al-Amin bẹ́ẹ̀ ni àwọn tó wà lẹ́yìn ni àwọn tó wà láàrin ńkọ Gaba Abdullah àti Budaf àwọn tó wà láàrin ni àwọn tó wà wájú 3 tó wà wájú tó máa ṣe kíní yẹn fún Switzerland òun ni Junior Ali àti Afif bẹ́ẹ̀ náà ṣètò ń bẹ̀rẹ̀.
0: bó ṣe wà nìyẹn yẹn ni pé wọ́n tò ní 4-3-3 yẹn àwọn Qatar láti pé àwọn fẹ́ẹ́ fi dá ikọ̀ Switzerland lágbojù náà ṣùgbọ́n àṣeṣe kórí bẹ́ẹ̀ láṣálẹ̀ yìí 90 minutes ebun so lekan iyan lo ma se dajo ifesawonse na a ma teswaju ori pe iko Brazil Zimbabwe

0: laago mọkànlá gerege lásàálẹ̀ yìí làwọn àgbà tí wọ́n ní ti group c ìsọ̀rí kẹta táwọn wà tó máa kojú ikọ̀ morocco láti orílẹ̀-èdè africa ṣé morocco náà bá lọ ni àbí senegal torí lọ́rọ̀ tèmi mo rò pé senegal sì dáa díẹ̀ wọ́n tún yanrantí kì í ṣe tó pa àgbà bọ́ọ̀lù tó wà mí ṣùgbọ́n àárín nǹkan tí wọ́n gbá ní ìfẹsùn tí ó parí ní ti african cup of nations ní ti afcon tó sì yẹ pé láàrin àwọn méjì bá ní ká gbélẹ̀ ká tún ìyẹ̀wò dáadáa iṣẹ́ takuntakun ni wọ́n ṣe pàápàá jùlọ agbábọ́ọ̀lù tó lọ́rìn tí wọ́n lọ sínú ikọ̀ míì tó pé wọ́n sì ń ṣe dáadáa tó lè wọ́n kò nílẹ̀ gẹ̀ẹ́sì lọ sí saudi arabia lọ́hùn sí sadio mané láfẹ́ sọ ni àbáwọn wo láfẹ́ sọ nínú ikọ̀ senegal lẹ́yìn tí mo sọ pé èmi báwọn senegal lọ ní ti african cup of nations nígbà tí wọ́n ṣe dára ń bẹ̀ mo tẹ̀lé wọn wá sí orílẹ̀-èdè brazil ìfẹsẹ̀wọnsẹ̀ wọ́ọ̀kọ̀ àgbáyé ní ìtumọ̀ wáyé ní ọ̀la òde yìí bẹ́ẹ̀ ni so kọ́ lọ́n ṣàánú kí a rí dáadáa mú bọ̀ bẹ́ẹ̀ ni lóde áfíríkà káàkiri bí ṣe lọ ní agbọ́nrin ibẹ̀rẹ̀ náà nìyẹn lẹ́nìí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ mi ò lè sára wáyé torí pé ọ̀pọ̀lọpọ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ náà ní líìgì ló ti lọ sí wọ́n ti lọ fún ìsinmi ránpẹ́ ṣùgbọ́n àwọn kan gbá tiwọn lọ́wọ́ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ fi bẹ́ẹ̀ mọ̀ bá àti ẹ̀ dárúkọ wọn ẹ̀yin tẹ́ ń ta tíkẹ́ẹ̀tì ẹ̀yin ti mọ̀ fúnra yín ṣé finland ni àbáwọn brazil lọ́hùn lọ́hùn àwọn
1: onítẹ́tẹ́
0: ọlọ́run ṣàánú ni wọ́n máa yẹ fowó jóná bákan náà lọ́rọ̀ sọ́yìn náà ń lọ argentina náà ń lọ káàkiri lókè òkun kọ́lọ́run ṣàánú.
1: bẹ́ẹ̀ ni bá ṣe wọlé orí ètò lẹ́ẹ̀kan adárúkọ pé àwọn ọmọ nàìjíríà oríṣiríṣi kọ̀ọ̀kan wọ́n ń gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀ẹ́dẹ́ máa mú àwọn orúkọ yẹn fún ilé ọkọ̀ọ̀kan ibi tí lọ́ni madueke tó ń gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè england òun pẹ̀lú bukayo saka àti ebere chiezi àwọn mẹ́ta tó ń gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè england ní ti máa lọ sí orílẹ̀-èdè norway ibi tí antonio nusa òun náà ń gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè norway fọlárin balógun tó gbá bọ́ọ̀lù méjì sáwọn lánàá ní òru mọ́júmọ́ òun náà ń gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè usa manuel akanji àti noah okafor orílẹ̀-èdè switzerland làwọn náà ń gbá bọ́ọ̀lù fún michael olise òun orílẹ̀-èdè france ló ń gbá bọ́ọ̀lù fún tiẹ̀ ta ni chukwuemeka ló tiẹ̀ pé díẹ̀ ló kù kò bá bọ́ sí wa lọ́wọ́ ṣùgbọ́n orílẹ̀-èdè austria wọ́n gbà mọ́ wa lọ́wọ́ bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè austria náà dẹni gẹ́gẹ́ báyé mọ̀ david alaba òyìn ò ṣe àjòjì sí gbogbo wa bẹ́ẹ̀ ni felix mmecha òun náà orílẹ̀-èdè germany ni pẹ̀lú jama musiala àwọn méjèèjì orílẹ̀-èdè germany ni wọ́n dìbò fún tiwọn ime okon orílẹ̀-èdè south africa tí wọ́n jẹ́yà ní ọjọ́ òní tí wọ́n tún fìtàn balẹ̀ ládàrí pé wọ́n gba inú ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́ta
0: tọ̀tọ̀ náà ló wà níbẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀
1: bẹ́ẹ̀ àti ká gbogbo ẹ̀ lẹ̀ orílẹ̀ canada àwọn orúkọ yìí ìgbà tí mo rí kínní line up canada mo rò pé ṣéṣe yìí vibe lélẹ̀ nígbà tí mo rí
0: ta ni olúwa ṣe yìí
1: pẹ̀lú promise david bẹ́ẹ̀ ní orílẹ̀ canada
0: nígbà tó sọ lẹ́ẹ̀kan náà sọ nípa david alaba nígbà tó wá tiẹ̀ bí bèjì ṣe máa sọ ọmọ nítaye kan ẹni tó yẹ pé àwọn orúkọ yìí padà
1: ṣùgbọ́n
0: ẹ lè fún visa
1: ṣùgbọ́n ìgbọ́ ọkọ̀ tí mo kàn nífẹ̀ẹ́ sí púpọ̀ náà agbábọ́ọ̀lù ni pé wọ́n pa orúkọ wọn dà orúkọ yẹn bó ṣe jẹ
0: ọmọ orúkọ ni ni janu ẹni ìjọyẹ padà nìyẹn ilé làwọ ká tó sọmọ lórúkọ david àti alaba a ti mọ pé lẹyìn táyé kẹyìn ìdòwú alaba lọkàn tó ìbọn náà bá ṣe wà bíbi ìṣọ sọ bíbi ìta wọn bá pẹkọ lólu máa ti olú plẹti ló máa tẹlé ní.
1: bẹ́ẹ̀ ẹjẹ́ tún sọ fún yín pé yaya ture ẹ̀yin tẹ́ bá rántí agbábọ́ọ̀lù yìí òun àti kolo ture agbábọ́ọ̀lù man city ó dẹ̀ ti fìgbà kan gbá bọ́ọ̀lù fún ikọ̀ barcelona rí òun náà ti fẹ̀yìntì láti ọjọ́ ìbò ṣùgbọ́n báyìí sì ó tún wá ti jáde padà sí spotlight látàrí pé ó ti di akọ́nimọ̀ọ́gbá ikọ̀ slovan bratislava bẹ́ẹ̀ ló sì lọ ńbẹ̀ yẹn.
0: ó dá ti agbábọ́ọ̀lù bá kéde ara ẹ̀ pé òun fẹ́ jẹ́ níbi akọ́nimọ̀ọ́gbá kò léwọ ńbẹ náà tẹlé bẹẹ láti bẹẹ tó bá ṣe dáadáa mọ pé àwọn ikọ míì náà wọn á nàgà mú pé dáadáa tó ṣe yìí máa bọ wá darapọ mọ wa ní ikọ ńlá bí ṣe nílẹ gẹẹsì ni o bá ṣe ní spain ni o àbí germany tó máa rí tó ṣe dáadáa sí wọn nàgà mú kó dáadáa mú kó jẹ ṣe àkọkọ fún àwọn náà.
1: ní kinní akọ́nimọ̀ọ́gbá sí ngàn ìgbà ọ̀tún ti dé torí pé púpọ̀ náà àwọn agbábọ́ọ̀lù ti gbá bọ́ọ̀lù tẹ́lẹ̀ káàkiri torí ta bá ní ká wo púpọ̀ nú àwọn akọ́nimọ̀ọ́gbá tó wà ń tàǹsìn èyí tí ó bá ti gba abẹ́ pep guardiola kọjá akùdíẹ̀ agbáyé ọ̀dọ̀ mourinho àbá ancelotti
0: ṣé mourinho ṣé àìsàn mourinho ni akọni
1: oní. mourinho àti guardiola náà ti jọ wà ní barcelona gbà
0: yẹn. nínú àwọn tẹ́ pé wọ́n ti ẹ̀ fọ́ pé wọ́n ti sọ pé kọ́sẹ́lá ní abẹ́ wọn lèmi ń tẹ̀lé sọ.
1: Only my daddy touch, but dear, dear, no one.
0: Tigadula, I little poju.
1: Tigadula, look poju. Tori, you are very obvious in it. I think we are auto idea. Abel is a big
0: no, no, no, no, no,
1: Ben,
0: you know,
1: Abel is a big Spain in according to Bassi,
0: Tom Possy,
1: Tom Possy,
0: Igbakan lo je pe Italy ni won je akonu ga je pe won wa kaakiri na orilede ninu iko na ni Spain ni won ni La Liga ni won ni Serie A bebe ni Germany je pe won pe awon ka lasiko je pe awon na hot lowo laya won Conte bebe ka won wa begba yen na sugbon aso bi se no wa begba yen pe won na awon je akonu wa gidi te pe won ganu si won pe ya ka won ti e mu won ko je iko na akonu wa gidi fun iko awon sugbon lasiko yi iko Spain na lo tu yi si niyan se orilede Nigeria awa no te ni lo soke okun bo se ka lo ko iriri mo iriri si ka je akoni mo gba fun awon iko won yi le to kon te fuju awo ateluwa pe iwa baje wa lo poju mo se saba mu orilede Nigeria e bi akoni wa bi ora fun referee gan fun referee tori to se lai pe yi referee Somalia ti won da pada won fuju ke lawo po won ni visa won deny ni visa show e kuri be iwa ti o dani e wa pada nso koko lo ma fun fere fun fese won se ti UEFA Super Cup ni to wa laarin ko Aston Villa pelu PSG boyin bi osu kejo lohun lohun e da pada iwa embarrassment yen ti poju ko e kuri be eyin fun ayin le yan ti eni ko ma bo o de airport ton e dinan yen eni ko pada le awon la bi o fero wa sugbon awa gan fero wa sa fero ara wa sa lo ati ni bi ase to koja lohun ko abi to koja ni to tele lohun be ka pe lori ta ni ka won yo pe wo ile eto nbi baba kan so pe awon ma won gba bolu awon meji sugbon loke kun gba bo so won ki lo de da ye ko ri be won na mo so pe awon gba bolu nbi to pe ta won ba ni fara pa lori Nigeria na won ni ya sa won nkan be yen awon bi ta na ti kuje kuje ti wa to pe ijoba te kan mu ra si ohun leleyi o awon ma won ko lo le Nigeria won gba oke okun lo lo fi mo won develop won lohun yen o si tun gboriji fun ole de wa nta lohun kaakiri iko France gba ife eye World Cup ngba ta gbo isore gbo awon iko to wa mi pata gbo abobodun pata afele ma mu emo e kan jade to je omo ti lu won be awon to pa kuro nibi ti won le nationalize awon lo gba visa lohun ni won loju kaakiri bori Mbappe ta npa kaakiri nsin omo Nigeria yi na ni ngba ti won to daada onu to nje onu nje olamide abi nkan nu oruko re to wa nu oruko re se ko fupamo ti o fi han ta ijo wa Nigeria oro dowo yin talent po nilu idada eyin ni ke sawari won le se je boya sawari won ke se eto fun won ti o fi ni ma ri oke okun gele bi ilu to daaju ilu ti won ti bi won lo yen lo temi ro be a tu fu wa ti die bi ra fun awon yan lo ara lanfani na ni owo cup yi iko gan yin fe ba lo te lo pe o le gba ife eye cup agbaye yi ta le lero pe o le gba goal scorer of the year ba pa ju lowo best to wa waju ta lo le ja mo lowo e pe won kan so pe ti iko indian ni ba gba ele ke o ko e omo hurricane pe o deserve to pe o bon to gba pata ninu ife eye ni rule le germany ife eye o gba dada o si je pe won lo score ju ni total goal iyan wa je gbe bi oro won si fe se be ife eye eleyi o ni ti woko pa ni ti wo be sodun yi o to fe se yi o England won fe lo lati fi gbe ori yi fun awon agbabolu kokan nibe na iyan lo ta ma pa fi si atejise ti o ba di asuko ta fi ero ban so ta sita sugbon leyin na e ka ko lo fun awon ipolowo ja kokan ta ba wa pada de lase olorun ba mi edun are a ma gba won bere kokan ejeji ile ise gbọdọ fe mo la wa 9.9 lori odo o si n te siwaju.

0: retí àwọn ìpè àbí àtẹ̀jíṣẹ́ láti ẹ̀dọ̀ àwọn olólùfẹ́ wa káàkiri ká sọ wípé ìfẹsẹ̀wọnsẹ̀ tún máa wáyé lóru mọ́jú tó máa tẹ̀síwájú ti àwọn kọ́ọ̀pù àgbáyé náà ní ti sọ̀rí kẹta náà ní ti group c haiti pẹ̀lú ikọ̀ scotland láì aago méjì òru gẹ́gẹ́ ni àwọn ọmọ òru là á ṣèkà nìyẹn ìsọ̀rí kẹrin ní group d láago márùn-ún nídajì àfẹ̀mọ́jú australia àti ikọ̀ turkey àwọn náà máa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ ní world cup bẹ́ẹ̀ náà tẹ́ pé ọmọ mi wà nínú turkey bẹ́ẹ̀ tẹ́ pé ó lè ṣe kinní ẹ̀ fún wọn abanika odias ó ń gbé àwọn gbá lórí ẹ̀ dáadáa òun náà ni star player ni ogbo turkey bẹ́ẹ̀ yẹn wọ́n ní lómi o ṣùgbọ́n òun gangan logo tó wẹ́ pé ó ń ṣáná láti jẹ́ pé ọmọ ìkéré náà ni adagula aragula bẹ́ẹ̀ ni ó wà níbẹ̀ nínú ikọ̀ turkey bẹ́ẹ̀ ni.
1: tabanika wo gbé bìbèrè tí wọn bèrè lẹ́ẹ̀kan káwọn èèyàn tó pè wọlé tabanika wo àwọn orílẹ̀-èdè tó lè ṣe náà tabani a lè wo usa torí number one àwọn ni host country ìyẹn àkọ́kọ́ ẹlẹ́kejì ni pé àwọn agbábọ́ọ̀lù tó wà ní ọ̀hún jẹ́ àwọn young player tó yẹ pé wọ́n lè ṣe nǹkan kan ó ṣe pé bóyá ọ̀ràn náà máa lọ gbà á o àmọ́ at least wọ́n sì máa débì kan tó yẹ pé àwọn èèyàn ò lérò pé wọ́n máa dé yàtọ̀ sí usa orílẹ̀-èdè tí mo tún rò náà ni turkey tàṣẹ dárúkọ tó ń sìn.
0: láti gba ìfẹ̀yẹ world cup.
1: pé àti dé ibì kan.
0: bí ẹ kọtí bẹ tẹsíwájú ẹgbẹ pé ọmọdéjà tọmọ ní kíákíá host wọn parapọ̀ host ẹ kí wọ́n déwájú díẹ̀ ṣùgbọ́n ju gbogbo ẹ lọ ìdájú ẹsẹ̀ ni o ìyàwó host fi ẹ̀yẹ ò túmọ̀ sí pé ó lè kúrò ní stage àkọ́kọ́ o
1: tó bá ṣe dáadáa
0: ó lè bá rẹ̀ ńlẹ̀ o orí sáyà bí àlélè ìròyìn o wọn lè kó máa rí bẹ̀ ṣùgbọ́n
1: ó wá bẹ́ẹ̀ ní world cup yẹn south africa fún wa ní nǹkan tó bí àlè gbàgbé.
0: Sabalala.
1: Tẹ́ pé ní Nàìjíríà gan-an àwọn èèyàn
0: gbogbo ẹ̀ ló
1: orúkọ yẹn. Wọ́n tún máa tún sọ orúkọ wọn ní Sabalala.
0: Ọmọ yẹn náà dá gbà tó lẹ́gbẹ̀ máa gbé ìmúre báyìí pẹ̀lú ṣọ́ọ̀tì aláràmàdà tó bá lasẹ̀ mọ́ bọ́ọ̀ kí ló ṣe
1: yẹn.
0: Sabalala orúkọ yẹn wá jáde ó tàn kiri pé ọmọ kan wà ní South Africa tẹ́ pé Sabalala ló ń jẹ́ àwọn náà ń gbábọ̀ ní ìgbìmọ̀ bẹ́ẹ̀ náà tẹ́ pé àwọn náà dá bẹ́ẹ̀ náà ṣùgbọ́n bí ẹ̀ṣẹ̀ máa wáyé níta ní àsìkò wọn ẹ̀ fi jẹ́ pọ́n jámọ́ tọ̀mọ́ ni germany náà wà níbẹ̀ wọ́n gbá ìfẹsọ̀sẹ̀ pẹ̀lú kurakau ìgbà àkọ́kọ́ leléyìí táwọn lè fẹ́ fìtàn báyìí tán wá sí world cup wọn wá rí orúkọ náà ni wọ́n kọ́ra wọn kúrò fúráyá
1: kurakau
0: láago mẹ́fà lọ́la ní ìsọ̀rí karùn-ún group e ibẹ̀ ni germany máa ti máa gbàlejò kurakau ní group f.
1: tó bá ti di aago mẹ́sàn-án
0: lọ́la òde yìí ni o
1: lọ́la òde yìí ni ẹ tó bá di aago mẹ́sàn-án netherlands a máa gbàlejò japan japan náà jẹ́ orílẹ̀-èdè tó yẹ kí wọ́n ń gbọ́ wọ́n ń gbà ni
0: netherlands kò sọ̀rọ̀ yẹn máa le fún netherlands bí ó ṣe wà
1: ẹ́ torí tí o bá múra dáadáa japan máa
0: dáadáa ó lè japan mọ lórí kó má fojú kéré pé bóyá àwọn ọmọ àná wọn níbi ṣe wọn yára o ip kò sọ àwọn bẹẹ lóru mọjú lọ́la òde náà ṣùgbọ́n owó mi máa bọ́ sí láago méjìlá gédégé àwọn àti ẹkọ àdọ́ alágbára ni wọ́n
1: tó lé
0: ẹkọ àdọ́ ẹ kìí fẹ́ kí fojú rí argentina sojú bíi tí wọn mọ tẹpọ ń gbà fún àwọn mẹsì ara ibi kan gbájú ọ kan ń ran àwọn nírùnkírùn gbọdọ pé ivory coast tó fẹ́ rà pé àwọn ọjọ́ máa jẹ́ wọ́n lè máa wà kó yìí àwọn náà le ivory coast láńpẹ̀ ní côte d'ivoire àwọn náà le wọ́n wọ́n gbá bọ́ọ̀lù tẹ́ pé wọ́n máa ń fi egun iṣan sí nígbà adúláwọ̀ ni àwọn ecuador náà black ló pọ̀ jù nbẹ̀ náà tàbá ní tọ́ra wa ecuador black ló pọ̀ jù nbẹ̀
1: kasedo àti william
0: pacho
1: agbábọ̀ lẹ́yìn fún
0: pa wọn àwọn náà tún ní wọ́n ti ní paris
1: bẹ́ẹ̀ni henry paris
0: kékeré àwọn ekele ẹ̀rọ dágbọ̀dọ̀ jọyìn láàrin ìyẹn náà wà nbẹ̀ jẹ́ pé ìfẹsọ̀ ni máa le ó lè ṣe kí wọ́n gba draw tàbí kí wọ́n lura wọn ṣùgbọ́n lóyún ṣe wò ó mo kú bí ó lè jẹ́ draw fún
1: opening match ti tún wọn ẹ o nífẹ̀ẹ́ sí draw gan an máa ń gba draw.
0: ọ̀n fẹ́kàn gbà kí wọ́n lù wọ́n tó wà ní ọ̀rọ̀ wọn yìí tó wà ti di pàwọn òwe ní báwọn jáwé olúborí báyìí wọ́n máa gba draw ni pé ó pè àwọn káwọn jọ pé bá ń bá ṣe. lẹ́yìn yẹn
1: tó bá di òru yẹn náà
0: ní lago
1: mẹ́ta sweden àti tunisia jọ máa mú nǹkan lẹ̀ sweden orílẹ̀-èdè ibrahimovic zlatan àti tunisia
0: aguntasolo
1: bẹ́ẹ̀ni tunisia kọ́mádojú ti england
0: orílẹ̀-èdè africa náà ni adúláwọ̀ tó lọ́pọ̀
1: bẹ́ẹ̀ni adúláwọ̀ tó lọ́pọ̀ wọ́n dẹ̀ tún jẹ́ north africa so o yẹ kán lè ṣe kí
0: ni ìṣọ́ gbábọ̀ wọn náà dé ó fẹ́ dàbí òyìnbó ni
1: bẹ́ẹ̀ wọn dàbí tẹlẹ mọ
0: nígbà tó tẹ fún ọmọ náà láti lè lọ sí world cup yìí wọn ti nígbà àdì tó dà bí àwọn ògbọdọ ṣeré lọ síbi àwọn ògbọdọ
1: dojú ọkọ ṣe bí wọn ṣe ní
0: world cup kánà bá lọ ni mọ pé ìdá àwọn sọ yìí àwọn èèyàn dún ó dọ̀là àwọn èèyàn gan ọ̀pọ̀lọpọ̀ wọn pé kò dùn mẹ́rin mìíràn pé àwa lọ àwa ń gbá friendly àwa ń wọ àwọn lọ ń wòran àwọn gbábọ̀ lókè òkun káàkiri ó rí bẹ́ẹ̀ nìyẹn àwọn tó lọ́ fi ṣe ita ti lo te na e ja ma gun mi si yen mo bo ye odun to nbo si
1: ah
0: si dada
1: e
0: ga fokan bale
1: because awon gba bodu wa gan gan o ndun won o je ndun won
0: si awon woran ka lo ma
1: o je ndun won si bayi bi gbugbu won ma ma wu awon yan gu won ma gba bodu ni World Cup awon ma wu ran
0: ka se wa pe World Cup na lo tun ma sin rate awon ilu so kese o ba se dada si wa tehun wa tun wa gun kese ni agbaye ni ranking
1: ben
0: to ni ranking sin Argentina na lo se wa ni number 1
1: ben World Cup yen na de yo tun ma fun anfani o ma fa anfani le fun awon agba ball lati tun je ki awon iko mi ti o ri won dada tele ko tun ri won because ele platform fun won la platform la fun won ni lati fi showcase talent won pe bawo nkan ti mo le se nkan te miss ninu ko yin lele
0: lati awon to je pe awon agba ball mi fe awon akoni wa fe agba ball mi o ma n do ki fe sanse wo ko ko be na pe bawo no se gba ball si pe pa awon na da mu agba ball mi pe bawo se fara ise se dada to leyin to ko ba n pari abuja tin lo de je sowo pin won ma tun ma duro dura leyin agba ball pe won go ni mo ṣugbọn ko pe woko bi bere bo de pe David Silva don da ko mo iko
1: Bernardo Silva
0: Bernardo Silva be pe won da ko mo
1: o di dara ko
0: mo o ti jagba o lo ayin nike leyin ore yin lo jagba to pe Barcelona kan lo fe igba tele ati Atletico Madrid ti won tin ganu si to pe fifth transfer lo wa ṣugbọn ola cha omo pe won lo omo ilu lo to ole bo o lo ba so leyin ore yin o si da ko mo iko Real Madrid pelu iwe adehun olodun meji lati afikun odun kan si to ba ya to ba se daada bi e se je ni ni abalabe lo to amu oro transfer ṣugbọn a kan ya sibe
1: to ya sibe na igba otun ti de ba iko Real Madrid agaga Spain entirely tori ba esin ti o se muri o ti de baka gbodo mura daada
0: a mi mo lo de sun yo lale
1: ko gbodo ko ya tori tori
0: ifo ni ya ma bi kan wo pe ya ma do o ma mo
1: ati
0: ma mo
1: pe ni mo ri o as a ri pe o na ri ise o sa wa gba bolu o la gba bolu ko
0: o so pe won o la won lohun to wo sin le awon na be ra
1: igba
0: player ni assignment
1: igba to ni mi ju ni pe igba ti eni Rashford to pe o ti se dada
0: fun
1: o be ra Rashford 30 million e le ra
0: won mo
1: wa lo se 80 million fun Gordons
0: won agbon Rashford te pe ma mu ni o ti use mo gba bolu
1: yan ni awon gba bolu e ti
0: o le se must start football of Spain Spanish football o ti use mo bayin lo e wa ni pe gba te pe ti gba ife ye ton e wa ni pe e da wa si mo yan ba ti e lo e je ya o
1: ben
0: e lo ko le e ma je ya Rashford yen mi gboro no da o da to o si kere ṣugbọn Rashford te so yi
1: o ti mo yen o ti mo wo team yen dada na o
0: ni wo ko ni yin Champions League o ni shot arama da pe oru wole o gba le lo Newcastle
1: o
0: se na o ni ko free kick against Madrid na ni to gba agbele gba e wa so nse ni pe ko wulo mo abi terminate contract e ni olohun ni e je wa
1: gbo
0: do ah mo o ma
1: yo ko to da mi le mi to ba di next season yen mori o ma gbe o ma gbe
0: bo se lo sibe bo se lo sibe yen sin mori yen o ma tun pe e classico run se para pe yes
1: be ni
0: ave ave awon ma tun ma fe wo pe
1: ani tele tele e classico dabi mo
0: o sin be mo ba ra won be si ko
1: ba ba ra ko ko Madrid le o ma jo mo ta yi ni
0: o wa lulukulu pe ki lo sele owo ti wa nle o eyin e le nowo owo ro gbo gbon le aba re aba ti kede
1: mi ate gba
0: 150 million
1: fun
0: aba re te fe mu
1: ani ma gori
0: opo business to wa lori Perez o mo pe koni player era o ṣugbọn fowo yen deruba Atletico mo pe 100 ni back and ko lo ṣugbọn won se so point yen ah o tun fi yo pe yeyin pe owo player ju be lo e ti fe ta si ni pe 200 plus le be tele o mo ni era o kan fi ja Barcelona to mo
1: ni Atletico yen no tun wa je iko to wa la gidi o ni 500 million ni ko le bi wa ki lo de
0: awon te yin gba fe fo ni jo duro to re owo ya ma ko mi wa do ki e pe gbe ojuju ta se ninu ori akaso awon afun yin ni owo rogun yin pe egba well mi on ba yin wi o eyin yo ni bo ba di next year ton won na ba ku me ba lo lofe to lo ni free transfer bi agba yen wa mo pe
1: yin na ti e ma da bi oro Felix ni tori
0: Felix
1: bo na se se nbe ni to gba at the end of the year ma
0: ko eni kan to je dojire Felix oju iko Benfica ti o ta lo rogun rogun fun iko Atletico lo 100 million abi 10 million kan lo ta nigba yen na to gba to wo ti ti ni ti ni bayi won ti ta lo rogun rogun gba yen Barcelona iko Atletico na wa ra won gba ni lo nka ki won ya so e ka kiri bayi sin Saudi Arabia won je de ni ko Al Nassr
1: ohun
0: na de to lo su gba young player of the year ninu iko Al Nassr ni Saudi Arabia lohun mo wa sakisi patata ni gbogbo ife to lo yi league to lo yi ni Germany ni o England ni o Spain ni o La Liga be be lo awon agbabo ti won fun ni best player ju awon ti won se assist ni won fun ni best player ju awon to score lo scorer won fun ni best player be ni awon kan gba golden boot ni kan ni e lo yewo dada agbabo ti won fun ni young player best player awon to se assist ran lowo ju ni won fun ni saa yi o tun won se pe ki se pe gba ka gbabo sawon nikan ma score nikan ni a fin mu best player to gboro se ran lowo fe to ju bo sinu awon na won re ina ru yani pe best assist won na gba ife won gba ori yi to da no fi yi wa ni saa yi bo ni ti world cup odun yi ta lo ma se best assist ta lo ma se highest goal scorer ta lo wa gba ife eye na ohun le me ti mo se mi ba iko Portugal Ronaldo ororo le mi ba lo ewu ngba temi ni o bo wa bi ninu e pa monu ni to won yin ko lo won emi o e pe mi fe ko gba le mi so yen o ti sise doju ami o ti gbiyanju
1: oda awon agbabolo
0: ko ti yen
1: sa awon fe gbe fun awon fe gbe fun
0: ise lo se Messi na wa yi ti o sise da aye yen to le gba e koja lohun ni to na ba gba ile ko poju e fi tete ko nbe te ma wa ni 40 plus to le ma ju bo sawon to be yen free kick penalty o da ise taguda ko nsare lebe niwaju laarin ejo gba
1: eje ma so bi pe lati odun 1934 si Brazil o ti padanu ifesewonse akoko won ni World Cup gangan se eni se yato ma wa nbe o sese tori Morocco mi ki seru Morocco Morocco le lu Brazil
0: Morocco ma gbianju
1: wa gbianju o te ni nkan ti Akimi nso
0: awon oda ma tora wa je
1: oda
0: ise ro po ti mo bi ba se ma se ti o ba gora won Brazil no ni player to po o agbawo waju won
1: wo le lo gbogun won to o tun lawo kan je ki won ti
0: play
1: ara
0: pe apo
1: o tun lawo kan ti won tun pe ara te gbe nu se sin bi awon gbo awon ti mu ki World Cup yi awon ma lo
0: ko ma je pe bi aso ti gan fi ogbon si ni yo o ma se awon o ma se opolopo o te ti se opolopo agbabo na tori pe be lo fe mu
1: ninu won awon agbabo lu Brazil po
0: se gba Casemiro awon ni ko yole en to ti ni riri ninu oro re ball abi Danilo abi ta fe so ko yo Sandro Rafinha abi Fernandes te kun gbo fun ni ko ma je kun no best player in England fun re ni ko yo le ni abi si house ah ni si house 7 eh e sa ni pe Ronaldo sa ni wa lokan mi pe fe ko gba ni
1: yellow junior
0: ni wa nbe
1: Rafinha
0: so re ni ko fin le niyan eh opo awon to wa nbe se no wa nbe ka ki re pe gbo kan lo le le kan na ti en wa ni kan yan wa ni farapa won le lo mi alisin si le gbo lo lewo mu won to ti ni iridi daada ere bi goli ti won lo to yanranti e wo asiko simo a ma senu dede sibi ka ma fi ele ise lo ni ti irole to ni yodo ile ise bonfm 92.9

0: 20 Amoka Street. Dili ara bus stop off Abala Jero Ikotun.
1: Nọmba baba gba tele de gboju.
0: Ero banisuro wa 08068216859. 08068216859.
1: E ti ko le te ba gbo lale ejide de ndaji. Te ba gbo losan e ma ti je pari ke fi ma bo ke ma bo e wa fun imona atalaye ati ona abayo. Number 20 Amoka Street.
0: Dili ara bus stop off Abala Jero Ikotun. Ero banisuro wa 08068216859. Ọ̀pọ̀ ló ti náwó náwó tówó ti tán tẹ̀lẹ̀. Kí ni ìmọ̀ràn yín fún wọn láti gbéra gìjà kí wọ́n máa bọ̀ ní ìlú Ìkọ̀tún? Bẹ́ẹ̀ lomi máa sọ pé Ìkọ̀tún jìnà òun.
1: Bàbá àgbà tó níbẹ̀ dídé bí ní kẹ́ ẹ máa sọ pé Ìkọ̀tún jìnà. Ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n gbé bẹ́ẹ̀. Ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín lọ. Kẹ́ ẹ gbéra fàáyìn báyìí. Ìkọ̀tún já lọ́dọ̀ bàbá àgbà tó níbẹ̀ dídé bí.
2: Kí ló ń bọ̀ láàmú? Kí ni ìwọ ti náwó náwó náwó lé? Àìsàn agbánilówó Ọlọ́run mẹ́jẹ̀ á rí. Ogun wàhálà yà ń gbú pìpì. Àyíjọ́ ẹjọ́ bèrè ń lẹ́tẹ̀ gbọ́ gbogbo tí mo sọ pátá. Àwọn àbíyẹ̀ sọ ọ́ gbọ́dọ̀ ni. Gbogbo tọkùn tó bèrè lómi bá a sọ̀rọ̀. Ṣùgbọ́n ọ̀tọ́ bá wà wọ ojú ọlọ́tọ̀ bẹ̀ náà náà tọ́ láìsàn kan sí kejì inú àgbára. Ìwọ kà sí bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ gbìyànjú. Ọ̀nà àbáyọ náà ló ṣe ọba ti dé. Lórí gbogbo ìkàgọ́lá lè má fẹ́ nígbà. Gbogbo tí wọn náà bá jẹ́ kò tọ́ ọdún pé ṣe ọlọ́wọ́ lọ́wọ́ báyìí. Mọ̀páìsà àtàrùn tọ́ ọba ti bí lọ
0: náà bọ̀ sí. Number 20 Amoka Street. Dili ara bus stop off Abala Jero Ikotun.
1: Tètè máa bọ̀ kó máa bọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Ọlọ́run ò ní sọ wá dẹni tí ó máa ti lọ. Àtọ́ ṣe àfiwọ́sí rẹ̀. Ṣùgbọ́n nǹkan kan ló ṣe okùnfà ẹ̀. Bí ẹ máa ti ní pápá ń kú ni, ẹsẹ̀ ń kú ni. Àbí wọn tó ti ṣiṣẹ́ agbára rí. Ìwọ tó ti bá wọn ṣe ìdáná lóríṣiríṣi. Tí wọ́n ti di gbogbo ara tó máa ń fa kíṣe ara àbí ẹ̀jẹ̀ tó máa ń jẹ́ kó wíìkì. Ọgbọ́n orí máa ń fà á. Ilé tó bá ti fa ti ìwọ tètè máa bọ̀ ṣàgbàdégbé máa ń bú tanílé. Lọ́dọ̀ bàbá àgbà tẹ̀lé gbogbo tó bá ti bẹ́ẹ̀ rọ ní ìlà. Bàbá wọn ní ìtọ́wò là ń máa dùn ọ̀rẹ́. Àti ń gbókèrè máa ń dúró ọ̀rẹ́ tí ẹ̀ máa ń jẹ ọ̀rẹ́ lábẹ́kúta lónìí. Tó bá ń gbé ní òkú àdúbàdà ń gbọ́ kejì ó ràn máa lọ pé ẹlọ́gbà ara wa tó bá ti dá ni. Òun wa ti fowó rìn ìrìn kòkò lójú ẹ yóò gbìyànjú. Mo ti wá bí tẹ́lẹ̀ mo ti ẹ máa ń sọ bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi láyé ẹ dìde fa ẹ máa bọ̀ pé a ó bẹ jẹ́ ti ẹ̀wà. Ẹnu gbàgbọ́ yín lọ́wọ́ tó bá tún bọ̀. Sọ́dọ̀ bàbá àgbà tẹ lé dúró
0: ní. Number 20 Amoka Street. Dili ara bus stop off Abala Jero Ikotun.
1: Ẹwà kí wàá já fàmí ìwé àti gbogbo ẹni wá fíjì ẹ̀yin náà dìde kẹwàá bọ̀. Kí ló ń ṣe ọ́ kí ló yọ ẹlẹ́nu? Àti gbẹ́sẹ̀ ju wàhálà gbogbo ẹgbẹ́ kan ará kú tàìta jẹ̀rùjẹ̀ níbí ni ẹ̀yìn ilé ìwọ síbí ni ọlọ́ọ̀dún òní fẹ́ ká wá rúbi ọfà. Ọfà burúkú òní bá wa afẹ́fẹ́ burúkú òní fẹ́ lù wá. Oríṣiríṣi ọ̀nà ló ń gbà wá ẹlòmí afẹ́fẹ́ ní tiẹ̀. Ẹlòmí ọfà ló fà á ẹlòmí kò sí bá àti ẹ̀lẹ́ tí ẹ̀mà tó bá ti dé. Ẹ̀wọ̀n náà wọ́n mọ̀ lórí bá ṣe ń bí àti àyẹ̀wò àti tó bá yẹ ká sí pé kí ló ń fa kílé yìí. Sọ́dún orin ló ti ṣẹlẹ̀ ni àbí ńgbà tẹ́ ẹ̀ lọ ní ìkákẹ́ta ẹ̀ pì pé
2: 20 Amoka Street. Daily Arab bus stop off Abala Jerome Ikoto. Member Banda Telemed Lizua. Ero Bani Shurawa is 080-6821-6859. 080-6821-6859. Ema Lexi Nawa Betty Daily Kano. We are looking at the Indali. Ewa ni bi na wa tala so ejo tali kan na e gba pe be ba ti di mi nile te ba ti di bayi ogun ati wala ati isa to na la o ti se ko ya won kan ta pa ni na ni ati so bo ya won ti sise igiri oja mo loke bo ya won ko pe ni oja mo e lo ni wa last day ni moto bi o dile re ma won ko ni mo bo yon fori abi nsin kan kan ba bi kan a ma wa fa wa lati da mo wa gba ran gba to ba do wa ji bi e to reyin bo se ma ni te e ba wa mo a wa di arun sinu isan sinu igugu sinu yara sinu ejara ama woka ama eka ni wa to je pe ki be to se to ba ni to se je pe ofa to se je talabo fe afoje buku le feluwa awa ni number 20 Amoka Street Daily Arab bus stop off Abala Jerome Ikoto ni bo bi ba tin be to ba ti be ko to underground ewo ma wa to lo se Abala Jerome kan te ba gbo ko bo Abala Jerome ke nbe ewo le ni Daily Arab bus stop apa to le yas Number 20 Amoka Street Daily Arab bus stop off Abala Jerome
3: I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not sure if you're going to be able to do it. I'm not

ọ̀rọ̀ ọmọ ìlú lérò kò ní bàjẹ́ o. Èyí ni láti pe gbogbo ọmọ bíbí ìlú ìlérò tí wọ́n ń gbé nílùú Èkó sí ìpàdé pàtàkì. Ìrẹ́pọ̀dún ọmọ ìlú lérò Lagos Brass ní ọjọ́ Sunday tó ń bọ̀ wáyìí, Sunday 14 June 2026 ní ìlú Mafolukun Oshodi, Lagos State. Ibi ìpàdé ni Fatis Defense Center, Mafolukun Ọjà. Ìpàdé yóò bẹ̀rẹ̀ ní déédé aago 12 ọ̀sán. Ẹ jọ́ o, gbogbo ẹ̀yin ẹ̀ka ìrẹ́pọ̀dún ọmọ ìlú lérò, ẹ tètè bá wa sọ fún àwọn ènìyàn yín nítorí ọba wa Ọba Bùhárí Sọ̀yìndé Lẹ́sàkà Ológun Olómijì. Èlérò ọ̀fìn lérò wà ní ìlú Èkó báyìí báyìí. Ọ̀yìn ó sì wá sí ìpàdé náà láti bá wa sọ ọ̀rọ̀ nípa bí ìlú ṣe ń lọ sí àti àwọn ọ̀rọ̀ pàtàkì mìíràn. Gbogbo wa la pè sí ìpàdé yìí, àtọkùnrin àtobìnrin, ìlú ìlérò ní Kájọlá Òkè Ògùn, Ọ̀yọ́ State. A ó máa retí yín o. Ọ̀dẹ́kùnmọ́dọ̀ Agbèwá, olùkéde alàgbà Ọládiméjì Àyánlékè, AK Ọ̀rọ̀pọ̀, alága ìrẹ́pọ̀dún ọmọ

0: ṣẹlẹ̀ kékeré lánàá.
1: Báwo ni tàwọn ọmọ onílẹ̀ àkọ́kọ́? Ẹlẹ́kẹ̀jì dọ́kúmẹ́ntì ìwé rẹ ni lórí àwọn ilẹ̀ yìí.
0: Kò sọ̀rọ̀ múlẹ̀ lórí ilẹ̀ wa rárá.
1: Gbogbo ẹ̀ láti yanjú.
0: Ọ̀gbẹ́ni tó bá ṣẹlẹ̀ tó bá ti mọ̀ nípa Realty Point Limited, mo fi dá yín lójú wípé kò sí nǹkan kan tó jẹ́ ọmọ onílẹ̀ lórí ilẹ̀ wa. And àwọn ilẹ̀ wa èyí tó kéré jù náà àwọn dọ́kúmẹ́ntì tá a ní ó ní registered survey àti approved layout.
1: Okay.
0: Ìmí nínú àwọn estate wa àti ní sí ọ̀bọ̀ bọ̀ kí n ṣe gbogbo wọn. So èyí tẹ bá fẹ́ máa sọ fún yín pé eléyìí o wọn láti ní sí ọ̀bọ̀ eléyìí o àti èyí tó pé ó jẹ́ pé àti ní sí ọ̀bọ̀ ẹ̀gàn lọ́wọ́ àti ní ṣiṣẹ́ lè lórí kò ní pẹ́ jáde. So kì í ṣe estate ẹ pé kìíní.
1: Àwọn tó bá jẹ́ pé wọ́n wá fẹ́ máa sọ ìkásìkò tá a wà yìí náà ìgbẹ́ náà
0: ní
1: pọ́pọ́ ìfẹ́ máa ṣe ìpele ì ojúmọ kan òwò kan ẹmọ pé bọ́wọ́ ṣe wọlé sí kálukú náà ọ̀tọ̀ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ rúkọ bẹ́ẹ̀ yẹn ṣe orí ọ̀fẹ́ wà
0: orí ẹ̀
1: máa fún ọ ní bóyá bíi ìwé ẹ̀rí.
0: Àtẹ́fà ṣe ní pẹ́tọ́ṣọ yẹn nínú iléeṣẹ́ wa ni pé tẹ bá ti sọ iye kan tẹ bá ti sọ ọlọ́yẹ pé ẹ bá sanwó ní ìlú yìí a máa fún ní rìsíìtì yín lójú ẹsẹ̀ and àyìn tó bá ti subscribe láti ra ilé wa a máa ń pè nǹkan ní deed of contract or contract of sale a máa fún yín nìyẹn láti fi hàn wípé okay o ẹ ti bá iléeṣẹ́ wa dòwò pọ̀ ẹ̀rí lélẹ̀ lóòótọ́ ẹ ti nílẹ̀ pẹ̀lú wa àpẹẹrẹ má ti allocate fún yín physically but ẹ̀rí wà pé ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ wa and documentation ni ẹ máa gbà.
1: Okay. Ó dà nítorí àsìkò wa nítorí àwùjọ àríkí tó tọ́ lẹ́nu àwọn tó bá fẹ́ pè yín báwo ni ṣé àǹfààní wà and then níbo ni iléeṣẹ́ yín wà.
0: Iléeṣẹ́ wa wà ní Ogudu ní lọ́jọ́ta bẹ́ẹ̀ni nọmba 9 bẹ́ẹ̀ni nọmba 9 Adébáyọ̀ Ògúnrúnbí yóò tẹ̀lé àwà ní Maryland pàtó kúrò ní Maryland so Ogudu ibẹ̀ ni iléeṣẹ́ wa wà ní sí nọmba 9 Adébáyọ̀ Ògúnrúnbí ní Ogudu. Ẹ tó bá fẹ́ mọ̀ púpọ̀ sí nípa àwọn ilẹ̀ wa àti láti dé estate wa.
1: Ẹ dákun ẹjọ ẹ tẹ́lá fẹ́ pé arábìnrin yìí ẹ bá pè mí pé mo fẹ́ ṣe dáhùn ó ti kọ́kọ́.
0: Ẹ máa pè sórí
1: 090 390 92 92
0: ẹ ṣe ọlọpọlọpọ
1: lẹkọ sí pé orúkọ yàtì ibi tẹtí wá ẹ ṣe ọlọpọlọpọ ma thank you ma.

láti lè ṣe Bond FM 92.9 a ń fi eléyìí ṣe happy birthday ìgbàba rẹ̀ náà ni àárọ̀ ẹni ebi náà ń kí bàbá mi dáadáa dádì mi àgbà pèdèpèdè àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀ǹta báwájú ó yẹ ká ṣèbà fún wọn ni dr ambrose olutayo somide èmi láǹfààní àti máa kí wọn lénìí nígbà tí mi àti wọn sọ̀rọ̀ náà olúmaye ti ṣe mọ̀ pé ní ọjọ́ ìbí mi ni ìyẹn ní ọjọ́ tuesday ọ̀sẹ̀ tá a mú tá a wà nínú ẹ̀ yìí òun náà ni dr ambrose olutayo somide ni wọ́n ṣe 64th years birthday mo ní dr àgbà ti dé bẹ́ẹ̀ tẹ́ ẹ bá dẹ̀ rí ẹ̀rí pé àbá yìí yọ̀ǹgì o kàbíyèsí lẹ́dùnmarè mo gbàládùúrà kọ́ lọ́wọ́ bá kó túnbọ̀ lọ́rọ̀ ẹ̀mí ẹ ti wà lókè o ọlọ́run ọba yóò túnbọ̀ lọ́rọ̀ ẹ̀mí lágbára ọlọ́run ní dàgbà ya ní tí lágbára ọlọ́run ẹníwájú ni yín o sì ní wálẹ̀ láìláìlá kan tí mo ń kí yín o àǹfààní tí mo ní òun náà mo fi ń kí yín pé a kú ọjọ́ ìbí ìgbà ọdún ọdún kan ní sáà.

ọ̀rọ̀ ọmọ ìlú lérò kò ní bàjẹ́ o èyí ni láti fi gbogbo ọmọ bíbí ìlú ìlú tí wọ́n ń gbé ní ìlú Èkó sí ìpàdé pàtàkì ìrẹ́pọ̀dọ̀ ọmọ ìlú lérò Lagos Vibes ní ọjọ́ Sunday tó ń bọ̀ wáyìí Sunday 14 June 2026 ní ìlú Mafolukun Oshodi Lagos State ibi ìpàdé ní Fatis Defence Center Mafolukun Ọjà ìpàdé yóò bẹ̀rẹ̀ ní déédé aago 12 ọ̀sán ẹjọ́ o gbogbo ẹ̀yin ẹ̀ka ìrẹ́pọ̀dọ̀ ọmọ ìlú lérò ẹ tètè bá wa sọ fún àwọn ènìyàn yín nítorí ọba wa ọba Buhari Soyinde ló ṣàka ológun olómijì eléwo ọ̀fìlérò wà ní ìlú Èkó báyìí báyìí ọ̀yẹ́ ó sì wá sí ìpàdé náà láti bá wa sọ̀rọ̀ nípa bí ìlú ṣe ń lọ sí àti àwọn ọ̀rọ̀ pàtàkì mìíràn gbogbo wa la pèsè ìpàdé yìí àtọkùnrin àtobìnrin ìlú ìlérò ní Kájọlá òkè ògùn Ọ̀yọ́ State a ó máa retí yín o ọ̀dẹ́kùn ló dọ́ agbègbè wa olùkéde alàgbọ́ládi méjì àyọ́lékè ọ̀rọ̀.

Kubu or Latunji Latiketu away. Monster won't play you.

Ma 92.9 100%.

Ẹkú Bẹ̀ṣin tẹ́tí gbọ́ wá. Ìrọ̀gbọ́ ń tẹ̀síwájú ọjọ́ tíjẹ́ Bond FM 92.9. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn abániferù jíṣẹ́ tíjọba wọ́lù Nàgáàfù ti fi ìdùnnú wọn wọ́n pẹ̀lú bí àwọn nǹkan ìgbésòdàpọ̀ bó ṣe wà àti bí wọ́n ṣe gbáradì sí níbi ìdásílẹ̀ ètò kan tí wọ́n pè ní Rolling Grazing Bonded Terminal nílùú Èkó. Látara ìgbáradì látọ̀dọ̀ ìgbìmọ̀ Trade Advocacy Committee àgbọ̀ wí pé àbẹ̀wò ọ̀hún ó mú ìpínyà wá fún ẹgbẹ́ Nàgáàfù látàrí bí wọ́n ṣe fẹ́ kọ́ tamina. Wọ́n fẹ́ kó tamina wọn kúrò ní Nàìjíríà látàrí àròyé àwọn tó ń fi ẹrù jíṣẹ́ tá a mọ̀ sí Freight Forwarders àti àwọn ọmọ ẹgbẹ́ lórí ààyè tí wọ́n fún wọn. Òun sọ̀rọ̀ ìdí mímọ̀ níbi ètò àbẹ̀wò náà. Ibẹ̀ ni olùdásílẹ̀ Nàgáàfù Dókítà Boniface Aniebunam tó sọ pé tamina náà dùn wò ó sì ti ṣètò àti máa lo fi ẹrù jíṣẹ́ ìyẹn cargo operation. Ó wá rọ iléeṣẹ́ tó ń fi ẹrù jíṣẹ́ láti ṣàmúlò ẹ̀ Dókítà Aniebunam ó sọ pé ààyè tamina tí wọ́n pè ní bonded tamina ó wà fún àwọn ẹrù tó bá ń bọ̀ láti orí omi ni o. Kò kí ń ṣe ibi tí wọ́n á kàn máa kó ẹrù èyíkéyìí sí. Ó sọ wípé láti wákàtí ọ̀wọ́ yìí lọ ẹgbẹ́ Nàgáàfù á bẹ̀rẹ̀ sí ní máa ṣàyẹ̀wò fínífíní sí àwọn tamina tó ń bẹ jákèjádò orílẹ̀-èdè yìí. Ó wá kan sára sí ikọ̀ tó mójútó ààyè ọ̀hún ó sì ní ìgbésẹ̀ àti mú ètò ààbò wà láwọn kágò wà nìyí. Nígbà tí òun náà yóò sọ̀rọ̀ adarí ìgbìmọ̀ tó rí sí ọ̀rọ̀ okòwò lábẹ́ Nàgáàfù Increase Ushe ó ṣàlàyé pé ìgbìmọ̀ náà ló ṣàyẹ̀wò sí inú agolo kọ̀ǹténà tó wà káàkiri àti gbogbo ohun èlò oríṣẹ́ tó wà nílẹ̀ láti lè bá a mọ ibi tó kù sí. Àṣojú kọ̀ròyìn wa Vera Epeyong ó jábọ̀ pé ẹgbẹ́ Nàgáàfù sọ pé

Center.

0: Sí. àyẹ̀wò lọ́dọ̀ ìjọba ìyẹn tí ń pè ní course nígbà tí a lọ sí course tí ẹ gbé wa yẹ̀wò ní ẹni kò sí àrùn tí ẹni yìí ò lè tọ́jú ó rí pé ọmọ nípa ìṣe àti ìbò ọ̀rọ̀ rẹ̀ ó sì dáńtọ́
1: èmi kan tí mo ń bá ń sọ̀rọ̀ mo ti gbé yẹ̀wò pẹ̀lú ọmọ tó ń ṣe ọ̀tọ̀ ni pé èèyàn bá nǹkan lé ọ̀tọ̀ ni pé kí nìyí ò ń pa ìwọ́mọ̀ra bí wọ́n bá ti ẹ̀lẹ́bù náà o gbọ́dọ̀ tún wọ́ ìmọ̀ kún ìmọ̀ ẹ̀bá bá ìrọ̀rùn
0: àgbáyé
1: ìgbèrúpọ̀ rẹ̀ pé mo tún bá ìgbàdú lẹ́kọ̀ọ́ sí àwọn èèyàn sọ pé àìsàn àgbàlagbà
0: àtàgbà ìlú láìsàn kúrò ọmọ tí a ń bí lọ́wọ́ báyìí ó láìsàn ìtumọ̀ rẹ̀ ni pé alákọ̀ọ́kọ́ ní tà ń jẹ tá à ń mu òun ló fa gbogbo àìsàn tó pọ̀ báyìí ẹ rí pé láyé ọjọ́ àìsàn tó wà ó níye ó sì nípele ṣùgbọ́n nísìnyí àwọn ọmọ yẹ àìsàn tí ò nípele
1: kan jáde
0: tí kan jáde tí ń jáde torí pé ní tà ń jẹ lọ́pọ̀lọpọ̀ nísìnyí kẹ́míkà ni wọ́n díbà oúnjẹ ni ṣé wọ́n rí kẹ́míkà tá à jẹ oríṣiríṣi àwọn kẹ́míkà tí a fi ń sóúnjẹ yẹn oríṣiríṣi àìsàn ni ọmọ fà síyàn lára ẹ̀rọ fi ẹ̀rọ ìlú fi jẹ pé ojú rẹ ọmọ sùn ẹlòmíì apá rẹ ọmọ gbà ẹlòmíì ẹsẹ rẹ ní ọmọ gbà láti lè ṣègbàṣẹ alágbára ẹlòmíì
1: yóò kọ ojú gbogbo
0: lọwọ ẹlòmíì kò ní lè rìn dàbí alára iṣan ní ọmọ fà ẹsẹ rẹ so ibi tí kẹ́míkà yẹn bá ṣiṣẹ́ sí lára oníkálukú níbẹ̀ ni àìsàn ti jáde
1: ok kó tó di pé ọ̀rọ̀ àdé àṣírí ẹ̀sà ẹ bá mi pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí kẹ́ bá mi pé office address ilé ẹ̀sà.
0: mo wà ní nọmba 25 ọdúnlami street opposite access bank ní ìlú somolu ní bajulaye abiodun bus stop 08080686865585884
1: lẹ́kọ̀ọ́sà 08080686865585884. ẹ bá sọ kó pé tẹ́lẹ̀ lọ́nà yẹn sà.
0: ní agbára lọ́wọ́ náà ẹ bá pè é ẹ rí wípé ọba parun.
1: ẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé tó bá ti wá sílé iṣẹ́ yín oko tó bá ń ṣe wọ́n lẹ́gbọ̀ọ́ wa tó bá ti rí pé nǹkan kó ṣàn ṣe wọ́n ó ń ṣe kúlúkúlú àbí wọ́n rí pé apá àwọn gbé kò rí bíbi tẹ́lẹ̀ àbí wọ́n sùn wọ́n jí àbí wọ́n rí kókó rí pé dúró wọn báyìí ẹyin wọn ó ń tẹkọlùbà kọlùbà gbáyé báwo ni sọ́tò bá dé ọ̀dọ̀ yìí ẹ̀fín dá olójú sí pé kọ́ lọ fọkọ balẹ̀ sà.
0: ní agbára lọ́wọ́ náà ṣé ẹ rí wọn ní nǹkan díẹ̀ òun náà ni máa sọṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àgbàlagbà sẹ́rí gbogbo níta ìsọ yìí àrùn wọn bẹ̀rẹ̀ látòrí kékeré ní ọ̀rọ̀ àfìdí ńlá.
1: nígbà tí kí mo tún ṣe
0: kẹ́kẹ́kẹ́ ìmọ̀jìnlẹ̀ àti àyẹ̀wò tó péye gbogbo ẹ̀ làwa fi ń ṣiṣẹ́ tí wọ́n bá sì dé àdúgbò mi lè fọwọ́ gbé etí dẹ̀ lè béèrè kí wọ́n sọ pé bolẹ̀ ń lọ wọ́n wọ́n sọ pé yóò àwọ̀ ẹ̀kọ́ mi.
1: ẹ̀kọ́ bẹ́ẹ̀ pé bàbá yóò rọrùn
0: bàbá rọrùn
1: lẹ́yìn àdúgbò
0: lọ sọ gbogbo àdúgbò mi pátá so because nǹkan tá a mọ̀ ń pẹ̀ ni ẹni kọ́ ọ̀dọ̀ wárí kọ́ kábàámọ̀ ni lu ofe ni se wa wa nbe
1: sa ro ni ofe sa fun gugu
0: ti o ba ti di ofe e be the church bus stop folusho adedeji
1: folusho
0: adedeji number 1617
1: okay ni bo wa nti ile se ngo ni to se wa nbe npo sa
0: number 25 odolani street opposite access bank ni lu somolu gugu eyan lo mo wa nbe o baba e ro ba mi so ro mi
2: You anytime. Just that star 737 star 90# to borrow.

ọjọ́ aago mẹ́jọ bá lù kọ́gọ́ ní ayé bá. Ìbátúndì aago mọ́kànlá alẹ́ àtúpàdé ẹ̀yìn tẹ̀ ń wọkọ̀ ẹ̀yìn tẹ̀ ń wọ́yàwó.

0: sọ fún ẹnìkan ní ọ̀lẹ́ yìí mo ní a kì í ṣe gbogbo obìnrin tó wà ń tán sí nìyàn lè gbé sílé gẹ́gẹ́ bí ìyàwó ojú làwọn ọkùnrin kan fẹ́.
1: Ọmọ lásán ni mo kúrò fẹ́ mi mo kúrò.

ìtọ́jú tó péye ń bẹ lọ́dọ̀ àwọn bàbá wa pẹ̀lú àtìlẹyìn àwọn àyẹ̀wò tó dé òní láti wà ní ìlera pípé. Ṣé Al-Salam Herbs and Solutions tí gbogbo ayé mọ̀ sí Abẹ ní Alágbó Limited ni wọ́n ṣe dìde pẹ̀lú iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ nípa tewé àtegbò fún èyíkéyìí ìwòsàn nínú àgọ́ ara. Wọ́n ṣètọ́jú àpọ̀jù ọ̀rá, kòkòrò inú ẹ̀jẹ̀, akọ ibà, jẹ̀dí tàbí akọ jẹ̀dí, ọ̀nà àbáyọ sí ìṣòro èso ìgbéyàwó, ìtọ́jú ọmọdé àti àgbàlagbà. Fún ẹni tó ti ṣe àyẹ̀wò àrùn kan tàbí òmíràn, ẹ máa mú èsì àyẹ̀wò medical report bọ̀ ní Al-Salam Herbs and Solutions tí gbogbo ènìyàn mọ̀ sí Abẹ ní Alágbó Limited. Ilé iṣẹ́ wọn wà ní 18 Mọ́ṣáláṣí Street, Half Market Street, Ṣómọ́lú, Lagos. Ẹ̀lú ẹ̀ ló wọn ni 08033951629 tàbí 08023691910. Kí sòbí àìlera rẹ tó dégbò, ké sódúgbọ̀n bí Abẹ ní Alágbó Limited.

dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bí eré bí eré bí eré tẹ́lá ojú aago yẹn rí pé aago mẹ́jọ okùn ìṣẹ́jú méjì péré ọlọ́run ọba òṣèwọ̀n máa yẹ̀ bá máa gbìjòkólẹ̀ fún Funkẹ́ Àdìsá òun náà máa tẹ̀síwájú di aago méjìlá tí yóò fi yọ̀ǹda yín tó bá tún di aago mọ́kànlá lẹ́yìn lágbára ọlọ́run ẹ̀yin tẹ̀ ń wọ́kọ̀ ẹ̀yin tẹ̀ ń wọ́yàwó mi fẹ́ gbọ́ pé mi lọ́kọ̀ obìnrin ọkùnrin ti pọ́nlẹ̀ dáadáa àwọn obìnrin kan náà ti yọjú gbogbo ẹ̀ lẹ́ẹ̀ma gbọ́ aago mọ́kànlá lágbára ọlọ́run gbogbo ẹ̀yin ọ̀gá wa pátápátá ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ àdúpẹ́ gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ Bond FM ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé wa ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa ẹ̀yin olólùfẹ́ Bond FM pátápátá ẹ̀yin tẹ̀ ṣe ń pè wá àbáwo ni o ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ àsìkò sí àti dárúkọ gbogbo yín tán ṣùgbọ́n adúpẹ́ àmọ́ lóore o ìbànújẹ́ ò ní kàn wá lágbára ọlọ́run kò ní kàn wá kò sì ní kan àwọn tó súnmọ́ yín náà lágbára Olódùmarè orúkọ mi ò yípadà Olúmiyídé Ọlálérè lorúkọ tèmi ò bẹ́ ṣe pè mí ní Olúmaìtì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni bóyá Funkẹ́.

0: ọlọgbọ́n yan kóòlù kúrò ìsebẹ̀ Teragold.
1: Kọ́rọ́ kan àrà tí ò lópin Teragold.
2: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí ká tó débi tí à ń lọ a ó ti kọjá níbi tá ò lọ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ gbogbo problems pátá ló ní solution àfi tí èyàn ò bá ti dé ibùdó ojútùú rẹ̀ solution bus stop fún gbogbo àìsàn yòówù tó lè máa dà ọ́ láàmú ní ilé ìwòsàn ìgbàlódé IA&S National Medicare International Limited lábẹ́ olùdásílẹ̀ Dr. Idris Ajibade PhD ajá ìsẹ̀yìn ló mówóró sẹ́yìn lé ìlànà ìwòsàn tí àwọn baba ńlá wa ń lò lọ́jọ́sí tí wọ́n fi ń gùn lẹ́mìí láì ṣe ẹbọ tàbí oògùn àmọ́ nílànà ti ìgbàlódé ni Dr. Idris Ajibade PhD àtàwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà wọn ń lò nílé ìwòsàn IA&S má jẹ́ kí àwọn ìjákulẹ̀ tí o ti bá pàdé ní àwọn ilé ìwòsàn míì tó o ti lọ tẹ́lẹ̀ rí ó discourage ẹ nǹkan ju nǹkan lọ ìmọ̀ sì jìnà sí ìmọ̀ olú ilé ìwòsàn IA&S wà ní True Test Medical Diagnostic Building U-turn bus stop gangan abúlé ẹ̀gbá telephone 0803-869-0104 ẹ̀ka ilé ìwòsàn wọn wà ní number 2 Daniel Sumoni Street High School Junction Sagam Ikorodu Road Ikorodu telephone 0816-585-8582 IA&S àṣẹ ọlọ́run.

láǹfààní àti lọ àdí 2026 láti lọ gán ní ilé olúwa ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní lẹ́jẹ̀ tẹ́ bá bá lè ṣáàlì kù dáṣà àjẹmí má sáfíìsì ṣe ìrìn àjò september pẹ́sà umrah àti umrah december fún 2026 ẹkú ti mọ̀ pé àwọn àbáàtọ̀ mọ̀ nípa súnà ni ó mọ̀ kọ́ iṣẹ́ ìrìn àjò sí gbogbo àwọn àyà mi láti láǹfààní àti ṣíṣe àṣepẹ́ pẹ̀lú wá sí ìgbàdétà àwọn oúnjẹ lẹ́wà tó wì Services Limited. I want you to come to Ajatumura. Pelu Rorun.

0: gbogbo àwọn tó jẹ pé àlá àǹfààní àti lọ àjì 2026 láti lọ gán nílé olúwa ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní lẹ́jẹ̀ tẹ bá balẹ̀ ṣáàlì fìdá ṣájà ńlá sáfíìsì ṣe ìrìn àjò september kẹta umra àti umra december fún 2026 ẹkún ti mọ̀ pé àwọn àfáà tọ́mọ̀ nípa súnà ni ó mọ̀ kọ́ iṣẹ́ ìrìn àjò sí gbogbo àwọn àyàmì láti lá àǹfààní àti ṣiṣẹ́ àṣepẹ́ pẹ̀lú wá sí ìgbàdégbà àwọn oúnjẹ ilẹ̀ wa tó wù náà lẹ́mọ jẹ tẹ́fi lọ tẹ́fi dé mọ̀ kọ́ lọ́yẹ tí ó mọ̀ kọ́ iṣẹ́ ìrìn àti bàálù tó gbẹgbẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni àyè ti ṣe láti máa sanwó september special umra kalẹ̀ tàbí umra december fún 2026 ẹ̀ṣọ́ ti máa kà sí olùlé ṣẹ́ẹ̀lì fún bẹ́sítọ́ wà ní number 92 kò dúró fàdé bus stop nílùú Èkó ẹ pé 08034105710 tàbí 08024717601 nílùú Ìlọrin ẹ kàn sí wọn ní ìdojúkọ Kiddies Hospital Olosogbo Ìlọrin telephone 08032479451 Sakẹ́ àti gbogbo òkè ògùn ẹ máa pè lè àdánù lápò sórí 08383078024 Alifidas Ajamuna Services Limited àwọn ni wọ́n kọ́ lọ sí Ajatumura pẹ̀lú rọrùn.
1: Ẹ kú dédé àsìkò yìí o. Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi àti àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi. Àlàáfíà wa ò ní di fíafíà. Orúkọ mi ni Anthony Abrahams láti iléeṣẹ́ Dueflux Homes. Kí la dẹ̀ ń ṣe ní iléeṣẹ́ Dueflux Homes ni pé à ń sọ ìyálégbé, à ń sọ di ìrọ̀rùn. Ìrọ̀rùn tó wà níbẹ̀ ni pé èyí táwọn ẹjẹ̀ntì a máa fi gba commission ma fi gba agency ma fi gba agreement ma fi gba caution àti bẹ́ẹ̀ lọ ọlọ́run ràn wá lọ́wọ́ àwa sọ́ di ìrọ̀rùn ìrọ̀rùn ta dẹ̀ sọ́dà ni wípé ìjọba ní ìdá márùn-ún péré nínú owó ilé òun ni kó máa jẹ́ agency fee lọ́dọ̀ tiwa ohun tí ìjọba dẹ̀ wí òun là ń tẹ̀lé 10% ni gbogbo nǹkan tẹ máa wá tẹ bá wá sórí Dueflux ìtumọ̀ ilé ni pé ẹni tó bá fẹ́ gba ilé 500,000 kò níwájú 50,000 naira lọ kò sí wípé à ń wá 10% igba à ń wá 10% owó àbẹ́yàn fẹ́ rẹ́gísítà á sanwó àbẹ́yàn fẹ́ ṣe inspection á sanwó kò sí kankan bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ Dueflux. A wá ń fi àsìkò yìí pé àwọn onílé alálùbáríkà àwọn mọ́mí wa àwọn dádì wa tó jẹ́ pé wọ́n ń wá àwọn olóòótọ́ tí wọ́n máa gbélé wọn lẹ̀ fún nǹkan tí iléeṣẹ́ Dueflux wà fún leléyìí a ní àwọn tó fẹ́ gba ilé àwọn èèyàn gidi tí wọ́n wá ilé láti ìgbà tí wọ́n ń ṣe oníjàgídíjàgan tó bá jẹ́ pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ lẹ́ ń wá àyè wà fún yín lórí Dueflux Homes ẹ̀yin èèyàn náà tó dẹ̀ jẹ́ pé ń wálé lẹ ti kó sí ọwọ́ àwọn tó jẹ́ pé wọ́n á sọ fún yín pé àwọn abába yín wálé tó jẹ́ pé bó ṣe wọ́n náà ṣe ń ṣe àyè wà fún yín lórí Dueflux Homes báwo lẹ̀ dẹ̀ ṣe máa kàn sí wa ẹ lè kàn sí wa lórí www.dueflux.com máa tún pè lẹ́ẹ̀kan sí www.dueflux.com báwo la dẹ̀ ṣe ń spell Dueflux náà òun ni dweflux lẹ́ẹ̀kan sí dweflux ẹ lọ síbẹ̀ ẹ rẹ́gísítà àdẹ̀báyín ṣe èyí tó kù tá a bá dẹ̀ ráwọn tó jẹ́ pé wọn ò mọ bó ṣe ń lo ohun ayélujára ìwọ́n lè pè wá sórí whatsapp àbí kan chat wa lórí 0701-505-3021 0701-505-3021 a dẹ̀ ti fẹ́ fi àsìkò yìí fi dá àwọn èèyàn wa lójú tẹ́ ẹ bá láwọn èèyàn ní òkè òkun tí wọ́n ní property tí wọ́n wà wọn lóòótọ́ tí wọ́n fẹ́ gbé fún yálà wọ́n fẹ́ tà ni àbí wọ́n fẹ́ ka bá wọn manage ẹ ni ẹ lè kàn sí wa ní iléeṣẹ́ Dueflux wọ́n lè rí gbogbo nǹkan tó ń wá nípa Dueflux lórí www.dueflux.com àbí lórí whatsapp kí wọ́n pè wá kí wọ́n chat wa àbí kí wọ́n video call wa ní 0701-505-3021 0701-505-3021 níléeṣẹ́ Dueflux kò sí pé ẹ fẹ́ gba lé ẹ wá bẹ̀rẹ̀ sí ní wá 10% kiri lóríṣiríṣi ìrọ̀rùn ló bá dé ìrọ̀rùn là ń ṣe tí ẹ bá dẹ̀ ní ìbéèrè tó ṣe pàtàkì láti ọjọ́ ajé ọjọ́ Monday láti aago mẹ́jọ àárọ̀ títí di aago mẹ́fà ìrọ̀lẹ́ ẹ lè pe nọ́mbà wa ní anytime a máa dá yín lóhùn kò sí kankan tá à ń fi sábẹ́ ọwọ́ ṣe gbogbo bó ti jẹ́ ká ṣe bẹ́ẹ̀ náà là ń ṣe lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa bóyá ẹ fẹ́ pè lórí normal call ni o àbí whatsapp lẹ fẹ́ pè ni o abefe chat wa ni number na ni 0701 505 3021. Lenkan si 0701 505 3021 tabi lori internet www.dwellflux.com. Dwellflux yani dwellflux.com. bi a se pe yi te ba lo si ori ero yen gbogbo nkan te nwa nipa wa gbogbo e lo wa nbe pata a fin kokobo. We are very, very transparent. Eshe.

ẹ̀rọ ohun múmu bítà sí eléyìí eléyìí tó ní táṣẹ́rẹ́ yìí tó máa mú ara yín tó máa gba yagiyagi wọ́n ṣe pẹ̀lú èròǹgbà tiyín lọ́kàn wọn ni àwọn egbòogi alára tí wọ́n mọ̀ pé ó máa ṣara lóore tó máa ṣara láǹfààní òun ni wọ́n kó jọ tí wọ́n fi ṣe 4-round bitters.

pẹ̀lú 4 round beaters. Wọ́n ní energy na wọ̀tá. Ìgbádùn kọ́ déédé ara 4 round beaters ni. Ìtọ́wò 4 round beaters gan ó yà lára ọ̀tọ̀. Ṣé ẹ wá máa dùn ibẹ̀ nípele nípele òun náà ló wà o. Bọ́tù ńlá wà eléyìí tí gbogbo èèyàn lè kóra jọ kí wọ́n jọ mú. Onípele kékeré oní small bottles òun náà wà. Eléyìí tó ṣọ̀rẹ́ àpò náà ní 4 round beaters. Òun náà wà fún ìgbádùn gbogbo èèyàn.

wọ́n ní yẹ́mi sí òun náà ni kí n pọ́n ẹ lé.

0: شیطان فنی یا کوسیتی ہے وہ بچ تالوں فنی موفی
1: ó ṣeré tẹ́sílì kúrán pé gbogbo jama mùsùlùmí sí bíi dá.
0: láìlá.
2: sọ́lá tó sọ́lá mọ́ ọ́lá rọ́ṣẹ́lélá muhammed ibn abdillah wà á lẹ́hìn ọ̀sán àbíhì wọ́n wà á lẹ́wọ̀bẹ̀ yàkúrò allah azawajal fi sọ́rọ̀ tó bọ́kọ́rọ́. في الآية الثامنة والثمانين بعد المئة أعوذ بالله من الشيطان الرجيم ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون الله عز وجل إن آية méjìlá dín nígbà nínú súrọ̀tù bákọ́rọ́ ó ní wọlé tẹ́kùlù amúhalẹ́kùn bẹ̀yìnẹ́kùn bilbaotel ẹ ò gbọ́dọ̀ máa jẹ owó ara yín láàrin yín gbọ́nà àbàjẹ́ ẹ mẹ́sẹ̀ máa jẹ owó ara yín láàrin ara yín pẹ̀lú ìbàjẹ́ wọ́tọ́tọ́ ló bí ha ilẹ̀ ṣùkà ẹ máa wá wọ́ ọ̀rọ̀ owó tẹ́ǹjẹ láàrin ara yín níjẹ̀ ìbàjẹ́ yìí kẹ máa wọ́ lọ sọ́dọ̀ àwọn adájọ́ lè tẹ̀kúlù fẹ̀rí kan min amúhálì nẹ́ẹ̀sì bíl ẹ̀fìn bẹ́ẹ̀ lè bá tàtàrà àwọn adájọ́ yìí máa jẹ apá kan nínú owó àwọn èèyàn lọ́nẹ́ẹ̀sẹ̀ wà á ní tóun tààlẹ̀ mọ́ nígbà tẹ́yìn sì mà pé kò tọ́ sí yín láti jẹ́rú owó bẹ́ẹ̀ tí a bá wo àwọn ayà tó ti síwájú a rí i pé allahu azawajal ó bá wa sọ̀rọ̀ lọ́lọ́kan ọ̀jọ̀ kan nípa ọ̀sẹ̀yà àti àwọn

lè tó bá wù wọ láti gbà àgbàgbé ni o kò sì sẹ́ni tó lè bọ̀ fa ọdá tó pẹ́ ni tí bá ń se bẹ́ẹ̀ ọ ń jẹ́wọ́ ọmọ làkejì rẹ̀ lẹ́yìn láì dánu ọ ń jọwọ́ ọmọ làkejì rẹ̀ lọ́nà tí ọ̀tọ́ lójú rẹ̀ gbogbo ẹni tí bá ń dárú eléyìí wò ọ ń sànà kí aburúkú sí òun láyé ọ ń sànà kí aburúkú sí òun lọ́la gbẹ̀ndàl kìyàmà owó burúkú bá ti wọnú owó ẹni owó tí ọ̀dá tí ọ̀ma tó bá ti wọnú dúkìá èèyàn kì í se nǹkan téèyàn máa ń dunnú sí kì í se tí èèyàn máa ní ìfàyàbalẹ̀ sí nítorí pé owó burúkú láyé kò sí ní tá a lè se tá a fi lè sọ dowó tọ́ da àfi kọ́ dáwó padà fólówó àfi kó o mú ìjàmbá eléyìí tó o se fọ́mọ làkejì kúrò lórí ẹ̀ kó o jẹ́ kọ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ gbà pé eléyìí ló lè jẹ́ kọ́ ọ̀rọ̀nà lọ torí ẹ̀ lápá kan nínú àwọn olùmọ̀ iná fi sọ pé tí owó burúkú owó tí ó bí ìṣújú tó bá ti sá wọnú dúkìá ni nǹkan tó yẹ ká se náà ni ká fowó yẹn ká fi ra pẹ́yẹ epo epo tó ṣe pé yóò jó dànù bóyá kó o fi repo sí mọ́tò àbí kó o fi repo tó fi dáná sí àtùpà lọ́nà tó ṣe pé yóò jó dànù ni kìí ṣe pọ́ wa lọ fi jẹun sínú nítorí pé gbogbo ẹran tó bá wù lára rẹ látara owó tí kò mọ iná lolú ó fi gbọn dànù o gẹ́gẹ́ bí hadith an-nabi muhammad sallallahu alayhi wa sallam bó ti ṣe wí a rí pé ọ̀nà táwọn èèyàn ń gbà láti jẹ́wọ́ ọmọ làkejì wọn lọ́nà tí kò tọ́ ọ̀pọ̀ púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni tó gba iṣẹ́ tó ṣe pé iṣẹ́ tẹ́ gba yí iṣẹ́ ìjọba ni àbí iṣẹ́ aládàáni lásìkò tẹ́ ń gbaṣẹ́ sí wọ́n fún yín ní ìwé kan eléyìí tó ṣe pé ẹ tọwọ́ bọ̀ wọ́n ní kẹ́ ẹ fọwọ́ ara yín kọ́ wípé iṣẹ́ yìí o pẹ̀lú iye tẹ́ ẹ sọ pé ẹ máa fún mi ọ tẹ́ mi lọ́rùn lọ́fà ni mo fi buwọ́ lùwé yìí àbí ìwọ ọkọ bọ̀ wí bẹ́ẹ̀ kó tó di pọ̀ gbaṣẹ́ lẹ́yìn ìgbà tó wá gbaṣẹ́ yìí tán iná ni ìwọ àtàwọn kan ìwájọ ń pètépèrò wípé iṣẹ́ tẹ́ ń ṣe yìí lóòótọ́ owó oṣù tán fún yín bẹ̀ ọrọ̀ agbédìpẹ́ lé díẹ̀ ṣùgbọ́n ẹ lè dúró lẹ́ni tí ó gbára lé owó oṣù yìí nìkan àwọn àǹfààní yẹ kó wà nídìí iṣẹ́ yìí tó tún yẹ kẹ́ ẹ máa rí ṣe yàtọ̀ sówó oṣù yín ẹ wá jọ pètépèrò ọ̀nà tẹ́ ẹ máa gbà yin àwọn èèyàn jẹ́ nígbà tí wọ́n bá gbé iṣẹ́ wá sí ọ̀dọ̀ yín eléyìí tẹ́ ń tìtorí rẹ̀ gbowó oṣù ẹ̀yin ó tún wá sí àwọn àlàkalẹ̀ kan fáwọn owó táwọn èèyàn máa san fún yín èyí tó ṣe pé téèyàn bá kùnà láti san á jẹ́ pé kò fẹ́ yín pé kẹ́ ẹ bóun ṣiṣẹ́ tó gbé wá nù subhanallah lẹ́yìn tó ṣe pé ń gbowó oṣù lórí iṣẹ́ tí wọ́n ní kẹ́ ẹ máa ṣe fáwọn èèyàn tí wọn ò sì fi ọ̀nà kan yọ̀ǹda fún yín kẹ́ ẹ tún máa gba nǹkan kan lọ́dọ̀ ẹni tó bá wá sí ọ̀dọ̀ yín láti pé kẹ́ ẹ ṣiṣẹ́ tá a gbà yín fún ṣe ẹ rò pé owó tẹ̀ ń gbà hùn ṣe ẹ rò pé owó tọ́tọ́ ni ẹ̀yin alára ẹ̀yin ẹ̀ mọ̀ pé kì í ṣòwò tọ́tọ̀ owó tó ṣe pé wọn ò gbọ́dọ̀ fúnyàn lójú gba ara owó tó ṣe pé tẹ́ ẹ bá fẹ́ kí wọ́n san fún yín ní àkáǹtì ẹ ò jẹ́ mú àkáǹtì tí yín wá kíké kí wọ́n san sí àkáǹtì ẹnìkan tó ṣe pé wọn ò dámọ̀ kò fi nǹkan kan tamọ́ sí ẹyin lẹ́pẹ̀ kí wọ́n máa san owó yín sí torí pé déwájú dẹjọ́ ìdẹ̀yìn ìdasọ̀ wọ́n máa jẹ́ pé nígbà tí wọ́n bá túṣu désàlẹ̀ kòkò yọ padà hàn pé ẹ̀ ń tàtara iṣẹ́ yìí gbẹ̀gún jẹ wọ́n wà ní kí wọ́n máa san síbòmíì tó bá sì jẹ́ pé wọ́n bá fún ọ lówó ni ọ̀jẹ́ gba owó nígbà tó wà lẹ́nu iṣẹ́ ẹjọ́ dápàdé ń pàdé ni síbì kan tó ṣe pé wọ́n gbowó wá bọ ìwọ alára ó sì tún máa tẹ̀ mọ́ wọn létí wíkẹ́ má jẹ́ kẹ́nìkan kọ́ gbọ́ o má jẹ́ kẹ́nìkan kọ́ mọ́ o nítorí pé ọlẹ́mìípọ̀ fẹ́ ràn án lọ́wọ́ iná ló ṣe ń gbowó yìí lọ́wọ́ rẹ̀ torí pé tó bá wábi iṣẹ́ yín òun náà rí àwọn fáìlì tó ti lé lọ́dún márùn-ún ọlọ́dún mẹ́wàá gan bẹ́ẹ̀ ń bẹ̀ àmọ́ torí pé òun ọ̀fẹ́ kó dúró kọ́ pẹ́ nídúró òun rí pé èèyàn dáadáa ní ọ́ lòún ṣe ní kó mówó yìí wá káwọn olè tètè bọ́ ṣe nǹkan tó yẹ àti tọ́tọ́ kí iṣẹ́ rẹ kó lè bá tètè tẹ ọ lọ́wọ́ kí wọn náà lè bá tẹ̀síwájú lòún ṣe fẹ́ gbowó yìí lọ́wọ́ rẹ̀ ṣé bẹ́ẹ̀ mà iṣẹ́ tó ṣe pé wọ́n gbé fún yín k
ọgbà ipe kẹgbó wà bẹ̀tẹ́lẹ̀ ẹ̀gún jẹ wọn ò gbọ́dọ̀ sọwọ́ kúdúrú sí yín lẹ́yìn ti mà látàrí wípé jẹkúdú jẹrá ní ẹ ò níbẹ̀rù allah ẹ ò níbẹ̀rù allah èló gan níjọba ló ní kẹ gbà lórí àwọn ẹsẹ eléyìí tẹ̀ ń ṣe fóun èló gangan lẹ́yìn gan lára ń gbà ẹnìkan sin eléyìí sínú akoto ìjọba ṣùgbọ́n eléyìí o akoto tiyín ni wọ́n san sí pẹ̀lú orúkọ tí kìí ṣe tiyín tí wọ́n bá sì ṣe bẹ́ẹ̀ a jẹ́ pé ìjọba náà yọ pàdánù owó tiẹ̀ eléyìí tó yẹ kán san fún nítorí pé sọ fún pé kò sánfàní nínú kọ́ sanwó tìjọba tí ọba ti ní san tiyín náà fún yín tó sì dáa bẹ́ẹ̀ ọ̀pá mẹ́yẹ iná làwọn ẹni tó ṣe wípé wọ́n ń bẹ nídúró láti ọjọ́ tó pẹ́ tó sì ṣe tí ó sì ṣiṣẹ́ fún wọn tó ń bẹ níkàlẹ̀ tó yẹ kó ṣiṣẹ́ yìí fún wọn wọ́n ti gbàgbé páwọn gba ibi iṣẹ́ nǹkan járí ṣùgbọ́n wọn ò jẹ́ wọ́n lọ nítorí ẹ̀gúnjẹ tí wọ́n tí wọ́n fẹ́ gbà ẹ̀yìn tẹ̀ ń mú mọ́tò lójú ọ̀nà tí ń sọ wípé mọ́tò yìí kò ní àbẹ̀bẹ̀ tá a fi fẹ́ omi dànù kúrò lójú gíláàsì tó jọba ń rọ̀ ẹ rí i pé nǹkan kan níjọba sọ fún yín nípa irú àwọn èèyàn tí ọkọ wọn bá láàyè eléyìí tó ṣe kó lálébù wọn ní kẹ kìlọ fún wọn kí wọn lọ pààrọ nǹkan bó ṣe kó sí wípé ẹ tẹ gbé mọtò wọn ẹ wọ lọ síbi iṣẹ yín kó wá tún ṣe níbẹ àbí kẹ tiẹ gba àwọn àwé ìrìnà rẹ ìwé ọkọ rẹ ibi kọ lọ tún àwọn nǹkan wọnyí ṣe tó bá tún ṣe tán kó wá gbàwé rẹ àìkú wá ṣe bẹẹ tí ẹ bá tún wá padà mú tó ń ti pé ìwé ìrìnà rẹ wà lọdọ yín ìgbà náà lẹtùú máa kọ owó fún pé kọ lọ san fúnjọba ṣùgbọn síbẹsíbẹ ẹyin ò ní ṣe báwọn mímú tẹ bá ti kọkọ mu nígbà àkọkọ iná lẹtì fúnlẹ mọ ẹ wàá máa lọ kọ àwọn àwé wípé kọ lọ sanwó báyìí fúnjọba ìjọba náà fẹ gbowó tí ọdá ìjọba ò fẹ gbowó burúkú nítorí pé ẹni tí wọn ní kẹ máa gbowó lọdọ rẹ tó bá ṣẹ sófin ọmọ orílẹèdè náà ni kì í sọta àjọba ìjọba ò sí àfi nítorí wọn ìjọba ò sì lè jẹni tí ń dúnkùkù lajà mẹni tí ń bẹ lábẹ rẹ kó náà rí ìjọba ṣe àmẹyìn lẹ máa mú káwọn èèyàn kí wọn máa sọ aburú àtà ìdá sí ìjọba eléyìí tó ṣe pé ìjọba kọ ló fà fúnra rẹ nítorí tẹyìn fẹ gbà lẹgúnjẹ ẹyin ò ní dúró dé pípẹ kìlọ fún ẹ ní kìlọ fún rárá ẹkan náà lẹtì máa kọwé ẹkan náà lẹtì máa pípọ lọ san iye báyìí nígbà tó bá tó san tán kọ padà wàá gba láísẹǹsì rẹ ìgbà ní ẹwẹwẹ kọjá lọdọ tiyín wípé ìgbà tó tiẹ lẹtọ sí kọ sanwó fúnjọba kọ sanwó fúnjọba tààrà bíi kọ san sápò tiyín ẹ rí i pé bẹẹ ni wọn ti máa fà sẹyìn wọn ti máa ń pé ó tún ara rẹ ṣe ni a lè mú ọ bá nǹkan lọ bá ọ torí ẹni tó bá mú wa kò mú wa wọn máa dúnàdúrà oníjà wọn máa sanwó ọjà tí ó rà tí ọba ti kúrò lọdọ wọn tí ọba fi rìnrìn kìlómítà méjì ó tún ti bá rú wọn pàdé ẹni táwọn ẹni ti ṣáájú ti torí rẹ mú àwọn eléyìí náà tún ti torí rẹ mú sáwọn mọ pé nìkan ti mú ṣáájú ni àwọn náà irú báwọn tí ti ṣe ṣe iná làwọn náà ṣe tó bá fò ní dọ̀la tó bá fi ń ṣàlàyé fún ọ pé àwọn arú yín kan ti mú mi ní kìlómítà méjì sẹ́yìn wọ́n sì gbowó lọ́dọ̀ mi eléyìí kò lè ta lọ́dọ̀ àwọn eléyìí o torí pé kálukú jọ patẹ́ tí ẹni a sì ní pé ńgbà tó ti rà lọ́dọ̀ táyé kò lẹ́tọ̀ sí kọ́ sanwó fún kẹ́hìndé náà lórí ọjà tó náà tà fún ọ subhanallah ó wá dàbí ìgbà tó ṣe pé wọ́n kó yín sọ́nà kẹ́ lè máa pawó tara yín àwọn náà tún gbowó lọ́dọ̀ rẹ̀ ṣe mọ̀ pé gbogbo owó tẹ̀ ń gbà haram ni wọ́n ń pè lábẹ́ òfin allah ẹ ń jẹ́wọ́ àwọn èèyàn lọ́nà tí kò tọ́ ìwọ̀n náà tí wọ́n fi ọ́ sọ àlàáfíà àti ààbò àwọn èèyàn wọ́n ní kó o jẹ́ ẹni tó ṣe pé kò ní dẹjú sílẹ̀ kí nǹkan kan tí ó ṣe àwọn èèyàn ń ṣùtà kó ráyè máa ṣe wọ́n ń ṣùtà ní rọrùn láì jẹ́ pọ̀ tà nǹkan náà láyà ìwọ náà lára
se be na lo nsise re bo ti se to ati bo ti se ye se bi duro pe gbogbo mato ti o ba koja e ni nkan kan se pelu iwe oko re so pe abi ope e o ni nkan kan se pelu wadi bi pe se oko yi oko ti n be lodo eni to ni ni abe ni to ni lo gbe ran yan se aboko ti won ji ko fe kan eleyi to ja lodo ti yin ni pe e n koja lo e fun wa lowo e won se bi boya ise bara ni won se ise bara to se pe nkan to kan se ku ni pe won o ti rowo rabo won ti rowo rabo ti won fi ma se bara sugbon ise si won ko yato si to n bara rara e ti ma sun rara e ti kwejo bale bawo ni akujo meta e ma wa won ma yin ran ah daddy eh wa nkan kan fun wa now daddy ah daddy o gbe gbe wa se nkan ton ni ke ma se loju ona ni se ma pe latari pe egunje eleyi te n fe gba te n fi je wa awon eyan lona ti ko to se ma ko lede ti baje eto abo re ti mehe enu mi nkoja lo loju ona te rin pelu gbogbo nkan to le fi daluru pelu gbogbo nkan to le fi demi awon eyan legbodo en be ninu butu re kaka keyan so pe stop and check ina ni se teyin wa fun loju ona abi ki lo gbo lopa lo sori titi ki lo gbe yin lo sori titi e se duro lago yin keni to ba lejo pele nikan ko ma gbe wa ba yin se ba won ga yin ni ke lo si titi ni nitori kala fi o le ba joba nilu in to ye ko lopo ma se lori titi ona ni stop and check yi ko bodo yo nikan sile ni nla leleyi eyan je pere leleyi abosi ni won pe leyin o gbogbo mato ti o ba ti koja pata stop and check ko si ju pe ko we oko re han se wa lo ni bawo ni o ti se je pe oruko re ko ni nbe lori iwe oko oruko ti nbe lori driving license o yato si iwe oko mu iwe wa ti o fi han wa pe eni to loko lo gbe fun o se bi nkan to ye ke ma se nu ni o fi din won ji mato ku nitori pe nigba ti eni ti nwa mato ti mato si je pe oruko re ni won fi register re to ba ti fiwe kan han yin latodo eni to ni mato to se pe oruko re nbe lori e to fiwe yi han yin pe ohun lo gbe mato fun abi to fun yin lero bani soro re te pe to n ti so pe be ni on lo ni mato se le daruko eni te gbe mato yin fun lagbaja ni alhamdulillah eleyi amu ki anji mato gbe ko deku lorilede wa e si so pe ko ni kalu ko si putu re nitori pe eyin satunu maran e le kan duro lokan ke ma so pe nkan bayi ni benu butu nkan bayi o si nbe e si butu re wo nto ba wa nbe aha ke si nkan to le se nikan suta ma lo re so e wa ni je pe enikan le da duro e de nikan duro bawo ni ki lo fi han yin bi pe ni bayi ohun lo le jodaran eni bawo le jodaran ko si nkan to le fi han nibe ko de yin ga lara odaran le wa nu yin owo po kan wewo olopa ko so de yan re nitori e gbogbo eni tin koja on eyan ke ma pe kun si butu won eleyi ni je kala fi ojoba nlo se mo pe egunje te yin gba on o je kon gbe nkan boroko o je kon gbe koja gbogbo awon eni ti wa domi alafia lu ti wa daru bayi se bo polopo won ori titi na ni wa gbe gbogbo nkan aburu yi gba ori titi ni won gbe gba a mo so pe ban tin be lodo won ko si we lodo olopa kódà kò sí rẹ lọdọ àwọn àmì ṣé bó ṣe yẹ kó rí nu tó bá pẹ yín bá ṣiṣẹ yín bó ti ṣe tọ ẹ ṣiṣẹ yín bó ti ṣe yẹ ẹyin náà gan ẹnìísinmi tó pọ nítorí pé ìgbà àjò káàárẹ ìkáná ìṣe tó ń gbà ta burú bá wá ṣẹlẹ láwọn declare state of emergency láwọn máa fi gbálúgbá láwọn máa fàwọ làwọ torí tó bá ti jẹ́ pé a ti ṣe ń tọ́ yẹ àti ń tọ́tọ́ lásìkò tó yẹ tọ́tọ́ ni a bá nísinmi tó pọ̀ gan torí ẹ o ti wá di wípé àwọn ti mọ ipe gbogbo ìgbésùnmọ̀mí gbogbo nǹkan àjẹ olóró gbogbo nǹkan àfànjá táwọn lè fi ṣe ìlú táwọn lè fi ṣe lọ́sẹ̀ àwọn lè gbé kọjá nítorí tó bá pọ́lọ́pàá làwọn bá lọ́nà owó ní ọ̀jẹ̀ kò ní jàgbàdo wọn bá ti sọwọ́ kú dúró sí ẹni wọn máa lọ kódà ń gbà míì tí wọn bá tún gbowó wọn tún máa ṣàdúrà pé yóò dáa fún ta ni ẹni tó ṣe pọ́ fẹ́ bá tìlú jẹ́ ẹ pé kó sí bùtù rẹ̀ wò ẹ pé kó sínú mọ́tò rẹ̀ wò ẹlòmíì ó jìyàn gbé ni ibi tó ti jìyàn gbé wọn fẹ́ sá lọ ni
kiko to ko yin waju okalaya o mo pe te ba fe sise yin bi ise e mu sugbon won jo ta mara atun ateni ti won jo jiyan pe pe fun won lowo jari bo se sowo si yin ba eni ko ma lo subhanallah to ri de eleyi a mo pe kaju e ina ni won se gba yin sise a mo pe le se bo ti se to ati bo ti se ye ina le se wa nbe e gbianju lati jo ja si wi pe ilu oni baje gbowo tin alafia lo oni di fi afia gbowo tin nto teyan ba tin gba egunje lodo awon eyan teyan ba tin gba owo abetele lodo awon eyan eyan le sise bo ti se to ati bo ti se ye eyan ma dori si eyan mi ni eyan oni le duro tododo eyan de ni to se yi pe ide abosi na ni won ma ba ngugo gba koda iwo gan alara agbara re o le sati sise ton gbo si bena ni awon adajo to se pe ikini keje awon eni to se pe won jo nja won jo ni awo won gbe wa siwaju yin yin ta won ro won na ni pe ka won ba ise dede ise dogba pade lodo yin ke gbe eto fe leto ke da elebi lebi kalari o si jari re lona ti o fi han sugbon gba tan de lejo won rojo eni e fe gbojo eni to gbejo wa awa gbojo eni to gbejo wa kini won ronu ejo ta n fi fodun meji meta ta n fi gbejo eyo kan kini won ronu ejo bo lejo na se tobi to ti ba sabosi ti ba se yan je so ni awon wa won wa si court kaka kun rojo ke gbejo ke si dajo te gbejo eni ton fe sun kan e wa ni adajo sinle njo kini ko sinle njo keji ijo keta eji sin be laarin ijo kini keji keta yi oro bi osu meji meji ni o ni ijo ko keta ti adajo wa de won bere si ni gbejo adajo ba ni e to n gbo yen to ko tun ajo yin re titi di date mi leyin osu meji mata tun de won tun rojo won je won ro tan erakun eru ese ba ateni to gbejo wa ateni ti won pe lejo gbejo yi se nlo tun oba wa nkan kan fi ton malu abi ohun se se ejo yo si je gbigbo bi en ton ro pe won gbo papapa won si da papapa atete koju mo nkan mi ta fe se ni gbesi aye wa seyin mo pe eleyi ni o sun eni to gbejo wa lo si di ko ma lo gbo bi ti bi ti owo fada jo nle oni o sun eni to pe lejo na mo idi ko na lo wa obiti biti owo ti o ju teni to gbejo wa lo gbe kadajo nle eleyi o wa bi ko je pe awon adajo yen won ni dajo ododo ejo abosi ati jamba ibi tan ba ti ri je ibe ni won roko si eleyi mu ko je pe eto idajo ton ti pe ofin ori omi yen ni to se pe opolopo re asise na lo kun be sibe sibe e ri pe jamba yo tun wa po opolopo ejo nbe lawon court to se pe olojo pipe nigba tan ba rojo to ba suyan eni tan yan je o pada file ipo oluwa da to ba dijo gbe ndal qiyama wallahi iru re po gan mo ti idajo o ka pon da lebi amo wo iye odun ti won ti se o ti mu ko su o wa file pe oluwa da to ba dijo gbe ndal qiyama tele tele na gbogbe te nda en kan da lasan ni oluwa o tun da to ba dijo gbe ndal qiyama to ba ko fin sharia gan won fi dajo to ba danda kuda oluwa o tun danjo gbe ndal qiyama ka to pe ofin ori omo eyan abosi tun wa kunle ati jamba idini to fi je pe melo ninu eni to ye ko mu ki nkan da iro duro ni di ko da ti ti o je pe idi ko baje lo na wa gbogbo nkan wa baje gbogbo nkan wa da bi tawon mi gbogbo nkan baje a mo wa bu awon kan se mo pe awa atawa atawa na la dakun to fi baje nitori pe owo tan san fun wa ti oba to wa eni to gba wa sise la lo ba e ba wa fowo ko wo yi e se pa duro nduro pa fe gbegun je nitori pe to ba pe ba duro dede ni di gbogbo sentence e ri pe eni to ba fe fun yin ni owo abetele ni se lo ye ke pe lejo nitori pe o fe ba yin je o si fe ba se je o fe borilede je sugbon se be lori Nigeria ni ko ri be an je wo ara wa lona abosi a n gba owo lodo ara wa nigba abosi eni to ba ri po n lowo oun ti kole gbogbo awon ile to wa lotun ati losi
ìwọ ipò ń gbà káwọn bricklay ọbẹ̀rẹ̀ sí ní bọ́ fẹ́ǹsì ẹ̀ àwọn ẹni tó nílẹ̀ jáde wọ́n ní bàbá ẹ ti mú jù lẹ́yìn lọ ẹ ti wọnú lẹ ti wà ó ní tí ọba tẹyin lọ́rùn ẹ pẹjọ torí pé ti mọ̀ yín pé tá a bá délé ẹjọ́ gbogbo àwọn ata ní ọ̀dájọ́ gbogbo wọn ọ̀rẹ́ òun ni tó bá sì kan lọ́ọ̀yà àwọn lọ́ọ̀yà tó dáńtọ́ jù gbogbo ohun èèyàn ni ìwọ ni yóò tún jẹ́ subhanallah ẹ dákun sọ yẹ kí ilé ayé ọmọ lọ bẹ́ẹ̀ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ló ń pokùnso ọ̀pọ̀lọpọ̀ ló ń sekú para rẹ̀ nítorí pé ìyànjẹ́ yìí ti pọ̀ jù ìyànjẹ́ ti pọ̀ jù ẹni tó ní ó ń fi owó tó ní rẹ́ ẹni tí ò ní jẹ kìí sì sọ̀nà kan nígbà láti fi rẹ́ wọn jẹ bí ìbá ṣe yí pé ń fowó ra àwọn ẹni tó yẹ kí wọ́n sàánú ẹni tí ò ní ń fowó ra àwọn ẹni tó yẹ kí wọ́n dúró ti ọ̀lẹ́ àwọn náà wàá wà lẹ́yìn oníjàmbá alábòsí arẹ́nijẹ́ olúwa ni ẹ má jẹ́wọ́ ara yín láàrin ara yín níjẹ ìbàjẹ́ ibowó ni wàá wáá yá ó wáá yáwó ń sunkún ó ní kí wọ́n sàánú rẹ nítorí pé ìpọ́njútọ́ wà nínú rẹ ọ ń bẹ ọlọ́ ọkọ́mọ́ gbèrú rẹ kò wọ́n tọ́ ọba ti lè gbọ́ bùkátà rẹ oṣù kínní oṣù kejì ọ sanwó ẹ gbọ́ oṣù kínní oṣù kejì tó bá pẹ́ jù ká pé ọgọ́ta ọjọ́ ìlọ sanwó àkàràmọ̀kọ́mọ̀lá ọgọ́ta ọjọ́ pé kọ́dà ọdún mẹ́fà ti pé báyìí ọ sanwó olówó wọ́n wá ń wọ ọká ọ̀wá ń lé ríránṣẹ́ sẹ́ni tó lówó wípé sí kò fẹ́ fi kú sífà jẹ kọ́mọ̀ lọ jẹ́ pé ẹlẹ́kọ̀ọ́ ọ̀run ní ń polówó fún un tó fi jẹ́ pé ọ láyà láti máa sin irú rẹ lówó ìwọ kì í gbowó lọ́dún èèyàn àfi torí pé ọfẹ́ jẹ́ bọ́ bá wá gbowó lọ́dún èèyàn tó tì bá wá lórí láyà tí bá ń sìn ọ́ a jẹ́ pé ọfẹ́ fi kú sífà jẹ ni ẹ dákun bó leléyìí ti ṣe fẹ́ rú là láyé báwo ló ti ṣe fẹ́ rú là lọ́la àgbẹ̀ndàl kìyàmà wàlẹ́ ajá kòló àmúhálẹ̀ kùnbẹ̀yìnà kùnbẹ̀l bọ́ọ̀tì ẹ má sì máa jẹ́wọ́ ara yín láàrin ara yín gbọ́nà àbàjẹ́ ẹ má máa jẹ́wọ́ ara yín láàrin ara yín gbọ́nà àbàjẹ́ o ní àwọn kan ló fẹ́ rajà lọ́dọ̀ rẹ báyìí wọ́n sì béèrè fún dọ́sìn mẹ́fà irú ọjà tí wò ní o sì lọ bẹ́ nìkan nínú ọjà tó ń lówó tó ní irú ọjà yẹn lórí àtẹ o sì gba dọ́sìn mẹ́fà nǹkan tó gbà gbígbọ́jà lárí àríkò kówó wá ọ̀wá ń fò ní dọ́là ń fò ládọ́túnla ọ̀làwọn ẹni tó gbọ́jà àwọn labanilójú jẹ́ wọn láwọn ń kówó bọ̀ ẹrẹ títí tí ẹrẹ mú wọn ò kówó bọ̀ ọ̀dà kò burú ẹ tọ̀ wọ́n lọ ẹ gbọ́jà wá fọlọ́jà ṣé bọ́ ọmọ kúyàjọ mánu lọ o ò rọ́jà gbà wá o ò sì rówó san fọlọ́wọ́ o ò lọ́rọ̀ rẹ lẹ́nu o ò lówó tọ́sàn o ò tún lọ́rọ̀ rẹ lẹ́nu. la ilaha illallah ẹnì àkùnrin já bẹ̀rù allah sówó ilé ayé yìí náà owó tó ṣe pé àní tẹ́lẹ̀ àpadà wá ní ni owó tó ṣe pé á padà fílẹ̀ lọ ni tó wo wọ̀ bá tán ká tó kú á ń bọ̀sibọ́sí pé owó máa tán mọ́ lówó lọ́wọ́ ń gbà mí kó tó kú kó lo ẹlẹ́dàá ọkọ́dákun kó sànù wá wọn náà tá kó lo amúhálẹ̀ kùnbẹ̀yìnà kùnbẹ̀l báọ̀tẹ̀lì ìmáàmù ni wọ́ ìmáàmù ni ọ́ ẹ ṣe àpótí kan sí mọ́ṣáláṣí ẹ pé ní fìṣẹ́bílìlà àwọn ẹni tí olú ẹlẹ́dàá wá sì ní kí wọ́n fẹ́ràn dáadáa wọ́n máa ń fowó síbẹ̀ ṣùgbọ́n owó tí wọ́n fi síbẹ̀ yìí a mọ ibi tí owó yìí ń ra wọ̀ ẹ̀yin yìí kan náà lẹ́tùn máa pariwo wípé ẹ̀ ń fẹ́ káwọn èèyàn sàánú nítorí pé ẹ fẹ́ ra iná sórí mítà ti mọ́ṣáláṣí bákan náà mọ́ṣáláṣí wa ó ń bùkátà kagbẹ́bọ́ o nítorí pé kànga eléyìí tá à ń ti ń pọn omi ó ń han iyọ̀ púpọ̀ jù kí ló burú nu pé ń han iyọ̀ ṣé bí olúwa ṣe dá a lọ́wà ẹ sáré yín náà fẹ́ gbẹ́bọ́ o tọ́ ó lọ gbogbo owó tá à ń dá tá à ń sọ sínú àpótí ìfísẹ̀bílìlà níbo ní ń wọlẹ̀ sí ṣébi nítorí yẹ yín ni kẹ́ ẹ sọ wípé láti fi ọdún méjì o owó ìfísẹ̀bílìlà táwọn èèyàn ń dá fún mọ́ṣáláṣí ó ti péye báyìí bọ́ọ̀wò tá a sì fẹ́ gbẹ́ iye báyìí wọ́n pè iye báyìí la wá bùkátà láti fi kún fìṣẹ̀bílì láì tá a ti gbàjọ́ látọdún méjì ká lè ba àrí bọ́ọ̀wò yìí gbẹ́ wọ́n ní kú sẹ́ni mórí iṣẹ́ yá tó bá jẹ́ pé ń tọ́kẹ́ àti ń tọ́ yẹ làwa bá ń ṣe ni ọ̀pọ̀lọpọ̀ ariwo tá a máa ń pa wípé ẹ̀rìn sí lọ́wọ́ kò bá ti tó bẹ́ẹ̀
nítorí pé owó tí wọn dájọ tẹlẹ ẹyin ọjẹ àti dámi kun tí ó fi pé àti senta fẹ se yóò rọrùn fáwọn ẹni tí ọdà àmọ sí bẹẹ làwa ń se àkàràmọ kún mu wọn ẹnìkan ń béèrè ó ní ẹdákun sà senta wọn ń se dáa mo ní kí lẹ ń se ó ní ní mọṣíláṣí àwọn tí àwọn èèyàn táwọn jẹ abẹnugan mọṣíláṣí mo ní ṣé mọṣíláṣí tún lábẹnugan ni ó láwọn kọmití tọ pé tí nǹkan kan bá ṣẹlẹ sí ọkan nínú wọn bíi kápẹ èèyàn kú fún àbọ fẹ ṣe nǹkan kan bíi pápẹ ó bímọ àbí kápọ fẹ sinmọ lọlé ọkọ wọn máa mú 50,000 nínú àkáǹtì mọṣíláṣí wọn máa fi fún wọn gẹgẹ bí ìrànlọwọ ìran sọ pé àkáǹtì wo làkáǹtì mọṣíláṣí wọn sọ pé físẹbílì láì táwọn èèyàn máa ń dá mọṣíláṣí tí yín máa ń ṣàlọ àwọn èèyàn máa ń dáwò tẹ́ fi máa rí irú owó báyìí mú ṣùgbọ́n owó yùn ìgbà táwọn èèyàn tẹ́ nípa wọn máa dá físẹbílì là tẹ́ ṣàlàyé fún wọn pé tẹ́ máa fowó ṣe nù ó ní rárá wọn dá nítorí mọṣíláṣí ni àjẹpẹ tó bá jẹ pé wọn dá nítorí mọṣíláṣí wọn dá fún ìlọsíwájú mọṣíláṣí ni ìyẹn ni pé ta bá fẹ́ tún mọṣíláṣí ṣe àbá ní bíl kan tá a fẹ́ san fún mọṣíláṣí ibẹ̀ ni ká ti mú ṣé bẹ́ẹ̀ làwa ń ṣe ẹ̀yin nísìnyí ìmáàmù mú 50,000 nítorí pé ó bímọ làdáni náà mú 50,000 torí pọ́ fẹ́ ṣègbéyàwó bàbá kápò mọṣíláṣí òun náà mú 50,000 nítorí ìyá rẹ̀ kú subhanallah ṣé nǹkan táwọn èèyàn ti torí ẹ kó sínú àpótí físẹbílì láìnù sẹyìn ò ti mọ pé ẹ ń jà bẹẹ sí ni olúwa sí ni wọlé kolo amuhali kùnbẹ yìí lọkùnbẹ báwọkẹ ẹni sì máa jẹ owó ara yín láàrin yín pọnà àbàjẹ kí ló kan mọṣíláṣí pẹlú pé ìwọ bímọ tó fi wá jẹ pé wọn mọṣíláṣí ni wọn ò fún kí ló kan mọṣíláṣí pẹlú pé wọn fẹ gbéyàwó tó fi jẹ pé inú owó mọṣíláṣí wọn ti yọ fún èwo ló kan mọṣíláṣí pẹlú pé ìyá tiẹ kú tó fi jẹ pé inú mọṣíláṣí ni wọn ti yọwó fún ìjàmbá tún dénú mọṣíláṣí kò yẹ kó rí bẹẹ wọn kówó fún wọn wọn sọ pé owó yìí o ládùúgbò yín àwọn ẹni tẹ bá rí pójú ń pọn wọn ń gbìyànjú wọn ọsàlàì níṣẹ lápá ṣùgbọn àwọn ọkájú lò fún wa èèyàn kọọkan nínú wọn ẹ fún wọn ní 100,000 so ẹ sì gbìyànjú káwọn èèyàn yẹn kọ mọ ju èèyàn 5,000 lọ tọ ìwọ bá bẹ̀rẹ̀ sí ni kọ orúkọ náà ó sì ń wádìí délédélé láti mọ̀ pé níṣẹ́ kò níṣẹ́ torí kọ́ mọ̀ jẹ́ pé aláì níṣẹ́ láti lọ kówó fún ẹni tí ọ̀fẹ́ kan ṣe tọ́ àmọ̀rẹ́tì pẹ̀rù rẹ̀ tún bọ̀ lọ́la ó sì rí ṣe ṣùgbọ́n kàkà kọ orúkọ 5,000 èèyàn 500 lásán lọ́kọ́ o ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta èèyàn lọ́kọ́ dípò ẹgbẹ̀rún márùn-ún tó sì yẹ kó ṣe bẹ́ẹ̀ ọwọ́ fẹ̀yìn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ní 100,000 náírà èèyàn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta nínú iye èèyàn tán ní kó fún lówó ìdá kan nínú mẹ́wàá ni tó sì yẹ kó ṣe bẹ́ẹ̀ gbogbo owó yòókù ó múra sọmọ pé ó ti jẹ owó lọ́nà ìtọ́nù olú ẹlẹ́dàá wa ó ṣe ní ìwọ̀ ẹjẹ́ bẹ̀rù allah ẹjẹ́ ká bẹ̀rù allah ayé nìkan kọ́ àwọn èèyàn tí ń kùn yín kílẹ̀ mọ̀ tí ń ṣẹlẹ̀ sí wọn nù sàárè anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam òní lọ́wọ́lá allah tàdáfẹ́nu lẹ́dàáwùtú allah ayé smiakum min adab alqabr nahwa mimma asma anabi sallallahu alayhi wasallam ni ti ba se beru pe e o tun ni gboku sima in ba be allah ko meyin na ma gbo iru ya tin ja awon to wa nu sare iwe itemi gbo olu adakun la wa nbe so wa nbe bawo le yin se ba wa la pade nu sare titi di jo gbenda alqiyama bawo lo re yin se daru lojo gbenda alqiyama nígbà tí èèyàn ọba sówó gbà tí èèyàn ọba sówó jẹ nígbà tí èèyàn bá jọ ń jàǹbá tí èèyàn bá jẹ́ ni tó ṣe pé owó àbẹ̀tẹ́lẹ̀ nìkan owó àbẹ̀tẹ́lẹ̀ òun náà lówó tó ń gbà tó yẹ pé tí wọn ọba ti bọnú òní ṣe tó yẹ kó o ṣe ìwọ bàbá kọ̀ǹdọ́ èló lọ pa èló lọ kó fún dráìvà ò bẹ̀rù ọlọ ẹ pa nǹkan bíi 20,000 ní tírìpù ẹyọkan tẹ lọ ẹ tún ti mú tírìpù míì ẹ tún ti mú pa nígbà tó ń sọ pé láti agége ilẹ̀ ti ń lọ sórílé ẹ dé orílé ó tún lẹ́ ń padà sóṣèdì
so mo ke lati ori leun te deun nigba te gbera latagege e ti pa di trip kan o ti yo seku lowo re baba baba mo to ri popo 20,000 lati be tun gbero do shodi nigba te do shodi e tun ti gbe trip mi nu e pa 30,000 o ti e ko pe 50,000 o wa ko 15,000 fun ogo loko oni tori pe iwo ogo tori pe iwo gan o le fun rara re o a ma pawo fe nikan lasan o n pawo fe nikan lasan osele se bi ngba ti o ba di pe ojo kenu bopo te ba pari ise loni ogo loko fun lowo ti e yo pe pere pere kilo de to mowo ti e mowo kilo de to mowo ti e mowo e ma se jewo ara yin laarin ara yin lona ti oto isoro n pe to ba di jo gbe ndal qiyama awon apejuwe yi ko yo awon apejuwe mi sile to se pe akoko ogba wa lati wi gbogbo wa ka beru Allah e ma jewo awon eyan ni arin ara yin lona ti oto tori siro n be to ba di lola gbe ndal qiyama oluwa ni won to dilo biha ila al hukam ke ma gbe oro yen lo sodo awon adajo ke ma gbe lo sodo awon adajo eni to yo olowo orisi alaye meji la won olumase ni bi aya yi wa to dilo biha ila al hukam ona na koko ona ni ko je po yawo lodo enikan eni to wa yo olowo igbagbe se koko akole depodepo pe yo wa eleri meji ti won je risi wi pe lagbaja yawo lodo mo yawo lo abi eni to yawo ogbodo pe eni ti o je eleri fun wa mo yawo lodo lagbaja oni o papi ko ti won fi ko eni to yawo nu ko ma ba dabi igba to se pe nto wu won ni won ko iwo lo papi ko wi pe mo yawo lodo lagbaja yi iye bayi lori pe won san ni joba yi tori e lo je kin buwolu we eleri meji no si pe to be ni a ma be asi jeri si po yawo lodo re ijo to si da na lo lo won san pada igba ti o yawo oni ti wo pe laarin ohun si o iwo na wo pe laarin re si ko bukata ke ma ko we owo ti wowo pupo ese si wese o koja ka pe ru re ati e lejo yara yin lowo te ma wa ko we ko mo pe eni ti o se gbagbo ni wo oni jamba gidi yan e wa ko we nigba to gbowo lo o gba bi 6 million asiko ati sanwo to ko sanwo ati ko ati sanwo to ko sanwo o wa nsin lowo kaka ko je pe eni to lowo ina lo sanu ko sanwo re pada fun tori kelomi no le ri mi iya o wa pe olejo nigba to pe olejo adajo wa so fun yin pe o lo ya 6 million lodo re ko san eri re lori ipo iya lowo da o wa ni a trust to wa laarin wa ni okan mi balẹ si ko je ka ko we eleyin o le fi rohun re gba nitori ko fin sharia gan so ipe al bayyinatu ala al mudda'i wal yaminu ala man ankara ani ti ban pe ape mara pohun lo nleto gba lodo eyan yo meleri wa eni ti won wa so fun po je nikan ni nkan ninu ko sawo re fun abi ko so pohun je lowo ko bura so iwo ori eleri mu wa bawo lati se fe gbowo fun olodo re tori pe ejo na wa fun ka ma sabosi ogbodo ni nkan kan to mu amadaju po ya lowo a ri bawo lati se fe wa so pe ko sanwo fun to iwo na si ti ma bi ke ngba ti o ti se ri yan ko si tabi sugbon o mu je o to wa tun lo ri adajo leyin o tun lo kowo fun bi ke ba fun le ma bi ti se ma senu la je pa awon eyan gbowo lodo re yo ma po won lejo ti wo si ma daju saka ninu emi re bi pe o yawo lodo re ofun ona ofun oni le ododo enu lo ma n paro won ti mo pe ronon pa obero Allah bakana tafsir keji awon lo mo so ko to dilo biha ila al hukam o pe o lejo lo to o si je eni to se po re ri mu wa lori po je oni 6 million awon eleri won wa won so pe be ni o yawo lodo re won wa lo ri adajo leyin o fun lowo bobe o fun ni owo egunje o fun lowo abetele o na wa dororu o so di bi o ti se ri o so fi mura o mu je o pada sanwo ko si tabi sugbon o kan san laye ni o san jo gbe ndal qiyama ojo ti o dun oju ti won so fun o ko si naira be ni ko si kobo lojo gbe ndal qiyama o n to ba gbe le aye se ona lo lu ofisan lesan ona ni won ofisan omalakeji re to yan je inu daada re won ti mu fun wa
ti dada re ba tan aida ti won ni won bulu o ku lo ko ma je ki awo segbe ko ma je ka sori ibo oluwa ni wa tudulu biha ila alhukam emo alo gbe ba won adajo li takulu fariqan min amwali an-nas bil ithm kaliba lanfan lati je wa awon eyan pelu lonese wa antum ta'lamun nigba tan si madaju wi pe o te fe je yi e leto si e je ka beru Allah aya yin fi han wa wi pe adajo pa pa julo en ti ba adajo pelu ofin sharia ona abayo wa fun wa o ni pa iponju pupo pade lojo gbenda qiyama nipa awon ejo ti won ba nda pa pa julo nigba to se pe eni to leto gba lodo omo lakeji koreri kan mo wa ti o fese eto re irinle adajo si dajo lori nkan to ri ati n to gbo koda ko se pe bo ti se dajo o gba ina fojo o gbojo faina nigba teni ti o leto koreto mo ko ri di re fi mule pelu eri to mu na doko awon eleri o si fun ko ni jebi to ba di jo gbendal qiyama tori kan nabi muhammad sallallahu alaihi wasallam awon na so fun wa ninu hadithi Mimi e man kejo wa ba mi. O si sese kapa kan ninu yin ko mejo ru je ni keji lo. Un wa dajo ni ibamu pelu nti mo gbo. Eni ti mo ba gbe eto eleto fun ko da kun ko ma gba o. Nitori pe nse ni mo nge gege na kan fun. To ba wo gba kopo, to ba si wo mo gba ko to nkan. Eleyi tumo si wi pe lopin igba ta dajo. Ba je pe ntori maju re. To sin fi alquran ati sunna fi dajo nitori maju re lo fi dajo koda ko se pasise wonu ejo re koni tatara re wo ga o to ba dijo gbenda qiyama sugbon iwo to gba eto eleto lona eto to si madaju sakaku wo ko lo ni eto re ni ko da pada fun koda ko se pe leyin gba tan dajo tan ko tu ba lo sodo Allah man lo ko ni nkan man nan ko ni nkan ma pe wo lo gbon ma pe tori po madajo ma pe tori po ma won e pejoro to danto gbogbo iro lasan ni aye lo ma dai to pada fe leto tori ko ma ba lo di wahala si olorun lojo gbenda qiyam leto sugba tare jo tun da won gbe to re fe lomi fokan re bale okan le bo mo olo laye nbi ko le bo mo olo to ba di jo gbenda qiyam wa gba eto re ni agba pe ko si nkankan to gba lodo enikan lona ti oto tani to ni ko ni gba nkan re pada to ba di lola gbendal qiyama ti abawo aya yi ari pe oluwa eleda wa o se le wa luwa lori lati ma je wa malakeji wa lona ito gbogbo ona kona to wa ba fi wa ko wa kari pona to dani eni ogbodo je wo olowo lona ti oto owo ipo tabo kere ko ba je pe won fun wa lowo yi loruko ka ba won fi sise tan tatara re gbowo osu ni eja je ko osu wo to wa ta ba ti ri po osu tan gba nko ba to wa eje ka so fe ni to gba wa sise won ba wa fowo kun nitori pa wo fe tatara se won ka si asi wona ka si asi wo ga o to ma si pe awon olanfani lati le ba wa fowo kun ko si nkan to buru nbe eje ka fi se won sile ka wo wa se mi lo si nitori pe ise yi iye ti mo n pa nbe ko to mi ko si aburu ninu keyan wi be sugba buru nbe ninu ki won a pe nitori pe ko to mi o ona ti o tun to ni ma to tatara se yi fi pawo wole fun ra mi leyin eni to ni se eleyi haram ni labe ofin sharia ti a ba tun wo aya yi dada a ri polu eleda wa o se le wo fun wa lati je eni to se wi pe a ma lo ri awon adajo a ma lo ri won lari ile lori ejo ti won da nitori ki won le ba adajo pe fun wa nigba ta wa mo pa si lori ododo ka wa je eni to se wi pe a ma fowo jule a ma fun won legun je o wa be tele nitori ki won le ba je pe ti wa ni won se olu eleda wa se ru se sibe lewo ko to keyan je pe eyan ma gba eto eleto ma ti e lona wi pe lo ri awon adajo
lọ́nà wípé àwọn adájọ́ náà máa dájọ́ àbòsí. Àyà yìí náà sì fi hàn wá wípé owó

bẹ lórí àwọn adájọ́ àwọn adájọ́ tí wọ́n máa ń mọ òdodo lódodo ṣùgbọ́n tó ṣe pé irọ́ ni wọ́n máa pè lódodo nígbà tí wọ́n bá dájọ́ wọ́n pe òdodo nírọ́ wọ́n pe irọ́ lódodo ewu ńlá ń bẹ lórí wọn láyé ewu ńlá ń bẹ lórí wọn tó bá di lọ́la àgbéǹda òkèyàmù ayé ayé sì tún fi hàn wá pé iṣẹ́ ẹlẹgbẹ́ tó burú jáì oníṣẹ́ péyàn ń ṣadájọ́ nítorí pé ẹjọ́ tán kó wá bọ̀ okù bó ti ṣe ṣe tó fi ní jẹ́pọ̀ sàbòsí ń bẹ̀ ẹ sì mọ̀ pé mẹ́tàbòsí bá ti wà nínú ìdájọ́ ìlú ò ní fararọ gbogbo agbègbè gan ò ní fararọ torí pé púpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n máa da omi àlàáfíà rù látàrí pé wọn dájọ́ òdodo fún wọn àwọn ẹlòmíì fi di ẹni tí dèèyàn burúkú tí ò ní jẹ́ káwọn èèyàn orílùú gbé tí ò ní jẹ́ kí wọ́n rọ́nà gbà olú ẹlẹ́dàá wa ó fi hàn wá tonti bówó ti ṣe pàtàkì tó tonti bówó ti ṣe jẹ́ nǹkan bàbàrà nínú ìgbésí ayé ọmọ èèyàn a máa ń fowó fi ṣe ẹ̀sìn a sì máa ń fowó fi tún ayé ṣe gbogbo mọ́ṣáláṣí gbogbo tá à ń kọ́ owó là ń fi kọ́ mo fẹ́ lọ mẹ́kà owó ni wọ́n máa fi lọ mo fẹ́ ṣe nǹkan kan ní wọ́pù tó ṣe pé màá bun allah káwọn èèyàn máa jàǹfààní rẹ̀ owó wọn fi ṣe bẹ́ẹ̀ ni owó onílà fi ṣayé ẹ̀rí pé owó ló fi kọ́lé tí wọ́n máa gbé owó ló fi dáṣọ sọ́run owó ló fi máa róúnjẹ tí wọ́n máa jẹ gbówó ti ṣe pàtàkì tó yìí ìsìláàmù ọgbà ká wa gbọ̀nà tí ọ̀tọ̀ ò ọ̀nà tó dáa tó tọ́ iná ní ká máa wówó gbà torí ẹ̀ ló ṣe ní kẹ́ ẹ ṣiṣẹ́ ẹ ò gbọ́dọ̀ jókòó tẹ́tẹ́rẹ ìsìláàmù ọgbà kéèyàn máa tẹ́wọ́ sáwọn èèyàn pé kí wọ́n ràn lọ́wọ́ àbí kí wọ́n tiẹ̀ máa ràn lọ́wọ́ oníkálukú kọ́kọ́ jùmọ̀ sẹ́yìn lànàbí wa muhammad sallallahu alayhi wa sallam ló fi ní má àkàlà àhádùn tàámà kọ́tù khayra lahu min an ya'kula min amali yadi fa inna nabiyya allah daawud alayhi salam kana ya'kulu min amali yadi anabi sallallahu alayhi wa sallam wala ni ko jonje kan ri o eleyin to lore fun bi ise to ogun re pese fun lo tori pa nabi allah daawud alayhi salam inu ogun re ni tin je ta la wa fe fi ti wa jo nigba ta ba sise ta ba gbiyanju lati wo gbogbo na toto ta je eni to se pe ise wa la kojuma atelewo eni ki yan ni je ki tan ni je be si ni ati mo pe ifunpa ohun na ni iye kan re apalara re nigba ti yan ba moju to ise re daada tin se tin sin be allah eri pe wo halal ko ni wa ko te ni raye lati wo bo ni wo haram wa depo depo pe wo haram ni o pada wa ko ba owo ti won ba ya wa e je ka dawo pada fun lowo bo ti se da ati bo ti se to nitori toni ko nitori ola ni nitori ara eni ko nitori telomi na ni nigba ti wo ba se dada telomi na ba fe yawo won ya ṣùgbọ́n gbà tí wọ́n bá ṣàìdá tẹ́lòmínà bá fẹ́ yàwó tí ẹni wọ́n máa fi ṣàkàwé tí wọ́n fi ní ya gbogbo owó olówó tí ń bẹ lọ́dọ̀ wa ọkàn wa gbọ́dọ̀ balẹ̀ ká máa sùn ká máa jí ká máa harun àfi ká dáwó olówó padà o eléyìí ló lè jẹ́ ká nísinmi eléyìí ló lè jẹ́ ká nísinmi ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ owó olówó tí máa ń bẹ lọ́dọ̀ ẹja dá padà a ò gbọ́dọ̀ jẹ nǹkan oníǹkan má tiwa a ò gbọ́dọ̀ mú tẹni ẹlẹ́ni má tiwa ẹni tó gbalẹ̀ ó ń lẹ̀ nígbà àbòsí dá padà ẹni tó yẹ pé dúkìá ẹnìkan ń bẹ lọ́dọ̀ rẹ dá padà lónìí kó tó dọ̀la lópin ìgbà tó bá yẹ pé mùsùlùmí bá nìwọ a kì í jẹ́ mùsùlùmí lẹ́nu lásán a kì í sì jẹ́ mùsùlùmí lórúkọ lásán tó o bá jẹ́ mùsùlùmí òdodo ó gbọ́dọ̀ hàn nínú ìwà àti ìṣesí rẹ àti gbogbo nǹkan rẹ àwọn èèyàn máa pe kí ló dé tó fi jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní nítorí ipò jẹ́ mùsùlùmí ni ó ń tẹ̀lófin allah o sin telela nabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk

FM 92.9 ilé iṣẹ́ wa òun náà ni kí ẹyàn láàyò àwọn ètò wa ń tẹ̀ síwájú lọ́kọ̀ọ̀kan èjèèjì ní báyìí a máa darapọ̀ mọ́ wòlíì ọlátúnjì tàlàbí bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ láti gbádùn ètò ọlọ́run àtúndáolú àgbọ̀dúnú

àsìkò tútù dẹ̀ la wà lóòótọ́. Ago mọ́kànlá àbọ̀ àríyá olópin àríyá is unlimited. Ìwọ gẹ́gẹ́ bí ọkùnrin, kí ni wàá ṣe tó bá jẹ̀wọ̀?

0: additional.
1: Níbi tá a tún gba ìdé àwọn kábíyèsí lọ́ba lọ́ba gan tún gbọ́ wa. Láì nígbàgbé bàbá àwọn bàbá àwùṣẹ onígbòǹgbò ọba Olúwa Ṣẹ́gun Adéyẹmí Àjàsá.

ní ìjẹjọ mo tọrọ àforíjì pé Bond FM láǹfààní àti jáde síta pẹ̀lú bí mo ṣe ń fẹ̀ fún tó nínú stúdíò tí mo ń pariwo tó àṣé wọn ò gbọ́ wa ń ta gbogbo ẹyí tẹ̀dẹ̀ pè mí pé olúmaitì kí ló ń ṣe Bond FM náà kí ló ń ṣẹlẹ̀ in fact láàrin ọ̀sẹ̀ yìí mo gba ìpè gidigidi àwọn tí ò tiẹ̀ pè mí rí tìmí ò tiẹ̀ lérò pé wọ́n nọ́mbà mi lọ́wọ́ ná bẹ̀rẹ̀ sí ní pè mí ẹ ṣeun mo dúpẹ́ o mo mọ̀ lóore o àníjọra lójú àjọṣe wa ò dẹ̀ ní bàjẹ́ nígbà tá a wà ń kékeré nílùú òkè ṣe mọ̀ pé ọmọ ìlú òkè ní mi ò ń sọmọ èkó o kó lè bá a dá àtijọ́ àti mo náà ló gbọ́ adépínlẹ̀ èkó àdẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àwọn bàbá wa wọ́n máa ń pè nǹkan kan ní kò jẹ̀gbin ẹ̀yin tẹ́ bá jọmọ ìlú òkè dáadáa pàápàá jùlọ bí ìbarapá òkè ogun kò jẹ̀gbin ní èdè tí àwa mọ̀ sí ló túmọ̀ sí ní ọ̀dọ̀ tiwa lọ́hùn-ún kò jẹ̀gbin yìí abẹ́ àtẹlẹ ẹsẹ̀ obìnrin ọ̀dà abẹ́ àtẹlẹ ẹsẹ̀ ló máa ń wà níbi tó rọra cough báyìí ẹ ti mọ̀ níbi tó cough lọ sí ibi àpáǹtakò abẹ́ ẹsẹ̀ ló wà wọ́n ní tí obìnrin ò bá ní kò jẹ̀gbin ọkọ̀ tó bá fẹ́ àákọ̀ máa ṣe lásán ni lórí òfin gado owó ò ní dúró lọ́wọ́ ẹ̀ ṣe lóòótọ́ ni ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin tá a bá láyé tẹ ẹ mọ tó ń pe ìyàwó tẹ ẹ mọ ìbílẹ̀ tẹ ẹ mọ ìṣẹ̀ṣe ṣe lóòótọ́ ni kí ló ń fà á mo rántí nígbà kan tá a wà nílé ẹ̀kọ́ ọ̀rẹ́ mi kan wà èmi ò tiẹ̀ mọ̀ nígbà náà láńlọ́ọ̀dù mi kò kí ń jẹ́ wọlé wọ́n máa ń lé padà ní tẹ́másì ọjọ́ náà mo tó mọ̀ pé mo tó mọ tó ń pè ń kò jẹ̀gbin nígbà tó ṣàkíyèsí abẹ́ àtẹlẹ ẹsẹ̀ kí ni bàbá yìí wá débi ṣùgbọ́n lọ́wọ́ alẹ́ yìí èmi àti tèmi tọ́pẹ́ àjàyí àjọ ń sọ̀rọ̀ kan ló bá ní tí ìka ẹsẹ̀ obìnrin tó bá gbé lórí ara wọn náà ó ní irú ọkọ obìnrin bẹ́ẹ̀ yóò kàn máa ṣe lásán ni ìyàwó ni yóò máa rí ṣe jọkọ lọ.

Arábìnrin kan wà ó ní kí n má dárúkọ òun lórí ètò yìí òun wọkọ òun wọ̀yà ó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n ní kí n má dárúkọ òun. Ó ní obìnrin ọkùnrin tó bá wo òun fúnra òun lòun á nàga mú fúnra òun òun á dẹ̀ jẹ́ kí n mọ̀. Mo dárúkọ ẹnìkan tí mo dárúkọ ní ìjẹjọ mo dẹ̀ ti ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí ṣùgbọ́n wẹ́ ó láǹfààní ó sì ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní kí n má dárúkọ òun kò ń ṣe Yorùbá ṣùgbọ́n Yorùbá ẹnu ẹ̀ ó daṣáká.

0: ẹ̀mà kálẹ̀ káàbọ̀ sórí ètò tẹ́tí ń retí ìgbéyàwó àtàtàrà tí iléeṣẹ́ bond fm 92.9 òun náà láti gbọ́ yìí àjọ ń kẹ́kọ̀ọ́ ni kò ṣe pàfin dalẹ̀ ẹnìkan rú jẹ́ kí n gba ìpè yìí kí wá ṣẹnu dédé síbí ká lọ sí ọ̀dọ̀ bàbá arégbèmí lẹ́yìn ẹ̀kí ń dẹ̀sí dárúkọ àwọn tó ń wọkọ̀ àtàwọn tó ń wáyàwó ẹ̀lọ́ ẹ̀ka alẹ́ máa o
1: ẹ̀
0: rọra máa o inú mi dùn pé obìnrin ló ń pe o.
1: Arábìnrin
0: wúrà láti bo Èkó làwọn náà wà o.
1: Ok, láti Ọ̀yọ́ tó fọ́ lórí mi títọ̀.
0: Ok, ẹ ra ma.
1: Ẹ kú òtò ma.
0: Ẹ ṣe o ma o.
1: Ẹ kú òtò
0: ta. Thank you very much ma.
1: Ó làá sàgbára ẹ̀ńdọ̀
0: síra. Àmì àtẹ̀yìn náà, thank you ma. Ẹ ṣe ma. Wọ́n kàn kí mi ni o. Ó dà. Ẹ jẹ́ ìlọsọ́dọ̀ àlejò wa bàbá rẹ̀ gbè mí lẹ́yìn àwọn tó ń wọ́kọ àtàwọn tó ń wáyàwó. A máa mú torí àsìkò náà àsìkò yẹn ń pẹ́ lọ kẹrẹkẹrẹkẹrẹ tẹ bá wo ṣe rí pé ó ti ṣe ní dédé sí bíbá kúmá kan ọ̀dà ẹ̀yìn tẹ̀ ń wọ́pọ̀ àtẹ̀yìn tẹ̀ ń wáyàwó ẹ̀ máa mú báró lẹ̀ àwọn tó máa ń tó ti mọ̀ ń pa ẹ̀ ẹlòmíì máa ń rìkọ́dù ẹlòmíì máa ń kọ́nà orúkọ lẹ̀ ẹ̀ wọ́n á dẹ̀ pè mí lẹ́yìn ètò bẹ́ẹ̀ ṣe máa rìn gbogbo ẹ̀ lẹ́ẹ̀ máa gbọ́ lẹ́sẹsẹ ká lẹ́lẹ́kan sí.
2: Mo kì í bẹ ẹkọ àsìkò yìí ní gbẹ̀lẹ́gbẹ̀ ìka àbìtì wá ní ilé agbára. Wọ́n bẹ pẹ̀lú mi nǹkan tí ó sì ṣe wá láǹfààní òun náà wọ́n mú wa fún wa.
3: Ẹ kú dédé àsìkò gbogbo tí ń tó ń gbọ́ mi o. Orúkọ ẹ̀mí tẹ́ ń gbọ́ ni gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá ewégbèmí tí mo wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun.
2: Bàbá ewégbèmí, bàbá ewégbèmí, orúkọ yín ó gbalẹ̀ ó gbàgbọ́rọ̀ nípa lílo owó àti egbò kò ṣe wá láyé rí. Ọ̀nà wo ni iṣan ara ń gbà ṣe àkóbá fún àgọ́ ara?
3: Ẹsẹ̀ àtọkùn, iṣan ara dàbí òpó tó gbé ilé dúró. Tí òpó yóò bá ti dúró dáadáa, ìyẹn ò ní
2: ọdún ìdúró dáadáa.
3: Gbogbo ara tí iṣan bá ti dúró ń bẹ̀ dáadáa, ara náà ò ní àlàáfíà.
2: Kọjá sí ọ.

0: lálàáfíà. Irú àìsàn yìí ni pé ó lè máa ṣe èèyàn tó lè mú àkóbá lọ fún iṣu ara.
1: Ẹ̀ṣẹ̀ àtọkùn ẹni tó bá ti ní àìsàn tí a pè ní ìtọ̀ ṣúgà.
0: Ìtọ̀ ṣúgà
1: bẹ́ẹ̀ni ó ṣeéṣe kó ṣe àkóbá fún iṣan ara.
0: Gbogbo
1: àbí tí èèyàn bá ti ní àìsàn ìbálòpọ̀ lọ́gbọ́ tó ti pẹ́ eléyìí tán bàbá wa ń pè ní òkú àtọ̀sí tàbí kòkòrò àìfojúrí.
0: Kí wàá fẹ́ kòkòrò àtàwọn ọjà.
1: Bẹ́ẹ̀ni kòkòrò yìí ó máa ń kó bá iṣan ara ni. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé inú iṣan ni ẹ̀jẹ̀ àti omi gbà kọjá. Tí àwọn kòkòrò yìí bá ti wá lè kọlu iṣan yìí ó ṣeé ṣe kí ẹ̀jẹ̀ má lè kọjá kó nira má lè kọjá nínú iṣan yìí bó sì tó àti kò sì yẹ.
0: Bàbá yóò gbè mí sẹ́ni tí ò fẹ́ mọ̀ pé nípa iṣan ara ni ẹ mọ̀ jù. Ẹ sì kọ́ṣẹ́ ẹ̀mọṣẹ́ ẹtún bá lé. Ẹ̀mọ sókè ètò ẹtún bọ̀ pa dáadáa. Inú àpẹẹrẹ wa ni èèyàn lè máa rí lágbo ara.
1: Ìwọ tó ń gbọ́ mi nílé tó bá ti di pé àti gbé apá di ogun àti gbé ẹsẹ̀ ó di ogun. Tí ọwọ́ bá ti ń kú tàìtàì tẹ́sẹ̀ ń kú tàìtàì láti bẹ̀rẹ̀ ní nǹkan lẹ́yìn ó lágbára. Àbí ìwọ tó bá dé láàárọ̀ tó jẹ́ pé gbogbo ara bẹ̀rẹ̀ sí ní ọ̀rọ̀ ẹ̀ ó yẹ kó ti mọ̀ pé iṣan ara rẹ ti ní pèmí dá nìyẹn.
0: Ṣé àwọn tó máa ń bẹ̀rẹ̀ rè tí wọ́n lè dé ní ọ̀nà ara rẹ̀ ṣé ó ṣòro ṣe ṣé ká ní pé iṣan ara bí màmá mi.
1: Ẹsẹ̀ àtọkùn ìwọ tó bá ti ń bẹ̀rẹ̀ rìn tó jẹ́ pé ò lè nàró láti rìn dáadáa. Àbí ìwọ tó jẹ́ pé tó bá rin òkú iná méjì sí mẹ́ta wá ti máa mí kúlekúle ẹlòmíì a máa pariwo bàdé lẹ́nu a máa pari ìtìká lọ́la a máa pariwo ẹsẹ̀.
0: Ẹni bá máa jókòó díẹ̀.
1: Bẹ́ẹ̀ni ẹlòmíì àárín ìdí àjókòó díẹ̀ ẹlòmíì àárín a máa mí kúlekúle bàbá iṣan ara wọn ti ń daṣẹ́ sílẹ̀
0: ni. Sọ́jọ́ orí ní ìkọ́sí pẹ̀lú iṣan ara yìí.
1: Ọdún orí ní ìsìn pẹ̀lú iṣan ara ṣùgbọ́n gbogbo àwọn tí iṣan ara yín dá láàmú náà kọ lójú orí ẹlòmíì àìkí iṣan ara ni.
0: Ẹ máa ń pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewégbè mi gangan.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewégbè mi rè 0806272957575. Ẹgbọ́n lẹ́ẹ̀kan sí 0806272957575. Ọ́fíìsì bàbá ewégbè mi wà ní K2 bus stop ládojúkọ bíríìjì ẹlẹ́sẹ̀ nínú alápẹ̀rẹ̀ Park K2 nílùú Èkó.
0: Àwọn míì wọ́n máa ń sọ wípé àwọn ò rí oorun sùn. Ẹnu wọn máa lágbo ara máa tamọ́ fún bí ẹgbẹ́ fi àtàkpàrà àbí ara máa ronú wọn. Ṣé lèyìn náà ṣe ní nǹkan ṣe pẹ̀lú iṣan ara?
1: Ìwọ tó bá ti ń rírú àpẹẹrẹ tí ẹ dárúkọ yìí náà iṣan ara ẹ ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn. Ilé tuntun wá fara pẹ́ ni pé ọfà ara wà lọ́tọ̀ iṣan ara wà lọ́tọ̀. Àwọn míì máa ń fi oògùn dọ́fà láti fi wo fi ṣe àyẹ̀wò
0: ká
1: fi mọ̀ pé nǹkan báyìí ní ń ṣe ikú
0: bóyá
1: fi ní máa fi oògùn ẹ̀tẹ̀ mú làpàlà.
0: Orí ọ̀rọ̀ fi ní ẹnìmọ̀ pa dáadáa
1: bẹ́ẹ̀ ká
0: sọ fún mi. Iṣan ara yìí òun náà ló máa ń ṣe àkóbá fún ọlọ́mọkùnrin tí òfin lè ṣe déédéé.
1: Ẹ̀sìn àtọkùn gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé n tá ń pè ní ọlọ́mọkùnrin gan iṣan ló gbé dúró.
0: Iṣan
1: tí àwọn nǹkan kan bá ti wá ní kọlu iṣan yìí ó ṣeé ṣe kọkùnrin náà má lè ṣe ojúṣe rẹ̀ bó ti tó àti bó ṣe yẹ.
0: Ẹgbẹ́ ọṣẹ ẹ̀kọ́ dákú.
1: Bẹ́ẹ̀ni ẹlòmíì tó bá tètè gbèrò pé kó o ṣe tó bá yí dẹ́bẹ̀ láàárọ̀ kan wá lẹ́wẹ̀sì. Kò sí ti ṣe ni tí ò ṣe ń ṣàtọkùn. Àmọ́ mò ń fi àsìkò sọ pé tí ń bọ́ mi nílé pé tẹ́ ẹ bá dọ̀dọ̀ bàbá ewégbè ní ẹni kábàámọ̀ pẹ̀ sí wọn. Gbogbo wa la mọ bí ló ṣe rí àfi ara nìyẹn. Tẹ́ bá kọ́ dín ní iṣẹ́ wa ẹ kọ́kọ́ di àǹfààní ẹ̀dínwó.
0: Wọ́n ti ṣàyẹ̀wò fún ọ.
1: Bá ṣàyẹ̀wò wọn náà ti gbà ló dé àti ti ìbílẹ̀. 0806272957575. Iléeṣẹ́ bàbá ewégbè mi wà ní K2 bus stop ládojúkọ bíríìjì ẹlẹ́sẹ̀ nínú alápẹ̀rẹ̀ Park K2.

náà lẹ ti gbọ yìí lẹkọ sí ẹrọ bá ń sọrọ bàbá wẹgbẹ mi tẹ bá ní ohunkóhun tí ẹ fẹ bá wọn sọ bóyá ẹkàn rí pé ara yín ṣe bákan bẹ ẹgbà pákó ṣe gbé dáadáa bí alára àbí ẹ rí pé àwọn nǹkan kan ló ṣe kúlúkúlú lára yín bí ọ̀pá ìjẹ̀dí iṣan ara ẹ lè bẹ̀rẹ̀ dáadáa ẹ lè ní dáadáa nǹkan ọmọkùnrin ló lẹ àbí ẹ̀rọ mọ bí gbogbo ẹ wọn á ṣàyẹwò fún yín wọn á dẹ tọjú yín ní ti ìlànà ti ìgbàlódé pẹ̀lú ewé àtegbò ni o ẹ mọ̀ pé ọlọ́run fún àwọn kan ju àwọn kan lọ àwọn kan mọ́ lò ju ra àwọn lọ lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn rí bàbá ewé gbè mí 08062 7275 08062 7275 óyá àyín tẹ̀ ń wọkọ àtẹ̀yìn tí ẹ̀ ń wáyàwó Mr. Tunde láti àlẹ́mọ̀ṣọ́ iléeṣẹ́ ńlá kan ló ti ń ṣiṣẹ́ o èjì ẹ̀ 38 years ni kò ìbímọ rí bákan náà kò ìfẹ́yàwó rí ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ ibẹ̀ ni wọ́n gbé bí lọ́mọ kò lára ó mọra díẹ̀ fẹ́rẹ́fẹ́ ó sì ga bí bàtà ẹsẹ̀ mẹ́fà ó ní èjì obìnrin tí òun fẹ́ ni 30 sí 35 years tó níṣẹ́ lọ́wọ́ tó dẹ̀ jẹ́ yorùbá ó ní kó jẹ́ kírísítẹ́nì o tí kò sọra obìnrin tí ò sọra tó dẹ̀ ṣetán àti settle down ní kíákíá kọ́bìn tó parí Mr. Tunde láti àdìmọ̀ṣọ́ ìyànà pájà prophet olúwàfẹ́mi wòlíì ni wọ́n láti àdìyàn gas line éèjì wọn 55 years ni wòlíì ni wọ́n bákan náà wọ́n tún jẹ́ olórin ẹ̀mí wọ́n ń kọrin wọ́n dẹ̀ ti ṣe àwo orin rẹpẹtẹ ìyàwó wọn ti ṣaláìsí wọ́n dẹ̀ ti bí ọmọ méjì ọmọ bíbí ìpínlẹ̀ ọ̀ṣun ni ìyẹn prophet olúwàfẹ́mi tí mò ń sọ̀rọ̀ ń pa wọn yìí ẹ̀sìn kírísítẹ́nì dẹ̀ ni ẹ̀sìn tó ń ṣe àwọn náà ń gbọ́ mi lọ́wọ́ báyìí èèyàn tó mọ́ra ni o wọ́n dẹ̀ lẹ́pa wọ́n ga níwọ̀n bàtà ẹsẹ̀ 5 àti 9 wọ́n dẹ̀ jẹ́ ọkùnrin tó rẹwà wọ́n ní àwọn fẹ́ ìyàwó tí ọjọ́ orí ẹ̀ ń bẹ láàrin 35 sí 53 years ẹ rí pé ogun 35 sí 53 years tó jẹ́ kírísítẹ́nì tó dẹ̀ níṣẹ́ lọ́wọ́ tí ọkọ tiẹ̀ náà díṣẹ́ láìsí tàbí kó jẹ́ pé single mom ni tó lómi lára tó dẹ̀ jẹ́ yorùbá tó ń gbé nílùú èkó tá a wà yìí wòlíì ni wọ́n dẹ̀ ní àwọn afẹ́ torí pé àwọn ò níyàwó ilé kò dẹ̀ dáa kó dìdí ìránṣẹ́ ọlọ́run kó má ní obìnrin ilé arábìnrin ọláyínká láti gbàgádà éèjì wọn 55 years ni o ọmọ ìjọ mímọ celestia ni ìyẹn arábìnrin ọláyínká wọ́n ti fi ọkọ wọn sílẹ̀ fún ìdí kan àbí omi ọmọ kan ṣoṣo ni màmá yìí tí ìbí ọmọ yìí gan ọmọ ń bá mi sọ̀rọ̀ lórí whatsapp kírísítẹ́nì ni ó dẹ̀ mọ́ra díẹ̀ ìyẹn arábìnrin ọláyínká wọn ò sanra púpọ̀ wọn ga níwọ̀n bàtà ẹsẹ̀ 5 àti 2 wọn ní kò sí ìpínlẹ̀ tí àwọn ò lè fẹ́ o ṣùgbọ́n ẹni tó ń sọ èdè yorùbá lẹ́nu dáadáa bíi tiwa ń bí kódà wọn ní bó jẹ́ mùsùlùmí àwọn afẹ́ obìnrin ò lẹ́sìn obìnrin tí ò wá ní díẹ̀ sìn àwọn lọ́wọ́ wọn ni àwọn fara mọ́ o kọkùnrin máa ṣe mùsùlùmí tiẹ̀ jẹ́jẹ́ kí àwọn dẹ̀ máa lọ sí chọ́ọ̀chì àwọn ìjọ mímọ́ celestia wọn ní tí ò bá ti ní díra wọn lọ́wọ́ wọn ni àwọn fara mọ́ ọkùnrin tó níwà wọn ní àwọn nífẹ̀ẹ́ sí ó dẹ̀ ní bí ọ̀rọ̀ oyún bá wọ̀ ọ́ pé àwọn òbí mọ́ ṣùgbọ́n wẹ́ tọkùnrin ọ̀hún bá mọ́ ọgọ́bìnrin obìnrin tá a fẹ́ lọ́mọ ẹ̀ ń wo ni wọ́n ní tó bá múnú àwọn ọdún ìgbà mélòó àwọn lè fi ọmọ kan ká fi jí nǹkan ẹ̀ pé wọ́ jí n fi tiẹ̀ lójú kó bá dàbẹ́ ni pé àwọn òfin kankan ó ti yé wọ́n ní bọ́rọ̀ oyún bá wọ̀ àwọn afáramọ́ ìyẹn arábìnrin ọláyínká láti gbàgádà àáfáà ismail láti ìjoko ọgbà ayọ̀ éèjì wọn 47 years ni o àáfáà ismail àáfáà yóò ìfẹ́yàwó rí o bákan náà wọn ìbímọ rí iṣẹ́ àáfáà ni wọ́n ń ṣe o wọ́n tún kọ́ ọmọ ní kéwú ọmọ ọyọ́ state ni wọn ò fi bẹ́ẹ̀ lómi lára ṣùgbọ́n èèyàn dúdú ni wọ́n ga bí ìwọ̀n bàtà ẹsẹ̀ 5 àti 4 wọ́n ní obìnrin tí ọjọ́ orí ẹ̀ ń bẹ láàrin 33 sí 40 years tó jẹ́ yorùbá tó dẹ̀ ní ìbẹ̀rù ọlọ́run lọ́kàn tó ń tajà ni wọ́n ní àwọn fẹ́ àáfáà ismail láti ìjoko ọgbà ayọ̀ ní ọ̀tà lọ́hùn-ún arákùnrin samuel láti airport road 42 years ní èjì ẹ̀ iṣẹ́ art and science ni o àwọn tó máa ń dára sára aṣọ sára àwé bíbọ́ọ̀dù níṣẹ́ tó ń ṣe kò ìbímọ rí
be ko yi niyawo ri ma wa so wa won sin go christian ni esin ti arakunrin samuel ni se iyo dudu ni o ga ni won bata ese marun ati mefa ko so ra be ko le pa omo bibi ilu eko ta wa yi ni oni ohun fe obirin ti age en be la re 30 si 40 years to just single bi to tabi olomo kan oni omo kan na ni o ti o ba ti jomo kan lo emi o ngbe agbara won de gbe obirin to de je christian tabi muslim oni ohun le ko fun muslimi to je obirin ri pe ese obirin ko fu be mule to tokunrin eh mr temi to pe lati godo yawo ti won na eh yawo won o si ni nigeria age mr tope temi tope 62 years ni o omo meta ni won ti bi sugbo yawo won o si ni nigeria retired pharmacist ni eyo to mo ajie ni won won lo mi lara die christian de ni won je omo bibi ilu abeokuta ni ipinle ogun mr temi tope won ni awon ofe obirin to lo mi lara die awon fe obirin to lo mi lara die okay ti obi momo won ni obirin ti obi momo to de lo mi lara die ni won ni awon fe ntawon bakana mr adeoye lati ope bi ikeja eni odun 15 55 years ni yawo e ti lo o de ti bi omo meji esin onigbagbo christian ni won ni esin ti won se ose inu ijo ni ise ti won se omo bi ipinle kwara ni won mr adeoye se ko dudu be won opupa bakana won ofu be lominara sugbon won ga bi won bata ese marun ati eyokan won ni obirin to je onigbagbo ododo christian ti eje nbe laarin 40 si 45 years to de ja kinkoju to le ma mojuto oku awon dada ni won ni awon fe won ni business awon obirin ta ma ba awon mojuto ni awon fe mr temi tope lati okay mr ayola lati ajuwon ni ifo ogun state 31 years ni mr ayola age won 31 years olorin emi ni won si won ti se awo orin lorisirisi won de je yeko to nipe ni ja oju pelu e na won to ntabata ati aso eyan to gani ni won bata ese merin atabo ni ko dudu ko si pupa koda ko kin se yeko to so sora ko ife awo ri o ko de ti bi mori won ni ohun fe obirin to se to ati settle down ni kiakia ti awon mejeji won jo se igbeyawo obirin to pupa to sora die to de tun ni ebun omu ati apoti owo eyin na gbogbo to lo jin ke awon ta ba ti le ko ba ya mo like nkan la to de je single tabi olomo kan to de tun je AA genotype arakunrin ayola won je omo bi ilu ijebu ode nipinle ogun won ni obirin to je osun ipinle osun awori ota ibadan ti eje oju 23 si 30 years lo ni awon nife si awon de fe ni kia kia si ni pelu arakunrin Genesis lati Joko Water for age won 52 years ni age won ise abani kole ni ise to nse yawo won ti lo won de ti bi omo meji won je omo bibi ilu isu akoko ni ipinle ondo arakunrin ti mo so npa Genesis so ra pupo won so pupo won mo ra die sugbon won je ni giga won ni awon nife si obirin to nse esin christian ti oju 35 si 50 years lo to de so ra die to nsise iyan won ni awon afẹ arabirin ori ofẹ lati ejigbo age 51 years ni oja lo nta o omo ilu ikire ni ipinle osun ni o de je lesin christi oko edisalaisi o de bi omo kan omo na edisalaisi pelu sugbon omo yi won ni awon ole lo pa pe ko dede ku awon ole nigba to n para si ile eko giga lawon ole ni won reburu oko to wo atowo atawon to wa nu oko ngba na ni won de pa won to wa nu pa won pe lati gba na awon nikan lawon n dasun awon n dagbe obirin de rewa koda te ba ri gan omo o ba ri kan kan ni o de tun lapo ti lowo yi na gbogbo e na olorun jin ki e fun o de lawon fe bimo sugbon okunrin ti o ba ju 55 koda agbalagba lawon awon fe to de ni se gidi lowo ti o te ki awon obirin yi ori ofe lati ejigbo ni ipinle eko arabirin muwani keji lati oshodi age muwani keji 57 years ni o oja lawon na nta won de ti bi omo meta koda awon omo meteta awon na tin bi mo le oko musulumi ni esin ti arabirin muwani keji nse won ni awon kan nilo ibalopo nikan ni
ìbálòpọ̀ nìkan ni wọ́n ní gbogbo ara báyìí lóró àwọn in fact wọ́n tún pè mí olúmọye ti ara ro mi jọ àbí kí n má bọ̀ wá lé ẹni mo ní lọ́wọ́ èmi kọ́ wọ́n ní àwọn nínú ọkùnrin jẹ́ pé ó ń dágbé ìbálòpọ̀ nìkan pé àwọn lè wálẹ̀ ní àwọn akàn gbà bálòpọ̀ sára ọ̀la àwọn aṣọ ọjọ́ méjì ọjọ́ kan àwọn ti padà sí àdúgbò àwọn ní oṣòdì ṣùgbọ́n wọ́n dẹ̀ ní àwọn òbí ọmọ mọ́ ìbálòpọ̀ nìkan ni arábìnrin mórẹ́ni kejì láti oṣòdì éèjì wọn 57 years ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kí tó máa lọ 08087211512 ẹ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ Funke Adisa tó jẹ́ ọlọ́wọ́ bọ́tà àti akéde ètò fún sáà yìí orúkọ mi ò yí padà olúmìde ọlálérè lórúkọ tèmi bẹ́ẹ̀ sì pè mí ní olúmaitì omi ẹ̀kọ́ ni ọ̀rọ̀ àlásùn ó dárò.

0: wọ gẹ́gẹ́ bí ọkùnrin kí ló máa ṣe.
1: Gbogbo ọba ọpẹ́ ní tèmi ìpa sọ̀rọ̀, gbogbo ọ̀nà ọlọ́lọ́run tèmi.
0: Ẹ gbọ́ báwo ni kí n ṣe ṣé ọ̀nà wo ni kí n gbé gbà?

ọmọkùnrin yìí bèrè ó ní báwo ni kóhun ṣe ṣe ọ̀nà wo ni kóhun gbe gbà òun àti ìyàwó òun àwọn ti fẹ́ra wọn nílọkọ láyà ọmọ kan ti wà láàrin wọn wọn bímọ àmọ́ nǹkan kan ṣẹlẹ̀ nínú ìrìn àjò yẹn ọkọ pàdánù iṣẹ́ ẹ̀ wọ́n jọ ń gbé e lọ ìyàwó ran ọkọ lọ́wọ́ nínú ilé àmọ́ ọkọ ìwò pé ẹ̀tọ́ òun ni láti tọ́jú ilé ẹ̀tọ́ òun ni láti pèsè fún ìyàwó pèsè fọ́mọ bí ọmọ obìnrin ṣe ń ṣe kò tẹ́ òun lọ́rùn ó nẹsẹ̀ síta.

ọmọkùnrin yìí wo pé òun gbọ́dọ̀ salásàájú ni òun gbọ́dọ̀ ṣe ojúṣe òun. Ó lọ darapọ̀ mọ́ àwọn ọ̀rẹ́ kan, wọ́n jẹ́ àjọ ṣe díìlì alátìíkè ìjọba, wọ́n jọ ṣe é, àmọ́ ọwọ́ pálábá wọn ségi. Nígbàtí wọ́n mú wọn níbi tó ti ń ṣe gbudugbudugbudugbudu, wọ́n dìlíìtì kan mẹ́ta ni wọ́n. Nígbàtí wọ́n dìlíìtì kan, wọ́n rówó yẹn gbé o, wọ́n rówó mú lọ, wọ́n lọ tọ́jú ẹ̀, wọ́n ṣàmú àwọn méjèèjì. Ọwọ́ padà tẹ àwọn méjèèjì, ìyá ọkùnrin yìí àti ọ̀rẹ́ ẹ̀, ọwọ́ tẹ̀ wọ́n, wọ́n dèrò ilé ẹjọ́.

nígbà tọwọ tẹ wọn ẹ má gbàgbé o ó ti níyàwó lọmọ wọn dèrè ilé ẹjọ wọn sáré wọn bá wọn gba agbẹjọrò ọmọkùnrin ṣáàdínà ìdílé pé irọ́sẹ̀ àwọn ò ṣe kinní yìí kò sí ohun tó jọ bẹ́ẹ̀ àwọn ò gbé àwọn ò rówó àwọn ò ṣe kinní kan kinní kan ìyàwó ẹ̀ gan ò kúkú mọ̀ ń pa ẹ̀ kò dẹ̀ jẹ́wọ́ fún ìyàwó ẹ̀ àgbálọ àgbábọ̀ adájọ́ dájọ́ ẹ̀wọ̀n ọdún mẹ́wàá fún àwọn méjèèjì tí wọ́n jọ mú.

àwọn ti fọkàn sí pé ọdún mẹ́wàá lọ́kọ́ máa lò. Ọ̀rẹ́ ọkọ àti ìyàwó wọ́n ti ń bá bọ́ tẹ̀yẹ pé wọ́n yọ ṣe ni. Wọ́n ti ń bá rìn àjò wọn lọ. Ọkọ ti lọ ẹ̀wọ̀n ọdún mẹ́wàá. Ìyàwó ti ń nífẹ̀ẹ́ ọ̀rẹ́ ọkọ, ìfẹ́ yìí ti ń jilẹ̀ lọ́kàn ẹ̀. Ká má fọ̀rọ̀ gùn. Ọmọ wọn tó bí ó ń ṣọjọ́ ìbí lọ́wọ́ lọ kọ́kọ̀ wọlé dé wúrẹ́. Ọdún mẹ́wàá ni wọ́n fún ẹ̀. Ọdún mẹ́wàá ò tí ì pé. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Báwo ló ṣe ṣe tó kọ̀ yọ wúrẹ́ báyìí?

0: Ìyàwó ṣà ń lanú, ó ṣà ń wò ó. Ìdásò bóun ṣe ráàánú gbà nìyẹn o. Àmọ́ ọmọkùnrin yìí wá wò ó. Ohun tíyàwó sọ fún ọmọ wọn ni pé bàbá ẹ lọ sókè òkun. Kò sọ pé bóyá bàbá ẹ níṣòro ìjọba àbí kò níṣòro ìjọba. Òhun nígbà tí wọ́n wà wá wípé bàbá òun ti dé láti Amẹ́ríkà, bàbá òun ti dé láti Amẹ́ríkà. Òhun lọmọ ń sọ. Ọmọkùnrin yìí wá wò ó. Ó pe ìyàwó ẹ̀ jókòó lọ́jọ́ kan. Ó ní òun dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Obìnrin bíi tiẹ̀ ṣọ̀wọ́n tí ò ti ẹ̀ rò ó wípé ọmọ òun kó bà òun jẹ́ fún ọmọ tóun bí. Kó má sọ wípé bàbá ẹ lọ sí ilé ńlá ni. Ó wá ní kóun má parọ́ fun torí bó ṣe jẹ́. Ẹ̀sùn tí ìjọba mú òun fún lóòótọ́ lòun ṣe o. Lóòótọ́ lòun ṣe ló bá ṣẹ̀ṣẹ̀ nà tán fúnyàwó ẹ̀. Ó ní owó yẹn táwọn rí ń bẹ̀ òótọ́ làwọn gbé. Àmọ́ báyìí àwọn mẹ́ta ni. Níbi tó ti ń ṣe wàdùwàdù, ìkan ti jẹlẹ̀. Ìkejì nínú ọgbà tó fi wọ́n sí òun náà ti lọ. Òun nìkan ló kù báyìí. Owó rọ̀gùrọ̀gú òun ló wà ńlẹ̀. Ọmọbìnrin ìlànà ó ní lóòótọ́ ló ṣe. Lóòótọ́ ló ṣe. Lóòótọ́ ni mo ṣe o.
1: Ẹ̀dá mi máa padà lẹ́yìn mi láyé mi gíga gíga làbókè.

0: 070-6316-1916 lójú òpó tí ẹ máa lò 070-6316-1916 tàbí 081-270-44485 081-270-44485 eléyìí tẹ́ ẹ bá ti rí pé ń bẹ̀. Hello.
1: Hello.
0: Ọlọ́run kò ṣàánú wa pẹ̀lú ọ̀rọ̀ nẹ́tíwọ́ọ̀kì yìí ni. Hello. Ẹ̀ka lẹ́tà ẹ̀ka lẹ́mà. Hello, hello, sir. Yes, sir, ẹ̀ka lẹ́tà. Ó rò pé ẹni tó ti ṣẹ̀yìn ohun tó lè tọ́jú ọmọ tí ò táṣírí bẹ́ẹ̀ fún. Kí wá ni kó ṣe báyìí? Kó gbàyàwó bẹ́ẹ̀ pẹ̀lú àbí báwo? Kí lẹ sọ? Ok, kó padà lọ sílé ńlá ni. Ó dá o, ẹ ṣe o sà. Ẹ ṣe, Ọlọ́run á kọ mọ̀ ṣe ni tọ̀rọ̀ ti yín. Hello.
1: Hello,
0: ẹ̀ka lẹ́sà. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. Láti bo sà.
1: Láti Ànẹ́kọ̀rà.
0: Ó yá dádì, kí ni kó ṣe o?
1: Ó ti di iṣu àtàrin ọyàn lè bẹ́ẹ̀ kí kó gbà tó yí bẹ́ẹ̀ kì í ṣe fọmọlúwàbí.
0: Kó gbà bẹ́ẹ̀, kó lẹ̀ mọ́ra bẹ́ẹ̀.
1: Bẹ́ẹ̀ni. Ibẹ̀ kì í ṣe fún ọmọlúwàbí. Ohun tó lọ tó dé lórí ìròyìn. Ẹni tí ìgbà débẹ̀ ló máa sọ pé àyọ̀rẹ́ kìíní kan
0: ń mú.
1: Ìgbà òde bá ló pẹ́ ìyá òde bá ló pẹ́ lọ́kùnrin.
0: Lọ́kùnrin. So kó gbà bẹ́ẹ̀, kó gbà bẹ́ẹ̀. Ẹ ṣe bàbá mi, ẹ ṣe sà. Hello. Ẹ kú àjìn, ẹ ka lẹ́sà, ẹ ka lẹ́mà.
2: Ẹ kú ètò.
0: Yẹ sà.
2: Ìkíní ẹ̀kọ́ ìlà ni ètò ìpò wa. Arábìnrin ló fẹ́ ká gba níwọ̀n àbáyà.
0: Ọkùnrin ni, ọkùnrin ni. Obìnrin ti ṣe ohun tó máa ṣe. Àṣírí wà lọ́wọ́ obìnrin.
2: Kò sí àṣírí kankan lọ́wọ́ obìnrin. Ọkùnrin yẹn ni kò jára ẹ̀.
0: Kò jára ẹ̀.
2: Torí ẹ̀ ní ewu àbí.
0: Tó bá padà lọ jẹ́wọ́ fáwọn ìjọba ń kọ́ pé lóòótọ́ ni ò bọ́ ti ẹ̀dá ọ̀tún lẹ̀.
2: Kò lè bá ìjọba wo ló lọ bá. Ó ní kó fún rẹ̀ ní ọpọlọ.
0: Ó yá rẹ̀ ní brain.
2: Torí ó wà ń bẹ̀, ó ti sùn, ìyẹn ti bá kí lẹ́nu ìpìlẹ̀ ọ̀rẹ́ ẹ̀ lọ. Àbí bẹ́ẹ̀ kọ́.
0: Ẹ̀wọ̀n ń yọ ṣe ni kò bá lọ́dọ̀ nínú ilé ẹ̀ náà ló wà. Bẹ́ẹ̀ ni ilé ẹ̀ ló wà, kò ṣe pó ti lọ fẹ́ ọ̀rẹ́ tán yányán.
2: Wá fi ọpọlọ sí because obìnrin yẹn ó lè fún ní nǹkan jẹ. Nígbà tó ti mọ̀ pọ̀ owó ti wà lọ́wọ́
0: ẹ̀. Kò mọ̀ bí tówó wà, ó kàn sọ pé òun tọ́jú ẹ̀ síbì kan ni kò sọ pé báyìí lè lówó wà.
2: Mo sì nígbà tí Kálíkà ní ọkọ̀ ṣe ti lè yá. Mo lè yá ọmọkùnrin yẹn. Kó wá ìwé, kó tòwé. Ibi tí ó sọ fún ọmọ ẹ̀ kó wà yẹn.
0: Kó gbèjà. Ó dà sà, owó ti wà ńlẹ̀, so kó gbejá ni ọ̀rọ̀ bàbá kó ja jù lẹ̀ kó máa lọ ń tiẹ̀. Hello. Hello, sà. Ẹ ká lẹ́ sà.
3: Orúkọ mi ni Ṣèyí Olúwọ́nàkẹ́ láti Ọlọ́ta.
0: Láti Ọlọ́ta.
3: Ẹ lábẹ́gbà.
0: Ẹ ṣeun.
3: Àmúrọ̀ tèmi ní pé lóòbìnrin yẹn ọ̀tàlẹ̀ ni. Lóòbìnrin yẹn kó gbé owó yẹn kó jẹ́ outside country ni kó lọ ọ̀ kó change area ẹ̀ kó fi ilẹ̀ sí tiẹ̀.
0: Ok, kọ́kùnrin yẹn fi obìnrin yẹn sílẹ̀.
3: Kọ́kùnrin yẹn fi obìnrin yẹn sílẹ̀ kó ẹ̀
0: o gbe ja
3: beni tori ko ba tun wa pa lo ko ba le iwa oda
0: la oda e se o sa e se awon ni ko gbe ja ko fi le e lo sa e lo ma e ka le sa lati mushin oda Hello.
3: Hello, ma.
0: Hello, sir.
3: I can't put it away.
0: Yes, I can't, sir.
3: Call a family one. That's a ribadu.
0: Not a ribadu, share about me.
3: Sherry, I'll make it. Oh, and we will. Oh, and we will. You have no
0: one. We will.
3: Of course, you lost that one.
0: Ben.
3: What did you do? Will it out there? Yawo na to ba ti gbona pa owo o de ri ko nti loyun o le pa oko e so le la san 100 na nanta ikene mi ya se wa ri ke ti o ni pe ijoba o le mu yan fun e gan pa le meji e so ta mo fun o ti lo se won e o paro o paro o le mu lele ke ti mo so ti o ba lo fe ju esun yàwó fẹ́ ọjọ́ àyè púpọ̀ àwọn lọ́ọ̀yà àti ẹ̀tún wáá ju òun gan-an fún ààrẹ kò kò bá òfin mu ara pé kán múyàn fún ẹ̀sùn kan tó kò
0: lẹ́ẹ̀mejì
3: kò bá òfin mu ó ti lọ tẹ̀wọ̀n ó ti lọ tẹ̀wọ̀n mo wá dẹ́ta ìdé ìwọ tó wá lọ lóyún fẹ́ lómi obìnrin yẹn wà nú ewu
0: ọ̀rọ̀
3: bẹ́ẹ̀ tó fún lóyún ó náà wà nú ewu
0: Kí wá ni kọ́kùnrin yẹn ṣe báyìí sá kó má gbà á kó fi ìyàwó yẹn lẹ̀. Hello sá. Kí wá ni kọ́kùnrin yẹn ṣe? Àwọn kan ní kó gbówó kó jápa. Àwọn kan náà bífẹ̀ bá ṣì wà ọkùnrin bá nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ kí ló wà ń bẹ̀ ohun tó ń fàdéwọ́. Tó ti wọ́n mẹ́ bá mu kúrò ń bẹ̀ tẹ́ ẹ bá jọ jápa bóyá fẹ́ á tún padà. Hello, ẹ kú àjìn o.
3: Ẹ kalẹ̀ o.
0: Ẹ kalẹ̀ sà.
3: Ètò ẹ mo fi sáré já sí kí arákùnrin yẹn kó àbájọ wúmà yẹn kọ́kàn máa ṣẹ́ǹdì owó sí arábìnrin yẹn fún ọmọ ẹyọ kan tó ti bí fún kó wá ṣèwé kó lọ start new life pẹ̀lú obìnrin tuntun mi.
0: Ẹ ṣe sà. Lẹ́yìn tó obìnrin sọ fún yín pé kàkà kí kú má jẹ sèse a fi ṣàwàdà àṣórí pa wọn gbọ́dọ̀ máa gbọ́ pé ọ̀rẹ́ ọkọ lábẹ́ ilé ọkọ mà ló ṣì wá kò fi ọkùnrin yìí sílẹ̀ ilé ẹ̀ ló wà o wọ́n yọ jẹ́ ní o lóyún wá dé o. Màámi ẹ ká lẹ́mà. Hello ma. Hello, mo n gbo yin ma.
4: Ko mi na lati amere je kana fe
0: Oregun. Lati Oregun, mama mi oya.
4: Seri, so be yin bi mo fun yan ko ni ko ma pa yan o. Me be yin bi mi do ma pa. So be yin ki se Oregun ki se to ma ba pa le o. Opo yan ko bi lo ti bi a ko lo ti bi ki jala je yen, are bi ku to ni be ko lo set live afre pelu ti yan yin ni.
0: Ko gbo do don ro ewo mo
4: ko do je re mo lati so o ti toro ko mi n ba fe o fe se o fe se o ti so ko de lo awon fe wi ti aye ko mo ko je ko mo ti da to je ba ti ba mo da so ya pe apo aye ani ati nkan
0: nkan
4: awon mi tenu won ba ke ba le ki ki ki ki ni ko lo le fina to ya o don fe se re ko de je ma ko je ma gbe ni bi je ba se le travel lo lo bayi lo ti bi ku to nu non te en le te ko do para pa mo yawo le wa bi te gbogbo re yawo yin lewu o lewu ti gan ni fun o ti o yen o le fi tinu tinu fi yawo yen ti le fun
0: se ase ma so bi okunrin se finu han yawo eyen o ti jebi so ti jebi ni hello mo ti gbe yin safefe re ko ajin o eh ri lo e je agbele hello
5: hello e ka le ko
0: yes omo yin wa lowo e now
5: ah e ma ko ka ko ko mi o bi abo mo me ba lo wa lo lowo so le se ko le lo fun lo yin ma ma ni mo se de wo o possible
0: e ma so be ti yin le so yin akunrin mi le se
5: ah okay o do na le so
0: eh eh todo ti yin ni akunrin mi le se
5: e do lo yo lo
0: yin mhm
5: ah e se ma
0: yes sir e seun nkan ti o work fun a o le work fun b ki lo wa nbe a ma ko mo lubo ni a ma da gbogbo won poto bi asa yoruba ni e mo pe yoruba lamu owe awo owe to ma so yan mu lese lopo lopo ko gbowo ko japa ohun to ba le fa idiwo ti fe ba wa ki won mu kuro ko ma ba ife won lo amo se wa ro pe obirin o fe owo bo ti le je pe ore oko ibe lokun e wa ni nsin amo ah owo yen na o se foju fo owo ipo lo wo pe is better o gbodo le mo be ni asiri yen o gbodo to ko wa wo pe ah sawada ko won de ma wo pe ka jo wa nu le oyun ore won de lo nga nikun e yi ki wa ni ko won se iyawo de lohun lo won atasiri hello sir hello ma ka ba fe le se lo
6: yes ma kola famo wa lo pe pada latari jaju
0: o da
6: e jo ore oko yen o to ma ko ore won ti pada ti lati oba nla
0: o mo
6: o
0: do yogi suwa o ma ko re be ni
6: o ta ju lo re oko yin
0: ah nso ko sa so pe mo ba yawo esun
6: eh be ka ti ti ti o na de mo to un se
0: eh ko to tu lo lo ki ngba to o na ti ra melo
6: e re oko n ko
0: gbogbo eyan ko lo ni
6: gbogbo
0: eyan lo le re oko
6: be
0: ah won le re oko bo ko nje lo mi
6: lo
0: da
6: ki ada ko ma sise ti e
0: ka da ba sise ti e
6: eh
0: oyin o ye mi sa o
6: ojo to gba ti le won o ko ba re kede ada ma sise lori e
0: ada ma sise lori ye ki la fa to to be se ko se pe ohun fun re ti ko letter si le nla niyan nigba to ohun na fe pada niyan won ni support mu tele pe iyawo e se bayi nigba to ba mu ada ile nla ti hun lo niyan o to o ba koju si e ko ta ba keyi si e ko ta o ba ku wo nikan ko teru ara re pa gbogbo yin patapata te pe wa te ba da seto omo na ni adupe lowo yin lokokan ejeji kabiyesi na wa lori eto ba se wa ni bi ilu onigbongbo lati nda bi edun ta tin ro bi owe labe kabiyesi awuse onigbongbo oba oduwa segun adeyemi ajasa loruko giwa ile ise wa alhaj abdulwahab alade akosile laki pe ese be se yan ile ise wa layo e ma binu akoko wa ti lo ko sanfani fun wa lati gbe ipe kokon mo to ba tun di ago merin daji a ma kira wa ku ojumo ni ile ise bond fm 92.9 lagbara olohun ba a o ni toju orun doju ku ibusun wa o ni diboji lase eledumare a o ni rogun gbamigbami logun ojo oro olufunke wuro oladisa loruko temi o okankan la o sun okankan la o ji o daaro sa o daaro ma asunji o
7: my country to be